Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM Ìkànnì tó ń tàn, yẹrin, yẹrin.

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Diamond FM ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́

0: nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
2: Ẹ bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: aṣọ lọkọ kọ jade sí ọ
1: atality procedure
0: nínú ìgbẹ̀kùn tí ó wà
1: o yẹ
0: jade mẹ jade mẹ mama yìí iṣẹ rẹ nínú ìgbẹ̀kùn
1: your working bandage
0: ẹni ni kọ jade ọ àyọmọ rẹ nínú ìgbẹ̀kùn mo pàṣẹ bí wòlíì o yẹ jade mẹ àṣẹ ni mo rẹ o
1: ascend authority
0: má jẹ mú jade látẹnu mi
1: permanent procedure from my mouth
0: bàbá jẹ kó sàmì inú ìgbẹ̀kùn tí àwọn ọ̀tá rẹ lérò pé wọ́n fi ọ́ sí.
1: in the bandage your enemy thought they have kept you.
0: tí wọ́n lérò pé wọ́n ti parí iṣẹ́ wọn.
1: that they thought they have completed the assignment.
0: tí wọ́n lérò pé wọ́n ti mú ẹ tán.
1: that they thought they have captured you.
0: tí wọ́n lérò pé wọ́n ti borí ẹ.
1: that they thought they have overcome you.
0: irọ́ ni o.
1: that is a lie.
0: nítorí wípé.
1: oh because.
0: nínú ìgbẹ̀kùn.
1: in the bandage.
0: nínú ìgbẹ̀kùn.
1: in bandage.
0: ènìyàn á tún máa gbẹ̀dúà.
1: people can still pray.
0: nínú ìgbẹ̀kùn.
1: in bandage.
0: ènìyàn á máa gbẹ̀dúà.
1: people can pray.
0: torí gbogbo ẹ bá lọ́jú pọ̀
1: sẹ́. because when everything get time.
0: inú àdúrà yìí ló máa lọ.
1: it is in this kind of prayer you go.
0: ṣé ẹ lè gbẹ̀dúà kọ̀ọ̀kan.
1: can you get the first prayer point.
0: ẹ máa kí gbé.
1: you be shouting.
0: ayé mi jáde nínú ìgbẹ̀kùn.
1: my life come out of bandage.
0: ògidì ayé mi gbọ́rọ̀ ló wà.
1: mi àrídìí náà láti ẹni ló ló gbà.
0: jáde nínú ìgbẹ̀kùn. Ìdè ẹja lára mi o.
2: Ìwọ ìbàjẹ́ fún àwọn ọ̀run yá.
1: Ó dàda ó, mo tọ́ sí ọ́ńdà de ẹ́bùn. thrones.
2: I don't know. ẹ̀yin òkun ẹ̀gún ilé baba mi tí ń gbé ológun ọmọ mi gbọ́rọ̀ olúwa ẹgbẹ́ ẹ̀yin òkun ogun o ẹgbẹ́ ẹ̀lẹ́gbẹ́ mi mi ẹ̀lẹ́gbẹ́ ọmọ mi mi ẹ̀lẹ́gbẹ́ ọmọ mi mi bẹ́ẹ̀ ti gbé àwọn ìṣáájú mi ó dorí mi ó dópin ẹgbẹ́ mi jù lẹ̀ ẹ̀lẹ́gbẹ́ mi mi ò ṣe gbé fún yín nítorí wípé ẹni tí ń gbé inú mi ó ju ẹni tí ń gbé ayé lọ bẹ́ẹ̀ bá ti lè gbé ọlọ́run ẹ wá gbé mi níwọ̀n ìgbà tẹ́ lè gbé ọlọ́run ẹ lè rí mi gbé o ẹgbẹ́ mi jù lẹ̀ ẹ̀yin òkun ogun tí ń gbé ọmọ ológun mi nílé bàbá mi ẹ máa gbé akọ́wé gbé ta ni owó òkè níwájú ṣerú bábẹ́lì ẹ̀yin òkè ogun kí lè bàbá mi ẹ̀dìgbẹ̀tẹ́lẹ̀ akọ́wé gbé ejò àti akẹ́kẹ́ lèmi ò fẹsẹ̀ tẹ̀mọ́lẹ̀ ẹ máa kí gbẹ̀tẹ̀lẹ̀ mi ṣó ti ṣe tán ẹ máa pariwo tẹ̀lẹ̀ mi ni o ẹ̀yin ejò òkùnkùn ilé bàbá mi tí ń gbé ògo mi gbayida gbayida gbayida gbayida gbayida gbayida ẹ̀yin ejò òkùnkùn ejòlá òkùnkùn ejòlá òkùnkùn tí ń gbé ìràwọ̀ mi tí ń gbé àṣíkì mi tí ń gbé ògo mi tí ń gbé serere mi ilé bàbá mi ẹgbayida ida ẹla inú ẹ gbogbo mi jáde ẹyẹ jòlá òkòkò nílé bàbá mi ògo tẹ́ ẹ ti gbé mi ó yẹ máa pọ̀ kọ́kọ́rọ́ ilé tẹ́ ẹ gbé mi ẹ máa pọ̀ ẹ pọ̀ o kọ́kọ́rọ́ àṣeyọrí ọmọ mi kọ́kọ́rọ́ ògo ọmọ mi kọ́kọ́rọ́ ilé ọmọ mi tí ejò lákòókò ń gbé mi gbọ́rọ̀ olúwa jehova ìdá ńlá inú ẹ kogo mi jáde ẹkọ kọkọrọ ọmọ mi jáde kọkọrọ ọmọ mi jáde wá o kọkọrọ mi jáde wá o visa ọmọ mi visa mi ẹ jáde wá ẹ jáde wá aṣọ ògo mi dà aṣọ ìgbéyàwó mi dà ẹ dá padà fún mi jáde wá nínú ìjòlá òkòkò jáde wá bíbélì wípé ó ti gbé ọ̀rọ̀ mi yóò sì tún pọ̀ jáde gbogbo tẹ́ gbé mi ẹ má pọ̀ ẹnìkan ń gbọ́ mi ò mọ̀ àbí tó o bá lè sàn mí báyìí lolúwa wí gbà ògo ẹ padà gbà ohun tó tọ́ sí ọ tí ejòlá ayé gbé mi ejòlá ayé tí wọ́n ti fi gbé mi ó yẹ kó máa bọ̀ gbàgbàdà ẹ máa kẹ́ kí ló tọ́ sí mi tí ejòlá ilé wa gbé mi ẹ pọ̀ kí ló tọ́ sí mi ẹ̀tọ́ ògo mi ìràwọ̀ mi ògo mi ìgbédìde mi ibi gíga mi ọ̀nà àbáyọ mi tí ejòlá ilé wa gbé mi ara iná o ẹ dàpọ̀ mọ́ yìí dà ẹ la inú rẹ̀ ẹ gbé ògo mi fún mi ẹgbẹ́ fún mi o ẹ̀yin ayọ ni lẹ́nu ilé bàbá mi ẹ̀lérò ọmọ mi yọ lẹ́nu mọ́ ẹ̀kú lójú ìjà ẹ̀yin ayọ ni lẹ́nu ilé ìyá mi ẹ̀yin ayọ ni lẹ́nu ilé ìgbéyàwó níbi mo ti fi ọkọ ibi mo ti fi àyà ní ilé àná ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ẹgbẹ́ ìdà ẹ túwọ́ lára mi
3: Tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, tell me, t

0: jádókè lọ́hùn.
1: Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, last month mo ti fẹ́ jẹ́rìí yẹn. Yẹmi Agbábíà kan lorúkọ mi. Mo kàn rí pé lẹ́ẹ̀kan náà mo kọ́kọ́ wá sí program ní school 3. Wọ́n láti gbà tí mo ti délé bí ìjọ kẹta mo ṣàríparà ṣe mí bákan. Kò pẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní wúkọ́ nìyẹn. Ikọ́ tà ń sọ ìkíṣe kọ́ kékeré o. Tí n bá ń wu báyìí máa ma pọ̀ nǹkan lẹ́nu bíi pé bíi milk kíní ẹ máa wá máa run ilẹ̀ pa tó yẹ pé.
2: A máa run ilẹ̀ pa. Ma hear
1: ke mo wa wo pe ki lo nsele mo lo si hospital mo gba bi omi merin won fun mi lorisirisi nkan iko yo lo mo sa wa wa gba to di jokan bi mo se message abro mi yen pe ba message baba yi pe se ko yi lo fe pa mi o wa ni ororo tara yen ki mo ni mi ti ran ti bi ti mo gbe si bi mo sa se ni fi ka yo ya lo wa awon ororo yen fun mi yi to ba sa ti ri gbe jade mi ni agbara ti n ba wa bi na wa gbadura mo ma ko bi anki meta dani ti mo fi ma pọ̀ kìíní yẹn sí. Máa ma wúkọ́ yẹn gan. Mo ti wá ní nǹkan gbogbo ayọ̀ tí wọ́n pé kí n máa lọ sí fúlẹ́jì pé kí n lọ tọ́jẹ̀ mo ní. Pẹ̀lú ògùn Ọlọ́run tó bá jẹ́ mi ìtẹ̀ bá tèèyàn jẹ. Tó bá fẹ́ pa mí má fara ni mí. Ní òrùjọ́ kan mo kàn rí pé láàlá ìpín wọ́n dì mí kalẹ̀ báyìí. Èrò wá pọ̀ tí wọ́n lọ mo wá ń pe gbogbo wọn mo ń bá wọn sọ̀rọ̀ wọn gbọ́ mi. Mo ṣàtàjísáyé mo jókòó mo bẹ̀ tan rédíò mi àwọn fọ mo ń gbàdúrà yẹn mo wà mo fẹ̀yìntì mo jókòó síbẹ̀ mi lè sunmọ́ gbà tó yá mo wá dí bí mo ṣe ní kí n lọ wẹ̀ bí 5 o'clock báyìí ìjọ tí mo fẹ́ jẹ́rìí yẹn mo wá bí mo gbé kinní yẹn dáadé bọ̀ wọ́n nẹ́rìí okùn mi mo bẹ̀ sí ní pọ kinní kan bíi hoyle mo wá ń pọ mo wá ń bí ọmọ mi obìnrin yẹn mọ́ mi yẹn ti ń rún mo ní mo ní ṣàjẹ̀ pọ kinní yẹn ti gbé mi mo wá pọ gbogbo ẹ̀ tán bí mo ṣe pọ tán báyìí.
2: Lẹ́yìn kàtẹ́ lo òróró yẹn àbí.
1: Bẹ́ẹ̀ni mo wá lọ wẹ̀ ẹni tó rí mi láàárọ̀ ọjọ́ kejì kò lè sọ pé mo sick.
2: Kai Ọlọ́run dẹ̀ dá àlàáfíà yẹn padà okun àtágbára everything Ọlọ́run dẹ̀ tún sílẹ̀. My God.
1: Ìbàlẹ̀ yìí bú mi. Wọ́n ṣe ń wọ̀ mí pé mò ń wá mò ń tọjúbọ orí òkè kiri mo dúpẹ́ pé orí muslim ni mí gbogbo ìdílé mi muslim ni mi bẹ lọ chọọchì rí chọọchì program yìí náà ni chọọchì mo máa ń wá.
2: Kai
1: mo ṣá mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́ lọ́hùn òfin pàdé yìí.
2: Ẹ pariwo go go go go go. Ìtò sẹ́yìn yẹn kì í ṣe kékeré o. Wọ́n fẹ́ fi payín ni o. Ṣùgbọ́n wọ́n fẹ́ kọ́kọ́ payín ní àpásáyé. Mo sọ tẹ́lẹ̀. Ẹ̀gbọ́n ni wọ́n ní tó bá ti ń pọ̀ kinní yẹn. Wọ́n ó kinní yẹn ń rùn bí òórùn ìlẹ̀pa. Ṣé o mọ̀ túmọ̀ òórùn ìlẹ̀pa? Òórùn tó ti kú. Mo kéde. Yes. Ọfà yìí kú lára rẹ̀.
3: Jésù.
2: Ohun táyé gbé sí ẹ lára tó ní kó pa ẹ.
3: Lórúkọ Jésù.
2: Mo sọ tẹ́lẹ̀.
3: Oyè sà.
2: Ọfà yẹn jáde lára
3: ẹ. Ẹ rí Jésù.
4: Ẹ̀yin ará Sunwater májẹ̀mú kan ń bọ̀ ọjọ́ Wednesday. Ó ṣe mí lánàá pé mi ò ráyè méèkì ẹ̀dẹ́ sango ní ọjọ́ Sunday. So gbogbo iṣẹ́ wòlíì tá a fẹ́ fún yín àti iyẹ̀pẹ̀ àti òróró àti kándù àti aṣọ wá gba gbogbo rẹ̀ nínú crossover òru ìrékọjá ní alẹ́ Wednesday.
2: Kọ́bàdì Wednesday.
3: Ọjọ́ Wednesday.
2: Wednesday.
3: Wednesday.
2: Tí oṣù parí.
3: Ọjọ́ àánú. Oyè sà.
2: Ní ìlú Sunwater.
3: Sunwater.
2: Bámi wo aṣọ.
3: Ẹ o.
2: Tí ó ní blue. Ẹ̀yin ará Sango.
3: Ẹ o.
2: Ẹ̀yin kan wà tẹ ní complete blue.
3: Sunwater.
2: Ẹ ní complete blue. Aṣọ blue.
3: Aṣọ blue.
2: Complete blue.
3: Yes sà.
2: Ẹ wọ̀.
3: Ẹ wọ̀ o.
2: Ní òru.
3: Yes sà.
2: Ọjọ́ Wednesday.
3: Crossover night.
2: Crossover night.
3: Jẹjẹ.
2: Crossover night.
3: Jẹjẹ.
2: Tó o bá ti ní aṣọ blue.
3: Tó o bá ní blue.
2: Ṣé àwọn ilé tó ní àpẹẹrẹ blue.
3: Yes sà.
2: Tí blue wà lára rẹ̀.
3: Ẹ o.
2: Mama. Ìpàdé yẹn máa ní agbára.
3: Kábíyèsí o.
2: A fẹ́ wọnú oṣù tuntun. Oṣù òmìnira.
3: Ẹni o.
2: Wọ́n rán mi sí ọ.
3: Lórúkọ Jésù.
2: Dákun jẹ́ ń jíṣẹ́ fún ọ.
3: Yẹ̀sà.
2: Jẹ́ ń jíṣẹ́ ayọ̀.
3: Ẹ o.
2: Máa bọ̀.
3: Tètè máa bọ̀.
2: Lọ́jọ́ Wednesday.
3: Sunwater.
2: Mau Event Center.
3: Yẹ̀sà.
2: Mau Event Center.
3: Mau Event Center.
2: Ní Sunwater.
3: Sunwater.
2: Crossover night.
3: Crossover night.
2: Ọjọ́ Wednesday.
3: Ó jẹ́ jíjẹ́.
2: Aṣọ blue ni o.
3: Ó yẹ̀sà.
2: Ó máa lágbára.
3: Yẹ̀sà.
2: Máa fún ẹni tó máa lò. Ìmọ̀lẹ̀ ni o. Èmi ni màá fún ọ.
3: Ṣé Jésù.
2: Ìmọ̀lẹ̀ àánú.
3: Ìmọ̀lẹ̀ àánú.
2: Tó o bá tètè dé.
3: Ẹ o.
2: Kò lè kárí o. Àwọn tó bá tètè dé.
3: Ẹ.
0: koko da go mewa
5: yes yo
0: awon to ba de before 10
5: yes sir
0: no ma gba lo fe awon to ba de after 10
5: eh
0: won ma sanwo ni o won fowo ra ni
5: je ti je
0: ko to di 10 o'clock
5: yes sir
0: ofe ni won ma gba
5: se ma bo
0: imoli
5: anu le
0: mo kene
5: suko jesu
0: ba yin lo luwa wi
5: oh yes sir
0: epe to pa lo go mo la epe ye gbina
5: amen
0: ko gbina
5: amen
0: gbina o
5: amen
0: Shami,
5: you won
0: the Erika.
5: Let us

0: to ba je to ba ko iyan nile araalu ni gbagbe re e to ba si je to ba fiyun sile nko araalu na ni gbagbe re are tinubu ti jeje lati di pe ile nigeria bo ba ko lori apere joba le ye le nigeria yo wa ni alaafia
1: are bolo me tinubu yo pada de sile nigeria lojo isegun yo si gbe ko lota gaga ki lo fe lo se nbe igba ti ko yi ba teni be poto o
0: to eyan meji baye ko le padanu ro pa so ba mo e to paro fun yan o ma mo ko lo n pa awon mo ile ye ti won to million mewa to ti je anfani owo ran won jo apo nigeria won ma ni fonu be won si lejo ko airgana ta lo so egbon lohun ro to ni
1: ba ti n ge won lowo be na ni won tun bo ka ki lati ma saye yi si awon iko bandit won tun ti ji loko laya pogbe ni pile kwara
0: to ogulu tu oro re dada o le jani amo oni aburo to gbojule atiku tun soko oro se si are tinubu lori oro awon osise ki lo so egbon lowuro toni
1: egbe oselu apc lo ko gbogbo ibo ijoba ibile ta won alaga iyen ni ipinle enugun igba ti won yi ba teni boko to egbo bo se lo bo se bo
0: to ojo to ya koju ke la bayi na ona mo lo fun laso ode lowuro toni eto yin eto wa eto atupale royin si ikani diamond 3.7 nudu lorin ni ipinle kora oni ni ojo aje ojo keje dini ogbon osu kesan odun ta wa ye lodo teyin bo le se npe awon koko ajimoni won ti mu ke lowuro toni o gbe sosoro won fe ganu se awon elomiran ogbeje tan gbe lora ni won gbo mi se da disi bi won fe fi lo lowuro toni awon roda awon midan awon ay awon victor be
1: wetare
0: won fe gbelura lohun oto ni nile ibadan amara lafure ati abule wedu ero ogun fo fi gardens here legbe ogun bani ni kan bi ago medo wuro peta taibo adeyemi loruko mi
1: awo lawa protocol yen omidan layin ka je ni ajiwade mo nje o
0: to omina o
1: na
0: abara aja ko bo sekere owuro to ni tedu re ko po sile keke royin ti mo gbe lowuro to ni omidan nigeria tribune mo gba mu are ba tinubu keke wo gbe ka ju won lowuro to ni ta re ni ewo ba to ba je to ba ko yin ko nile ara ni gbagbe re eto ba tun wa ko yin sile nko ara lo na mo ni gbagbe re ara re yibola me tinubu di sile ri fawon mo le ye pe pe isa ko so re o ma farajin lati di pe bo ba kuro lo ba se nigeria le yo wa ni alaafia isokan asinu ko igbega tinubu eni to ndije fun sa keje ninu eto dibo odun to nbo lo soro lati enu are elegbimo asofin agba ile yi seto goso apabio nigba to n se ileri lana ojo aiko nibi ijosin kan ta mo leyin kristi ti o ni se lori oro ojo teyan lo to n se ayajo odun kerin deni adan te nigeria gbominira nilu abuja are o wa kese awon mole ye oni e mo so retinu pe gbogbo peniga kan ko ya ko ta wa ye lai pe lai jina yo pa di afẹ yin te go fi so to omidan nigerian tribune lo wuro to ni
1: are bolo me tinubu yo pada de sori lede nigeria lati ile europe iyun lojo isegun ajo kokan din ni ogbon osu kesan ile ise are ti saju jo ko di mimo ipe are o ti pada pinu lati pada de sori lede nigeria se bi are lo gbera fo kuro lorilede nigeria iyan ni ogbonjo osu kejo odun ye gaga bi won se je ko di mimo ipe bi are ba ti wa de are yo se be yo ma lo ta rara si ipinle eko nibi ti yo ti lo kopa nibi ayajo igbominira ele kerindin ni adarin iru re iyun october 1st o wa je di mimo gaga bi eni ti o je olurelowo pataki si are leko eto iroyin ohun ilana bayo ona nuga bo se je di mimo oni awon alaye yi ohun ni are se iyan lojo nirale ojo aiko o wa je di mimo fun iwe re the nation ipe are yo de sorilede nigeria iyun lola ode oni inu wa re the nation ni ko yan wa
0: ọ̀rà ẹ̀tọ́ mi dán rè é tó ní ẹ lọ fọkàn balẹ̀ ààrẹ ń padà bọ̀ nílé láìpẹ́ láìjìnà vangard mọ̀mọ́ gbá mú omi dán ó ní èèyàn méjì báyìí kò lè pàdánù rọ̀ bí kò bá jẹ́ pé òun pàdánù rọ̀ ẹ̀ tó parọ́ fún kọ́ àwọn méjèèjì kan náà méjèèjì ò lè pàdánù rọ̀ lẹ́ẹ̀kan náà alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú apc nílẹ̀ yìí mẹta ìwùtù àádọ́dún ṣàlàyé pé àwọn ọmọlẹ̀ yìí tí wọ́n lé ní mílíọ̀nù mẹ́wàá fẹ́ pé wọ́n wà nípò ṣẹ́ wọ́n mọ̀ ti jẹ́ àǹfààní owó ọ̀rọ̀ tó apọ̀lẹ̀ yìí tán fún wọn lótótó ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gọ́rin náírà ó wá ní àwọn èèyàn tó jẹ́ àǹfààní owó ọ̀hún púpọ̀ wọn wọn ní ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn sí lójú òpó ayélujára ayélujára ìtúwádà nígbà tó sọ̀rọ̀ ní ọjọ́ àbámẹ́ta pẹ̀lú àwọn oníròyìn lẹ́yìn ìpàdé ọlọ́jọ́ mẹ́ta kan tí wọ́n gbé kalẹ̀ fún àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú apc nílẹ̀ yìí tó wáyé nínú mẹ̀dógùrè ní ìpínlẹ̀ borno gẹ́gẹ́ bó ṣe wí ó níṣẹ́ ni àwọn tó ganu sí owó ọ̀hún púpọ̀ wọn wọ́n wà nípò ṣẹ́ ẹ̀ pàápàá jùlọ wọn sì lè dá sọ́rọ̀ tó lọ láwùjọ torí pé wọn ní ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn tù ú sí lójú òpó ayélujára tó omi gan vangard ni lóòrọ̀ tòní.
1: ìròyìn ọwọ́ mi yìí bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àlòǹpọ̀ taiwo gẹ́gẹ́ bí ìròyìn fílẹ̀ pé àwọn ikọ̀ bandit ni wọ́n tún ti jí lọ́kọláya tí wọ́n ṣẹ̀ ṣègbéyàwó Funmilayo Bamidele àti ọkọ rẹ̀ Reverend Abiodun David gbé. Wọ́n ní àwọn lọ́kọláya yìí ni wọ́n jí gbé ní ojú ọ̀nà Kwara sí Kogi, ìyẹn ní ọ̀nà Eruku sí Iyemero, ṣé mo gbà ọmọ Kogi sí Iyemero. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí òun ni ó ṣẹlẹ̀ lásìkò tí àwọn ikọ̀ bandit dá àwọn ọkọ̀ àwọn lọ́kọláya yìí dúró. Wọ́n ní wọ́n ń bọ̀ láti ibi tí wọ́n ti lọ ṣe mọ̀mímọ́ tá a mọ̀ sí engagement, ìyẹn ní Eruku. Wọ́n jí wọn gbé pẹ̀lú àwọn mẹ́rin mìíràn ní ọjọ́ Sátidé. Ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ọkọ̀ tí ó gbé àwọn lọ́kọláya yìí àti àwọn mìíràn yìí ni ó yẹ kó gba ọ̀nà ìsánlú, ṣùgbọ́n tí ó gba ọ̀nà mìíràn kí ó ba lè ṣe bẹ́ẹ̀ já ẹni tí ó jẹ́ best man àti àwọn kan sílẹ̀ ní agbègbè ìyámòye, ìyẹn ní ìpínlẹ̀ Kogi. Wọ́n wá ní kọmíṣánná àfájọ ọlọ́pàá Adékìmí Òjó ti jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé àwọn

0: Tọrọ ilu New York ilẹ̀ America gómìnà ṣàlàyé pé ìwé ọ̀hún tí wọ́n kọ látọwọ́ Olúwakẹ́mi Àmùdá òní ó ṣe àkọsílẹ̀ ìgbìyànjú àti ìfakọyọ àwọn obìnrin pàápàá jùlọ ní iṣẹ́ ìlú àti ìlànà àgbáyé pẹ̀lú ìpèníjà tó ń kojú pọ́ǹtì lówùrọ̀ tó ní omidan.
1: Ẹ jẹ́ kí n mú eléyìí láti inú ìwé ìròyìn Daily Post tó jáde ní ojúmọ́ tòní gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyèbádé ti buwọ́ lu wípé kí àwọn ìgbìmọ̀ àti àwọn lájọ̀lájọ̀ tó fi mọ́ àwọn ilé-iṣẹ́ ìjọba kí wọ́n dáwọ́ iṣẹ́ dúró. Èyí ni ó sì tún pinnu ìdádúró ìyọnisípò lábẹ́ ìṣèjọba. Olùgbàlámọ̀ràn pàtàkì rẹ̀ lẹ́ka ètò ìròyìn Yinka Oyèbádé kéde ọ̀rọ̀ yìí ní inú àtẹ̀jáde kan ní ìlú Àdó Èkìtì lọ́jọ́ Àìkú. Ó jẹ́ pẹ̀lú mọ̀ pé lára àwọn tí wọ́n ní kí wọ́n dáwọ́ iṣẹ́ dúró àwọn náà láti rí àwọn olùrànlọ́wọ́ pàtàkì àwọn tí wọ́n jẹ́ àti àwọn abẹ́ṣekáwọ́ gómìnà ọ̀hún. Ìgbésẹ̀ yìí ni wọ́n ní ó wáyé láti fi parí sáà alákọ̀ọ́kọ́ gómìnà náà tí sáà ẹlẹ́ẹ̀kejì yóò sì gbéra sọ ní ọjọ́ 16 oṣù kẹwàá ọdún tá wà nínú ẹ̀yìn. Ìwé ìròyìn Daily Post ló ṣàlàyé ìròyìn.
0: Omidan Daily Post èmi gba mu lówùrọ̀ tòní kẹ̀kẹ́ ìròyìn mi wájú Àtíkù mo gbede lówùrọ̀ tòní tòní dàda tẹ́ ń wò yìí kò lè jà àmọ́ ó ní àbúrò tó gbójúlé ọmọ òye fún ipa rẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Àtíkù Abubakar lánàá yìí ti ké sí ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu kọjá sóbìsì lórí oṣù sókè jùlọ lórílẹ̀-èdè yìí. Àtíkù ó tún wá ṣe àtìlẹ́yìn ìtọ́nipọn fún ipa àwọn òṣìṣẹ́ ìpè kan jáwé sóbìsì lórí owó oṣù tí wọ́n fún wọn. Àtíkù ó wá nàka gúnmu ààrẹ Bọ́lá Tinubu wípé Tinubu ò ìṣe àkóso tó ń lépa pàjù lọ́ra gẹ́tọ̀ ìdálákòóta wàyé ó máa ń ní àwọn òṣìṣẹ́ lára pàápàá jùlọ wípé nínú ìwé owó tí wọ́n ń gbà ọmọ pọ̀ lóòótọ́ àmọ́ owó náà kò ní ìtumọ̀ kankan tó bá kó dé ọjà tán. Gẹ́gẹ́ bí Àtíkù ṣe wí ó ní ìṣe àkóso Tinubu ó ní ó yin ara rẹ̀ pàápàá jùlọ tó ní òun ṣe àtúntò sọ̀rọ̀ ajé lẹ́yìn ó wà ní àtúntò tí Tinubu ń ṣe owó oṣù àwọn òṣìṣẹ́ kò ní ìtumọ̀ mọ́ ó ní wọ́n ń pàdánù rẹ̀ bó ṣe fi ra epo aṣọ owó góúnjẹ ní ọjà Omidan Daily Post ní lówùrọ̀ tòní.
1: Ó yá jẹ́ kẹ́mi náà ṣe bẹ́ẹ̀ kí n náwó gan ìwé ìròyìn The Nation tó jáde lójúmọ́ tòní ẹgbẹ́ òṣèlú APC ló palẹ̀mọ́ ìbò ìjọba ìbílẹ̀ 17 ìyẹn ní ìpínlẹ̀ Enugan lásìkò ètò ìdìbò àwọn alága ìjọba ìbílẹ̀ eléyìí tó wáyé ní ọjọ́ 17 oṣù kẹsàn-án ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àjọ tó rí sí ètò ìdìbò nípínlẹ̀ ọ̀hún NCEC ṣe kéde àbájáde èsì ìdìbò náà. Alága àjọ NCEC Ọ̀jọ̀gbọ́n Christiana Angu òun ni ó kéde àbájáde èsì ìdìbò yìí ìyẹn ní ọjọ́ Àìkú ní ọ́fíìsì rẹ̀ tó ń bẹ ní ìlú Enugan. Ó wá tẹ iwájú ìpè èyí ti mú kí òpin ó dé bá ìdìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀jọ̀gbọ́n Angu ó jẹ́ kó di mímọ̀ pé àwọn olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC 17 ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọlé sí ipò alága ìjọba ìbílẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ 17 eléyìí tó ń bẹ ní ìpínlẹ̀ náà ló túmọ̀ sí wípé gbogbo àwọn olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pátá ni wọ́n wọlé sípò. The Nation ni ìròyìn tó ṣẹlẹ̀ ẹ̀.
0: ọ̀rọ̀ Omidan The Nation ó lèmi náà gbá mú lówùrọ̀ tòní tó padà fún léde tòní ó mọ̀ ń rúgbó bọ̀ o àwọn ọmọ òye fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ti tako ìyànsípò akọ̀wé àpọ̀lẹ̀ yìí tẹ́lẹ̀ rí Abasilawa ìpè ọ̀ náà ni adarí àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ẹkùn ìlà oòrùn àríwá. Àwọn ọmọ òye ọ̀hún wọ́n fún àtẹ̀kẹ́ kan wọ́lù ní àná ọjọ́ Àìkú ṣàlàyé ìpè làwà àwọn òdàmọ̀ gẹ́gẹ́ bí adarí àpapọ̀ ní ẹkùn náà. Gẹ́gẹ́ bó ṣe wí wọ́n ní èèyàn sípò làwà ò ní wọ́n kùnà láti kàn sáwọn kó tó yàn án sípò. Gẹ́gẹ́ bó ṣe wí wọ́n ní ẹ̀wò ta bá sì ní ká sọ o àwọn gbìyànjú àwọn faraṣiṣẹ́ láti rí pé ẹgbẹ́ òṣèlú ọ̀rẹ́ ṣe wálẹ̀ ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀. Wọ́n wá ní ṣùgbọ́n wọ́n kùnà sọ fáwọn pé ẹ̀wọ̀ làwà ọba yàn sí ipò ọ̀hún. Omidan The Nation ni lówùrọ̀ tòní.
1: Gẹ́gẹ́ bí ìròyìn ti fi léde wípé ìpínlẹ̀ Kánò ló lókè ìyẹn níbi àbájáde èsì ìdìbò tí NECO tọdún tá wàyé. Gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ wípé ìpínlẹ̀ Kánò ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ wà lókè tètè fún ìgbà kejì ìyẹn àjọ tó ń rí sí ètò ìdìbò NECO Ja kodi mimo ipe apapo awon akeko ti won fi merin le ni adorin ni won se be gbegbe oroke ninu imo isiro ati imo ede

0: bẹ́ẹ̀ni African Praise at 30 ìyìn ló nira bájì gan ọpẹ́ olórí àdáǹdá tán níbi àyájọ́ ọdún African Praise lọ́pẹ́ ọgbọ̀n ọdún ètò yóò máa wáyé ní ìjọ Christ Church Christian Center lẹ́yìn ilé-ìwé Eucharistic Asadam Road Ìlọrin ní dédé aago mọ́kànlá òwúrọ̀ ọjọ́ kìíní oṣù kẹwàá October 4 ìlú torin tòun ti jọ́ làwọn máa fi yan Elédùmarè fún àtìlẹ́yìn rẹ̀ láti ọgbọ̀n ọdún sẹ́yìn bàbá wa Bishop Israel Ọláìyálàwá lọ́lùgbàlejò a máa ṣe èyí tọdún yìí pẹ̀lú àwọn lọ́balọ́ba gbogbo ènìyàn lápè ẹ̀ wá kájọ dámùsò wọ́n bọ̀ níbu rẹ̀ bẹ́ẹ̀ ni African Praise Mosque ti gbáradì fún ìyìn lọ́lọ́kan ọ̀jọ̀ kan ọkọ̀ ọ̀fẹ́ yóò wà láti kó àwọn ènìyàn yóò gba Soludero post office àti ilé Popovers of Agara ẹ̀túyáyá ẹ̀túyàyá kájọ fi ìyìn fún oníbu rẹ̀ o African Praise Mosque bá gbé ọgbọ̀n ọdún Ọlọ́run ògo ni forúkọ rẹ̀ o.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: kí ló bí ẹ jọ.
1: Mo wà níbi lọ́dún àkọ́kọ́.
2: Lọ́dún 2020, wọ́n sọ pé okòwò yìí kò lè dàgbàsókè, ṣùgbọ́n mo sì wà níbí o.
1: Fábìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
3: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
4: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
5: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
6: Síbẹ̀, ó dára.
7: Obey at 8, real people, real stories. Obey.

0: e ka bo pada sori eto yin eto wa eto atupale royin ni kan damre 8.7 to wa ni lorin ni ipinle kwara loni abala kejere abala lame to alejuwa awon ni alaji akinlolu
1: abayomi
0: to ma je ojimoni royin ka to le kan tan wo ona ni oro to le latenu alaga apapo chulu APC ojimoni so ada igba kan mo lati igba kan je minister yi to wa ni janu oro moniyan te pe awon gan lo wa ni janu eto yi ka to so yi anu eto ni te pe lana won ti wa be
2: gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan ní orílẹ̀-èdè wa kò sí tí kò kí ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni tó wà nínú ọ́fíìsì rẹ̀ tó gbé nǹkan jáde yóò rò pé ó ti débi tó yẹ kó dé ni torí tó bá jẹ́ pé adúrú owó tí wọ́n sọ yìí tó bá wọ bí àárí láàrin àárí parẹ̀ láàrin àwọn èèyàn then ṣe rí nígbà míì tó tún wáá ṣẹlẹ̀ ṣe mọ̀ wípé àwọn tó ń ṣe nǹkan tó máa ṣe orí pípà ni ẹni tó yẹ kó lọ gbé síbi tó débi tó yẹ kó dé ṣé ó débẹ̀ ìgbà míì kò ń débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni kò tẹ́ ṣe ìgbà míì ẹni tó ní kó fúnyàn ní 10 naira ìgbà tó máa fi ṣe ó lè jẹ́ 1 naira ló máa débi tí wọ́n ní kí àwọn náà ti yọ tí wọ́n yọ bí wọ́n fi òṣè oríṣiríṣi tí èmi rò ni wípé nílùú òyìnbó ìwà wọn torí àṣà ìlú òyìnbó ni pé ká mọ wọ ọgbọ́n tá a fi mọ fi kan rọ aráàlú lọ́rùn àwọn wọ́n lè mọ̀ lẹ́sìn àmọ́ wọ́n ní bẹ̀rù ọlọ́run àbí wọ́n nífẹ̀ẹ́ ìlú àti ìfẹ́ ọmọ ènìyàn jù wá lọ tí ò sí rọ́mbẹ́.
0: Kí n bíbẹ̀ ìbàlájì ṣé ẹ̀yìn rò pé ọ̀nà ìfúnjọba láti tan ìṣẹ́ torí láwọn ìpínlẹ̀ mi ìpínlẹ̀ Kwara náà báyìí àwọn náà ń ṣe kábàtà pé ní Kwásí ìpínlẹ̀ Kwara. Ìbéèrè ni pé ṣé ẹ rò pé à ń ṣe kwásìpù à ń ṣe kasanfà yìí ṣọ́nà láti pé ilẹ̀ nàìjíríà àtúnṣàtúnṣe.
2: Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan.
0: Ṣọ́nà rè.
2: Ara ọ̀nà ni. Ṣùgbọ́n ìṣòro orílẹ̀-èdè wa kò ń ṣe ìṣòro ọgbọ́n òye àti ètò. Ìṣòro wa ni àti ṣíṣe nǹkan tí ó yẹ ká ṣe. Tí ìjọba bá ní pé àwọn fẹ́ gbé 10,000 fún èèyàn 10 ẹni tí wọ́n gbé fún yóò ti kọ́ wo àwọn titi ẹ̀ yóò ti fún wọn bí wọ́n tẹ̀ ti kọ́ pé ọ̀gá ẹ̀yìn ti mú 6 ìgbà tí yóò bá fi pé tí ó kan ẹni tó járáàlú alọ́pọ̀lọ́ ó dá ẹja fi ẹja wò kan báyìí ìjọba ò fẹ́ pín àgbò ẹni tó jẹ́ kọmíṣánná yóò tún mọ gba àgbò dàrẹ́kítọ̀ yóò tó ní owó láti rà ó ṣe bí àgbò yìí ó yẹ kó wà fún àwọn tí wọn ò ní owó láti rà ṣùgbọ́n tó bá ní kán pín nǹkan tó bá ní kán pín mẹ́kà náà ẹni tí ó ní owó láti lọ yóò lóhun ó lọ ẹni tí ò ní owó láti lọ ló yẹ kí ìjọba rán lọ.
0: Ìyẹn ni pé ọ̀rọ̀ tí ń bọ̀ kí tẹ́fẹ́ tẹ́fẹ́ wo ni pé ètò yìí dá aṣọ báyẹn ṣe gangan ni ò tọ́.
2: Àwa ọmọ orílẹ̀-èdè yìí ìwà wa ni ò dáa ìwà pé I, me and myself, èmi.
0: Ẹ jẹ́ káwọn eléyìí náà tó dákòókò wa àti kọ́ Abubakar wọn náà Tinubu kó jáde sí OBC lówó tó ń fáwọn òṣìṣẹ́ wípé owó tó ń gbà báyìí pé lóòótọ́ nínú ìwé ó fẹ́ gbé wọn ni ṣùgbọ́n tó bá dọ́jà tán kò nítumọ̀ ṣùgbọ́n àwọn káwọn pé ṣé ọ̀rọ̀ òṣèlú ni pé ṣèjọba tún náwó lóòótọ́ láti rí pé a tún ṣe àfikún òṣìṣẹ́ àwọn káwọn sọ pé àfikún rẹ̀ kọ́ra nílùú lákòótá wà yìí pé àwọn òṣìṣẹ́ kan béèrè fún àwọn ìlànà tá a fi máa dẹ̀lú ni alhaji.
2: Ṣé rí tẹ́ sọ gbẹ̀yìn yẹn lèmi nífẹ̀ẹ́ sí púpọ̀ èmi tí mo ń sọ ní oríṣiríṣi ọ̀nà tí ayé bá wà láti pé ká sọ̀rọ̀ pé ṣé rí ẹni tó ń gba 10,000 tó jẹ́ pé nínú 10,000 yìí ayé rọrùn fún gbogbo èèyàn tó wá ń gba 20 naira tóun gan ò rí tí owó ìbíwá ọ̀dà nísìnyí báyìí minimum wage 70,000 kí ló ṣe but nígbà tí èèyàn ẹni tí òṣìṣẹ́ tó ń gba 3,000 tó sì lè rí àpò ráìsì rà ní 1,000 70,000 nísìnyí tó bá ra àpò ráìsì kan ó fẹ́ lè mọ sí ti ọ̀rà mọ́nú etí alhaji atiku sọ ọ̀rọ̀ òṣèlú ni gàbádáyà nítorí pé ohun tó kàn kọ́ nìyẹn nǹkan tó kàn sí ni pé kí a wo awon igbese wo ni ijoba ti gbe to je ki nkan won kini ijoba le se lati control food prices kini ijoba le se lati je wi pe ati mo ko ero nkan ero ko lati inu gbo wa si ilu o
0: rorun
2: iberiko wa si ilu pe o rorun ti nkan o fi to je pe eni to ngba osise to ngba 70,000 to je wi pe laarin osu kan o fi 30,000 o le fi toju ebi ton fi won o fi jeun ti won o fi se gbogbo e o ni ore ju pe kan wa mo fun ni 150,000 to je pe 150,000 die won fi jeun laarin osu kan oro pe awon eyan ade ma se mistake kan Nigeria awon melo gan ni osise ijoba ta ba je 250 million o ka te gbo so pe 200 million awon to je osise ijoba ati ti ijoba ibile ati ijoba ipinle ati ijoba apapo gbogbo won le won 20 million se 20 million le n toju le ro bi pe ti wa toju e percentage yen o kere gan o kere awon pe e to si fa ni bi pe public sector o ni ero pupo ju to ye kan ni lo
0: wa bloated
2: awon ni se ma so pe te ba ti se kan fun osise o ma ni effect lara ara tori bi pe ati a develop private sector wa ko message ko ni ese nle bo se ko ni ni ko to di bi pe ta ba wo gbogbo bi 60s 70s early 80s manufacturing sector lo di economy mo
0: awon ton pese oja
2: ton se orisirisi ton produce nkan awon da loni gba to ti di pe public sector lo n control economy lo n da wahala le
0: eyin na gba ye pe ijoba pe kan se afomo ba kan para si report oran so ye e faramo
2: be ni
0: okay omidan leyin oko aje yi aba wa dasi lati le
1: ikede pataki yi eyi ni lati fi to gbogbo eniyan leti pe awon akosemose ti won moju ileja nipa eto itoju oju lajo Benjamin Franklin Foundation seto itoju oju fa won eyan leyi to nlo lowo lowo nilu Ilorin ati agbegbe re lati je anfani eto yi e o gba card foruko sile pelu 500 naira 500 naira leyin na ni o ni anfani si itoju aisan oju gbigba ogun te mo awo oju ta mo si medicated glasses lowo ti ogun ni lapa ibi ti eto yi ti n waye ni Olalomi Hospital to wa ni agbegbe Stadium Road nilu Ilorin ago mesan owuro si merin role lojojumo ni eto yi fi n waye o fun ekunrere alaye e pe ajo Benjamin Franklin Eye Foundation sori ero ibani soro yi 08032622377 ajo Benjamin Franklin Eye Foundation ni olukede
3: oko mi ni oba
4: Bele kwara igbaradi
5: oga ogo fe gwesin yin bele ayewo
4: Christ Apostolic Church alabukun ni ogun lesi
5: majemu kin lo bi odi Jericho wo ni waju omo Israeli
4: yin
5: kokoro majemu wo lo gbe David ko lagiju sode ro afin Ilorin Mega Praise 2026
4: kinayin yen lo fa o koja un to leleru
5: ni le orin emi ipejupe lo
4: Lady Evangelist Bisi Alawiye Aluko agba waju
5: Eliza Vocat afurin emi tan yirin yirin
4: Ola Sade Taiwa mi ti orun titi
5: Tabita feran mi apoba ogoloko tin je
4: ninu orin yin ba se ngboju ojo kan
5: on ni baba woli Dr. Michael Olaose bi kaadi o
4: a ma fogidi pe ijile ororun
5: so tele saye ko wa
4: oro njade tase ro ni ki amana wa
5: Thursday ojo kini osu kewa
4: October 1st 2026 n leto
5: ni gbagan ile ijosin CAC Alabukun DCC
4: ita alamu nlorin
5: gege bi Alabukun Mass Choir ati Isolugbalejo
4: yo se ma fo gbagbo orin emi gbalẹ ni rabaji gan
5: lago meje la osan 12 pm
4: woli nbe mo gba
5: gogo wa Alabukun pe o
0: to e ka bo pada sori eto yin eto wa eto atupale royin ni kan da mode 3.7 to wa ni lorin ni ipinle ko ayale eni e ba wa dasi bayi e ko jumo eti wa nbe o
6: e pe to
0: oruko yin sir
6: emi Ibrahim Tayela di party
0: an gbo yin sir
6: seri ti oro ba daru mo yan lowo iyen ma pin kan Ọlọ́run tẹ́ ń wò yẹn, èyí pín nǹkan bẹ́nibọ́dì ọpọlọ lásán ọlọ́run fún ọ, yóò sì jèrè. Tẹ́rí ká máa pín nǹkan, ń jọ̀rọ̀ àwọn pátí buwá sí ìlú tàbí ń jọ wọn lọ́run láìpẹ́ sọ pé ìjọba fáwọn ní nǹkan báyìí rí. Ẹ lè máa pín nǹkan kẹ, àwọn tá a ti ń pè fún láti kéde àwọn tó yẹ kó kọ̀rẹ́ jùlọ ń pín. A ní ẹ̀sẹ̀tọ̀ ayé mọ ẹmú epo wá lẹ̀. Àwọn owó wa dọ́là àwọn gẹ̀gẹ̀ ló gba gbogbo ẹbí ṣe jẹ́. Ẹlọ́ wọn ń ta pàlítà ní outside kò gbó $1 pápátá jẹ́ $1. Dọ́là àwọn gẹ̀gẹ̀ ni problem ta ni. Ìgbà tá a wà ní ẹ̀wùgbà tá a wà lẹ́yà ìjọ̀lọ́tà ẹ̀lọ́ ni à ń repo $18 minimum wage ni. $18 minimum wage ó lè wá ọ̀rà wá ọ̀rà $80 ní sí. Tẹ́ bá gba $70 àwọn ènìyàn pápátá ara $50. Ṣé ìgbésí ayé làwọn lò lọ? Tó mo kí lè tú ìjọba wọn di Miss Road wọn mọ tó kàn mọ ni o.
0: Ẹ ṣẹ̀gàn fún ìwòye ti yín. Ọlátúnjì Káyọ̀dé ọba ni wọ́n wọ́n ní wọ́n kí wa wọ́n ní lórí àwọn tó ń kó nígbèkùn ọkọ̀ àtìyàwó yìí wọ́n ló jẹ́ ìròyìn tó yẹ kó ba yín lójẹ́ wípé kí àwọn ìṣẹ́ aláàbò gbìyànjú láti pé wọ́n dọ́là ẹ̀mí ọkọ̀ àtìyàwó yìí. Ẹ kojúmọ̀ ẹ ti wà ń bẹ̀rẹ̀ kojúmọ̀ ẹ kojúmọ̀
7: ẹ káàárọ̀ ẹ pẹ̀tọ̀.
0: Orúkọ yín o.
7: Orúkọ tèmi ni Ibrahim Gausu láti Gambari.
0: Agbọ̀n yín sá.
7: Àwọn bàbá wa ní fẹ́ni jẹ́ ń parọ́ fún ọba mọ́ ẹni tẹ́ ń parọ́ ti mọ̀ lọ́kàn ara rẹ̀. Níbi alayédè yìí kọ́dà àwọn àyà àgbàlagbà tó wà lóko tí ò sí nẹ́tíwọ̀kì lọ́dọ̀ wọn tó nǹkan ẹ̀ẹ́dì táwọn náà ń di fóònù tán lọ́wọ́ bẹ̀ káàkiri. Tó fi jẹ́ pọ́n àwọn náà láwọn ọmọ tí ó pè wọ́n nílé òkèèrè. Bóò ni wọ́n ṣe wá fáwọn èèyàn lówó tó wá jẹ́ pé wo ò ní nọ́mbà wo ò ní ìdánimọ̀ tó fi jẹ́ sí pé owó òun ó ti lọ bòmíì ni. Àmọ́ bí ọba pọ̀ lónìí bí ìjọba mi bá dé àwọn tó bá kó sápò wọ́n padà kó yẹn padà o. Torí kí wọ́n níyẹn fún yàn lówó àwọn tó ń wò ní nọ́mbà ó ti kọjá pé wọ̀ nẹ́ni àyẹ̀ni àgbègbè ó ti kọjá agbára ọmọ Nàìjíríà báyìí. Ẹlẹ́ẹ̀kejì lérò àwọn Àtíkù tó wá wí pé minimum wage òdodo Àtíkù sọ. Àmọ́ bí sàgbà kò ti bá Nàìjíríà báyìí ni dọ́là yìí. Dọ́là yìí ni kí bàbá yìí ọjọ́ wálẹ̀. Ẹ wáyé bàbá Buhari 450 ní dọ́là o. Dọ́là ti lọ 1000 tírí kíní kan nísìnyí báyìí nísìn. Àfi kí àbó dí dọ́là kù náà nìdẹ̀ fọ́ fi dé bọ́ ọmọ Nàìjíríà. Diamond FM òkè ní ọmọ lọ.
0: Ẹ ṣe kan fún ìwòye ti ọ̀dọ́ ti ìgbé tán lọ yìí ọ̀dọ́ là yìí ọ̀rọ̀ ọjọ́ mi ni tàbá ní ká tẹnubọ̀ lónìí yìí àníkùn bẹ́ẹ̀. Kábí Sulaiman àwọn wọ́n ní ọ̀rọ̀ Àtíkù rọ àwọn òṣè tó kéré jùlọ yìí wọ́n ní àwọn á wẹ̀gẹ́ bí ọ̀rọ̀ òṣèlú torí pé àwọn òṣìṣẹ́ ṣáájú àwọn náà ti ń pèsè àpapọ̀ pé kó bá wọn jáwé sóbì sí owó oṣù tí wọ́n ń gbà. Ẹ kojúmọ̀
8: ẹ kárọ̀
0: ẹ kojúmọ̀
8: ọ Dáramádì ò ní bàjẹ́ o.
0: Àmì
8: o. Orúkọ mi ni ọmọọba Alábí láti Bádàrí. Ṣé rí nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé gbogbo ọ̀rọ̀ tí bàbá sọ yẹn á kí wọn púpọ̀ ọ̀rọ̀ Àtíkù yẹn kò kí ń sọ ọ̀rọ̀ òṣèlú. Tẹ́ bá worú ìyà tó ń jẹ ọmọ Nàìjíríà nísìnyí látara epo àti gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ bí nǹkan ti ṣe fi wọ́n. Tẹ́ bá wo dáadáa gan àwa aráàlú tá a ṣiṣẹ́ ìjọba aláàánú àwọn òṣìṣẹ́ ìjọba ju a ní àánú wọn púpọ̀ àmọ́ àwọn ò láàánú wa. Nítorí bí kọ́sí bá ní wọn fowó ránṣẹ́ wọ́n máa yọ owó kinní kan bẹ́ẹ̀ wọ́n aráàṣà àwọn náà dẹ̀ kẹ́ gba tiwọn. Torí nǹkan tí ìjọba bá fẹ́ fún yẹn gift àwọn náà ń kọ́ ó kálukú ní nkọ́ àmọ́ tó bá lórí mẹ̀kúnnù báyìí tẹ́ bá tiẹ̀ ní wọ́n fún wa 50,000 wọ́n wọ́ gbọ́ bí ó ṣe máa yọ fún 4,000 lórí ẹ̀ wọ́n á ló owó kinní kan owó kinní kan ìjọba ó sì máa àná sí fáwọn fún wa ní 40,000 kinní yẹn kò bá mú ọlá pé wọn à láìkí ara wa náà ni a fi ń fún owó kún owó ara wọn àwọn ni wọ́n ń jẹ́ ìjọba ọmọ sọ pé iye báyìí làwọn fún yín àwọn ọmọ sọ pé iye báyìí ni àwọn san wọ́n san owó kinní wa àwọn ó ṣe kinní wa àwọn ó ṣe kinní wa ṣé à ń yọ táìsì lórí wa ní táìsì láà ní rírì sí tiẹ̀ kò sáré pé àwọn òṣìṣẹ́ ìjọba ni wọn ò láìkí wa o.
0: Ẹ ṣe gan fún ìwòye ti ọ̀dọ̀ ti yín sá. Dada Adéwálé wọ́n yà kakọ̀ wọn ni ètò tán ṣe yìí pé lóòótọ́ pé àwọn tí òrìgá jẹ ní ẹsẹ̀ kúkú pé wọ́n gba owó yìí wọ́n ní wọ́n fún wọn ní atm ara ọ̀tọ̀ tẹ́ pé lóṣooṣù wọ́n fún wọn ní N75,000 ni wọ́n fún wọn. Wọ́n náà lè jẹ́rìí sí wọ́n ní abúlé àwọn ní Kwara South wọ́n fa orúkọ abúlé yìí sí wọ́n ní wọ́n ń pè ní bíá owó olókun ni bíá owó olókun wọ́n ní owó yìí pé wọ́n fún àwọn tí òrìgá jẹ ọ̀nà pọ̀ àwọn èèyàn yìí pé lóòótọ́ ni wọn ní íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ wọn láǹfààní sójú pàlójára kágbé ọkàn síkà máa lọ sílé. Ẹ kojúmọ̀ bóyá kí ẹ bá wa tún mú lówùrọ̀ tó ni. Ẹ kojúmọ̀ ẹ kojúmọ̀ ìpínlẹ̀ ló kẹ́yìn o.
9: Ẹ káàárọ̀.
0: À ń gbọ́ yóò kọ́ yín sá kánmọ́kánmọ́.
9: Láti lè kàn ta ní ìmọ̀lá láti ìtakùdì mọ́ ni. Ọ̀rọ̀ tí National Chairman APC sọ pẹ̀lú fúnfúnni lówó kìí o ọ̀rà sí ìgbani 99 ìṣẹ̀dínkù ọ̀tọ̀ ni irọ́ ni. Ṣébi táyé lajúdé yìí rí nọ́mbà wọn gbà rí kankan wọn gbà ATM kankan ni ìṣẹ́ni tó kàtẹ́ kábẹ́yìn jẹ́ sọ fún wọn fún ní Kwara South lọ́dọ̀ àwọn. Báwo náà ṣe rí ATM fún wọn? Kàtẹ́ wàhálà yìí wọ̀ bá tẹ̀ wá ní láìwọ̀n àní kankan. Ẹ̀yin tẹ́yìn lọ ṣe gbàgbọ́ fún wọn
10: kai o se ti de gbogbo e ji ko ma gun Nigeria ori ada kun tori ti Olorun ah ta da e paswa ju kan ba gboro yen to wa ni ke oro won e kan ko lo ti mele na owo Nigeria man ti basu basu e wa ni e ni data won e ni kankan dani wa ni ku kata ti internet won ni kankan e ke ku Nigeria fun won o e ka lo ti o ma le ni o tori won lala se so Nigeria ni
0: o ti wa ju wa ju ni wo je ti odo ti to o mi dan jare le oloye Fadepe awon lati eleko awon so pe ijoba pe won ni won gbianju won ni bo gan pato won ni won gbianju Nigeria pe ko dai pe ati soko ni woye ti won la ko ta wa yi to o mi dan ileya
11: adupe lowo en te ba da sa dupe lowo lameto wa alagba bayomi akinlulu e se adupe o mi dan olayin ka jena jibade lori ko temi
0: to taiwo adeyemi lori ko temi o dabo

0: my Nescafe.
1: For your hustle, for your moment, turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
0: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
1: Nescafe, make your world.
3: Hey, hey, hey. Ìlọrin iṣẹ́ ti ṣetán.
4: Àyájọ́jọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí kìí ṣe fórílẹ̀-èdè Nàìjíríà nìkan. Àmọ́ ká fọwọ́sowọ́pọ̀ ṣe àjẹyọ̀ àwọn àgbẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí ní ìlú Ìlọrin.
3: Darapọ̀ mọ́ àwọn àgbẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹwàá fún àwọn èrè oko tuntun tó ṣe jáde, ríra ojúlówó oúnjẹ pẹ̀lú owó tí ò kọ́nilégun ẹ̀yìn lórí gbogbo ohun tí ẹ bá ti rà. Lójú kan náà ni o.
4: Láti inú oko sórí tábìlì rẹ, darapọ̀ mọ́ àwọn àgbẹ̀ lẹ́sẹ̀kùkú kó o sì ra ojúlówó oúnjẹ. Lọ́jọ́ kìíní oṣù kẹwàá, ra àwọn oúnjẹ tuntun, ojúlówó oúnjẹ ilé wa, ṣàtìlẹyìn fáwọn àgbẹ̀.
3: Ẹ̀yin ará Ìlọrin o, aago mẹ́jọ àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ni o.
4: Egbèjìlá Road off Asadam, Ìlọrin. Nọ́mbà wọn 0802-411-5648.
3: Ilé-iṣẹ́ Food First Global ló ṣe àgbékalẹ̀ rẹ̀. Kú ẹbí rẹ wá àti àwọn ọ̀rẹ́ rẹ.

0: Recover with Astamine, a blend of amino acids and multivitamins.
1: Tẹ́nálẹ́ kó báyìí ẹ bá wa dá sí ètò ọ̀hún ní òwúrọ̀ tòní. WhatsApp number tá ń lò ó ni 0913656864 ibi tá ń pè sí ní 0913656952 lójúpọ̀ tí à ń pè sí lórọ̀ tòní. Ẹ kojúmọ̀.
2: Ẹ káàsà.
1: Ẹ kojúmọ̀ orúkọ yín sà.
2: Ẹ kú ètò sà. Orúkọ tèmi ni wàá Àdìsá láti Àdàngà.
1: À ń gbọ́ yín sà.
2: Ẹ kú ètò sà. Ẹjọ́ bàbá tí ẹgbẹ́ wá sí ọ̀dọ̀ yìí yẹn mo fẹ́ bí wọ́n ní ìbéèrè kan ní kánjọ tọ ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ tí ó tún fi ń di pọ́n skátà báyìí kókó gangan a fẹ́ mọ̀ kí ló ń ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ kánjọ tọ ọlọ́run kan yẹn nínú rẹ̀ ká máa tí ń kókó gangan kánjọ.
1: Alhaji wọn bí pé kí ló fàtẹ tún ẹgbẹ́ ká.
3: Tún ẹgbẹ́ ká báwo.
1: Wọ́n ní tẹ̀lé
3: tó ẹgbẹ́ ká wọ́n là sí ní jẹ́ àtúgbẹ́ ẹgbẹ́ ká látòkè ni wọ́n ti mọ̀ pé wàhálà kọ̀ọ̀kan ṣẹlẹ̀ kí ni wàhálà tó ṣẹlẹ̀ ni pé wíkẹ́ wọ́n wà ní PDP ọlọ́run dẹ̀ ní kí Tinubu fún wọn ní mínísítà lábẹ́ APC so wọ́n ń ṣiṣẹ́ fún PDP wọ́n ń ṣiṣẹ́ fún APC.
1: So olóbẹ inú ti yàbí
3: kò bí minú kò sí binú bẹẹ kí ló fà
1: bínú ẹyin kò fara mọ. Ẹ ká gbé pé
3: yìí
1: ẹ kojúmọ ẹ ti wà ń bẹ ẹ kojúmọ orúkọ yín sà.
4: Dámọ̀dẹ̀rọ̀ ní méjì àgbà ọlọ́run orúkọ tèmi ni comrade Bashiru Ọmọlẹ́kẹ́ láti Kankatu.
1: Àgbọ̀n yín sà.
4: Tẹ́rí àlejò yín bá wà ń bẹ̀ ọ́n wọn ní gómìnà gbìyànjú ọkùnrin wọn ní sẹ́yìn 7% ọmọ 3% so ká máa wọrí 20% ẹ wá rí ẹdínlẹ abọlá kalẹka àtàlájì àtàlájì ládì àzánù kò sí kankan pdp ò ní padà mọ́kọ́ ayò àmì èjì dáńlá ni ó sì gọ́vùnà ti wà ẹ lọ́ọ́ lè kọ́ kalẹ̀ ẹ pé kò.
1: níwò yẹn ti ọ̀dọ́ ti yín. Olomo Fawaz àwọn ní nípínlẹ̀ Kwara pé bí ṣàkóso APC ti fakọyọ àwọn tó kù lọ wípé ìpínlẹ̀ Kwara pé iwájú ni à ń lọ níwò yẹn ti ọ̀dọ́ Fawaz ẹ kojúmọ̀ orúkọ yín.
5: Kókó ọ̀rọ̀ ọbẹ̀ náà ni pé bí ìjọ àlejò ṣe sọ èmi sì láìka awọ́ọ̀dù kan kò síjọba tí ò sì kankan kò síjọba tí ò sì àmàrà àlú ni kọ́ lọ gba pdc wọn àwọn ni wọ́n mọ̀ báàna lọ́ bá pẹ́ àwọn nìkan kan tí ní bóyìn lọ́ bá pẹ́ àwọn bó ṣe wò rí wọn náà májì yẹn jìnnà ìgbà náà gáàsà ká fi ń lápẹẹrẹ ánú 5 kánú ẹsẹ̀ ọ̀kan fún okùn mẹ́rin tó fi dé mọ́ ibi sns portal ní kí dáfẹ́dá bọ́tò ọ̀sẹ̀ bọ́tò olóka portal sáàláfọwọ́sọ̀nà ẹni ojúṣe ìjọba lè yí ń kọ̀ọ̀ká wá àwọn house náà bẹ́ẹ̀ national àwọn state mẹ́ẹ̀ àwọn tó wà wá ti ń kọlù èmi dúpẹ́ fún wọn kí ni sí àwọn tá a gbé house and rẹ assembly fún ibà àlọ́ ẹ̀ wọ́n mọ̀ sọ́gbà àwọn ọ̀nà sọ́gbà
1: ìbágun wọn ní ta ni chairman yín ní ìbágun wọ́ọ̀dù ní gun pdp tẹ́yìn wà wọn á béèrè pé ta ni ó ṣojú yín gangan nílọrin east lẹ́gbọ̀n aṣòfin nítorí ìwé tó ń bọ̀.
3: Àti unveil àwọn assembly members wa but a ní ẹni tí ó ṣogun wa tí ó ṣojú wa nílọrin east ọkọ rẹ̀ sì ti lọ́dọ̀ inec kọ́dọ̀ ohun tó ń bẹ pẹ̀lú mi báyìí ní chamber níbi lọ́dọ̀ yín tá a wà yìí.
1: Àwọn ọmọ àwọn ẹgbẹ́ yòókù wọ́n ti ṣiṣẹ́ lójú àwọn ọmọ yẹn ti wọn wọ́n ti bẹ̀rẹ̀ pínlẹ̀ gan ṣùgbọ́n ẹ̀yin ráàkẹ́ ọ̀dọ̀ tí ẹ̀ ti ṣiṣẹ́ lójú
3: táwọn ọmọ yẹn ṣe. Torí pé kéèsì wa ìwà court àwọn èyí tá a kàn jù síta yẹn kán bá mọ̀ yí pé à ń bẹ̀ wá sí láwọn èèyàn o kán má jàgbé gómìnà nìkan ni wọ́n ní ló já ju àwọn èyí tá a jù síta yẹn síta
1: náà. Ọ̀gbẹ́ni Abiodun láti ìta Ògúnbọ́ gẹ́tẹ́ kọ yìí a nílé ka ẹ lè pe àlejò lónírọ̀ lè tako nǹkan tí wọ́n bá sọ mọ́ ẹ lè pọ̀ wọ́n lónírọ̀ ẹ kojúmọ̀.
2: Ẹlẹ́ pètò.
1: Ẹ kojúmọ̀.
2: A kí àlejò tẹ gbé wá.
1: Àgbọ̀n ìsà.
2: Àgbọ̀n ìsà. Gbogbo wọn náà fún APC ní 70% nù 7% nù 10%. Dánláàdì náà ni ó wà sí yòókù 3% tó kù pẹ̀lú ògbọ́dọ̀ lọ. A mọ̀ pé àwọn náà tọ́bayá tí ẹjọ́ bá dá wọn láre
6: Alaji nkan se dani lati baboko mo ki alejo ti egbe wa demi ti ri oro won nigba ti e ba gbe baba suwe wa seri radio na le me ka oro won si gbe kini baba tin soro ini se yo lo ma nle yo si laburo nle yo le gba nle won ma gbo gbogbo nti won gbe bo ni boda si wa nsoro yi
1: e ma fe champta alejo ele tangan ton ba so ni ah comrade azan lati lorin won ni imoran ta fe fun ni pe ke lo gba card egbeselu apc pe ke wule ko ni pe awon mo pe e kin se omo egbeselu pdp ni woye ti oro ti won kemi olu olufowo te won ni inu awon odun si be se soro ni owuro toni yi ah ka be ko si ipe lo keyin o e kojumo eh back e tumu lati odoti yin ni ke tumu lati odoti yin ni e ko jumo e pe lo keyin kan mo kan mo
7: era un ko temi ni amed lati
1: jaso yin ya gbo yin
7: e la ko ngba ti baba yin so pe abraham try lati ga kan bi ti wa lati olo oyi ti de ago ni ga kan bi ti wa awo rowo joba kan lodo ti wa nbi ba awo won e ke ngba na so pe oro pdp ko se pdp eni o se oloselu o ama ni wo ye temi o wo ye temi o temi o ba digbo lodo tin bo pelu ogun olo pdp la wo digbo fun ori a ni wo wo jo ba ni ka kan bi ti wa
1: e se gan fun iwe tin to arale awon lo ni lori eto e ba wa da si ni kan da won 8.7 to wa ni lorin ni ipinle kora le jo mi lo ni awon ni honorable abdulrazak ibrahim on fi gba kan je omo legma sofin ipinle kora tan soju awon eyan kun dibo ipaye malete oloru to taiwo adeyemi ruko be kore la fun akotun eto e ba wa da si yi lekan si akiwa pe aku ise oni

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Ẹ bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Ẹ bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀.
4: Àṣeyọrí àti ìwánífẹ̀mí ìgbẹ́kẹ̀lé hàn nú ẹni pé awonítọ̀hún kájú. Ìfọkàntán ni gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ní nùsìjọba gómìnà Abdulrahman Abraza tí wọ́n fi ń gbóṣù barabàndẹ̀ fún pé ó kú ọmọ ṣe láti wá mọ̀ gbà pẹ̀lú àrídájú ìdí abálẹ̀ tí wọ́n fi ṣàgbékalẹ̀ ọ̀kan bọ́ kìgún dùgbẹ̀ ètò lórí rédíò èyí tí wọ́n pè ní ẹjírí ẹ̀wò ìjọba rẹ̀ abalẹ̀lẹ́ẹ̀kejì labala ṣẹ́rọ̀ ni níbi tí àwọn olùgbọ́ yóò ti máa pè wọlé láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ohun tí atọ́kùn ti sọ nípa iṣẹ́ tí gómìnà Abdulrahman Abraza ti ṣe ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kájọ fojú lámì tọ́wọ́. Ètò yóò máa wáyé ní
5: Diamond FM 88.7 gbogbo ọjọ́ Monday aago 11 sí aago 12 wákàtí kan gbáko.
4: Níbi tí ó ti máa bá àgbà pèdèpèdè nípàdé Aláàjì Ọmọọba Bọ́lá Olójòkú ẹ̀yírí ẹ̀wò. Kábíyèsí
6: Ọlọ́run ọba mi. Ọlọ́run ọba mi lánàá òun náà ni lónìí òun náà ni bó bá dọ̀la ọlọ́run ọba mi títí bẹ kí bẹbẹ tó máa bẹ tó sì máa wà nígbà tí bẹbẹ ò bá ní símọ́ ọlọ́run ọba mi náà mo kó bẹ̀rẹ̀ fún torí pé kí ni wòyí jẹ́ ẹjọ́ iná là ń sọ wípé ẹlẹ́mi ò bá gbà bọ́mọ ara yóò bá ṣe tánà dí àwa láwa lónìí ẹ̀yìn náà lábàá àwa dúpẹ́ fọlọ́run ọba tó jẹ́ ká rí ìlérí músẹ́ adúpẹ́ o adúpẹ́ pé òkun ẹ wo orúkọ tèmi ò yí padà ẹ wàá tómi ọmọ àlàbí náà lórúkọ tìtèmi èmi a máa ní èmi lọmọ wọn ní ṣàwọ́ àwọn ga ọmọ oníwọ ẹja òwe ọmọ arígbúṣọlá ìsínsun kókódò mọ gbẹ kòró sun kókódò mọ fà àti sí àti kòrò báyìí náà là ń mójọ̀rún ńlá nílé bàbá tó bí mi lọ́mọ ẹ wo ẹ yiri ẹ wò lẹ̀tọ̀ ẹ mọ̀ bá wa ká lọ.
4: Àṣeyọrí àti ìwánífẹ̀mí ìgbẹ́kẹ̀lé hàn nú ẹni pé awonítọ̀hún kájú. Ìfọkàntán ni gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ní nùsìjọba gómìnà Abdulrahman Abraza tí wọ́n fi ń gbóṣù barabàndẹ̀ fún pé ó kú ọmọ ṣe láti wá mọ̀ gbà pẹ̀lú àrídájú ìdí abálẹ̀ tí wọ́n fi ṣàgbékalẹ̀ ọ̀kan bọ́ kìgún dùgbẹ̀ ètò lórí rédíò èyí tí wọ́n pè ní ẹjírí ẹ̀wò níbi tí wọ́n nínú ìṣèjọba rẹ̀. Abalẹ̀ lẹ́ẹ̀kejì ńlá Balaseró ni níbi tí àwọn olùgbọ́ yóò ti máa pè wọlé láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ohun tí atọ́kùn ti sọ nípa iṣẹ́ tí gómìnà Abdulrahman Abdulrasaq ti ṣe. Ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kájọ fojú lámì tọ́ wò.
7: Ètò yóò máa wáyé ní
5: Diamond FM 88.7 gbogbo ọjọ́ Monday aago 11 aago 12 wákàtí kan gbáko.
4: Níbi tí ó ti máa bá àgbà pèdèpèdè nípàdé Aláàjì Ọmọba Bọ́lá Olójòkú ẹ yírí ẹ wò.
8: Tó ń jẹ́ mo kí kábíyèsí Ọlọ́run ọba mi Elédùmarè. Ọba bẹbẹbẹ tí ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ tí ó sì mọ bẹ ńgbà bẹbẹ bá kọ̀ tí ọba bẹ mọ́.
6: Kábíyèsí Ọlọ́run.
8: Ọba mi Ọlọ́rabí ọ̀wà wa tí ń wà nígbà tí wàwá bá wà tó dásípò náà ni ọmọ wà nígbà tí wàwá bá kọ̀ tí ọba wà mọ́.
6: Bẹ́ẹ̀ni.
8: Kábíyèsí ọba lè wí lè ṣe wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run mi Elédùmarè.
6: Kábíyèsí Elédùmarè.
8: Àwọn ní tàbí ṣùgbọ́n ò sí oní ni ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù tá a wà yìí. Béèrè bí àwàdà oṣù kẹsàn-án ń tẹnu bọ̀pọ̀. Ǹjẹ́ mo kí Ọlọ́run mo kì í òun náà lọ́ba tí ọpẹ́ tọ́ sí. Ọ̀pọ̀ èèyàn ń bẹ bá a ti jí lónìí nu kòtò làwọn jí sí. Ají lónìí àwọn kan ń bẹ wọ́ lọ́wọ́ làwọn wà. Bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ tó ṣe lọ sílé ìwòsàn. Ẹ bògun lọ́gbọ̀ èèyàn ń dùbúlé àìsàn. Ká tó wálẹ̀ ń tí ń tọ́jú wọn. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tèmi tiẹ̀ ọpẹ́ ni o. Ẹn tí ń lé mo fẹ́ digbá mo fẹ́ dàgbọ̀ mo fẹ́ digbá mo fẹ́ dàwó. Èdè tó ń kálukú sá Ọlọ́run Elédùmarè kọ́ mọ́ fàlàáfíà ara kọ́ mọ́ fi dààmú wa o. Mo kì í ẹ káàbọ̀ sórí ètò wa tá a pè ní
6: ẹyẹrì ẹ o.
8: Bọ́lá Olójòkú ló kọ tèmi. Àlàó ìkọ́ ìnù ọmọ ní kò yí ẹ̀sọ́ èmi lọ́mọ síbà ọmọ olówó ọmọ ṣarí kò mọ́ ṣoògùn. Ògùn náà lọ́jọ́ kan àpọ́jú rẹ̀ ń lọ lọ́jọ́ gbogbo. Àjẹdẹ ni mi ti fi lẹ́gẹ́dẹ́ soge pèdèpèdè tó ní kọ́ máa kéde ọmọ dèdè rú. Bọ́lá ọmọ Olójòkú tí ò forọgbọ́n tí rọ́gbọ́n kọ́. Tẹnukọ́ tètè gbọ̀ngbọ̀n kọ́ mo ní ẹjẹ́ ayẹyẹ sọ́tún. Ẹ jẹ́ àrí ẹ̀sùn tó ta bá fọmọ ọwọ́ mọ́.
6: A ó náà kan pa.
8: Ara ń dẹ́kun bí ọ̀bá jọjú.
6: Ẹ bá ké sọmọ lóńgì ní pé kó dá tiẹ̀.
8: Ẹ jẹ́ àṣẹ́wà ẹ̀ káàbọ̀ sórí ètò tá a pè lẹ́yìn rẹ̀ wò. Jẹ́ ń dá dúró mọ́gbìn kankan sí. Torí èmi lọ́yẹ kí n jálejò tá ẹ wò lónìí. Àmọ́ ọ̀ka ká yóò kà pòdúùsì mi. Ọlọ́ ọmọ wò mí lẹ́nu lẹ́nu ní kọ́tà. Òde bá ń dì í kọ̀ jẹ́ bó ti jẹ́. Ó wá jẹ́ bẹ̀ ẹ káàbọ̀ sórí ètò. Inú mi dùn ayọ̀ mi kún. Mo fẹ́ tètè lọ torí pé àlejò tí mo gbé tó wà pẹ̀lú mi lórí ètò. A hu nǹkan níbi tó yẹ ká ti hu. A fìdí nǹkan múlẹ̀ níbi yọ yẹ ká ti mi. Pàápàá jùlọ mo fẹ́ yànnà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lè fẹ́ kó yé àwọn aráalé. Ẹ rí a ti kó sí agbá mi òṣèlú. Bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìpolongo ń lọ lọ́tún lọ́sì ní wọ́n lẹ́yìn gbogbo ẹgbẹ́ òṣèlú káàkiri ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ń kálukú ti ń polongo. Àádìgbà àdàgbà àdàwó gẹ́gẹ́ bí ṣe ètò ń lọ mọ̀tò fún táyù sísìn ni wọ́n fẹ́ káwa ta ni rédíò tó báyìí wọ́n fi rédíò lẹ́ẹ̀kan wa. Bọ́ wa jẹ́bẹ̀ ẹ má jẹ́jẹ́ ń bòkò lọ sílé olóró àlejò mi wà pẹ̀lú wa. Wọ́n bá ń kára alé ẹ wà bá ń dakọ̀ yín lẹ́kùnrin fún gbogbo ara alé ẹ bá ń kára alé o.
9: Assalamualaikum warahmatullahi ta'ala wabarakatuh.
8: Waaleykum salaam.
9: Orúkọ mi ni Ọ̀rẹ́bù Alhaji Ṣáídọ̀ Láríwájú Muhammad Láìlá. Tí mo jẹ́ ọmọ ìlọrin West Magazine Gate Ward.
8: Láìlá kò lè tètè yé Táíwò. Àwa tí amọ̀kan ti gbọ́ lé sọ ni.
10: Láìlá.
8: Láìlá. Ẹyìn ní tí ìbéèrè ìtumọ̀ Láìlá. Ẹ jẹ́ nǹkan lọ́bi tí ń lọ iná. Ọ̀nàrẹ́bù Alhaji Ṣáídọ̀ Ọláríwájú mo kì í. Bí mo ti mọ̀ tí mo fẹ́ kẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọn mọ̀ tó máa ń sọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Kwara ní Kwara Central ní Emirates. Ẹ jẹ́ kí àlejò kejì ọkọ̀ bá ń kára alẹ́ náà torí kan lè mọ̀ pé wà ń bí o.
11: Assalamu alaikum. Orúkọ tèmi ni Comrade Engineer Ọba Ọmọbọ́lá Jabri Aziz. Sagacity.
8: Sagacity ni ọ̀dà. Sagacity ẹ fún mi láyè díẹ̀ mo fẹ́ bá Láìlá mo fẹ́ ká ìmú
11: kankan. Ẹ máa bọ̀rọ̀ lọ.
8: Ọ̀nàrẹ́bù Gọ́fúnà Abdulrahman Abdulrasaq ká tó fi gọ́fúnà kun Malam Abdulrahman Abdulrasaq kó tó di gómìnà. Ìrìnàjò owó ni Malam Abdulrahman Abdulrasaq rìn kó tó di gómìnà. Ìbò náà wọnú òṣèlú gan. Ọ̀pọ̀lọpọ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀. Bàbá gbọ́ ń gbo ọkàn jáwá níbi kan ni ọkàn wọ ni ta ni Malam Abdulrahman Abdulrasaq gangan kọ́ ló ṣèlú tó dé.
9: Àwùjọ mi láì mi ò ṣe tàbí ọjọ́ bisimilayi ramani rahi. Mo kí gbogbo èèyàn ara ilé tí ẹ̀ ń gbọ́ wa. Mo sì kí ẹni tí ó ṣe atọ́kùn ètò Alhaji wa Bọ́lá Olójòkú. Ọlọ́run jẹ́ ká máa rí yín
8: pé. Aṣẹ́ Odùmarè.
9: Àkọ́kọ́ ọ̀rọ̀ mi ni pé mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ fọ́lọ̀. Mo fẹ́ bá bàbá wa bàbá mi Patikulale mala wa brahman abrazak
8: okay
9: eba wa dupe
8: okay
9: fun aseyori oyi ti won se
8: na pe shutdown of
9: london
8: se o gbe de lu london gan se alawa ni lori
11: wallahi asmo kamila
9: adupe fun olorun lori e pelu pe ba se ni a fe se oyi olorun de ba wa se oni lo ni

0: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
2: Ẹ bàrìbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
4: Ilé-iṣẹ́ GTEC Solar ti dé pẹ̀lú àwọn ẹ̀rọ sólà lóríṣiríṣi tó jẹ́ tìgbàlódé. Láwọn ojúlówó ohun èlò sólà bíi solar freezer, solar generator, solar eye, different solar fan from 15,000 naira upward, solar panel, battery tó ní warranty ọdún méjì gbáko, solar security camera, solar security light fún community, ṣọ́ọ̀bù àti ilé gbogbo. Gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ GTEC Solar. A bá yín kó wá sẹ́nu ọ̀nà yín. A tún bá yín install ẹ̀. Bákan náà lè ra èyíkéyìí ẹ̀yà ara solar tí a sì máa sanwó díẹ̀ díẹ̀. Ilé-iṣẹ́ GTEC Solar la gbadé fún gbogbo kan tọ̀rọ̀ sólà. Wọ́n bá ní ṣe installation sólà sínú ilé, ṣọ́ọ̀bù àti ibikíbi tẹ́ ẹ bá fẹ́ lówó tí ò gún pa. Kódà ẹ tún lè máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀. Special discount wà báyìí fún gbogbo ẹ̀yẹ engineer àti installer pátápátá. Ó yẹ máa dà gìrì lọ sí ilé-iṣẹ́ GTEC Solar lónìí. Lẹ́gbẹ̀ẹ́ Ecobar, àdójúkọ Wonny Boys, lẹ́gbẹ̀ẹ́ ọjà Aya Junction, Taiwo Òkèní Lọrin. Fún àlàyé kíkún ẹ pè wọ́n sórí ago 070-37-69-7777. Ilé-iṣẹ́ G Technology Solar, maximum respect ni fún ilé-iṣẹ́ wọn. Ẹ gbà bẹ́ẹ̀.

0: ikọ̀ Beach Soccer ti AFCON ni wọ́n ti ń gbáradì láti kojú ilẹ̀ Ghana. Ẹ̀ka san ẹṣun tẹ́ darapọ̀ mọ́ wa nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ láti Kọ́ni Diamond 88.7 FM Ìlọrin Ọláyinka Ajani Ajibade lórúkọ tèmi. Ìròyìn ọ̀hún lẹ́kọ̀ọ́rẹ́ ń bọ̀ lẹ́yìn ìdáná dúró ráńpẹ́.
1: I don't know. Ṣùgbọ́n ní ìsin ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára. Kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára. Ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàmbá. Lẹ́yìn náà, a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti Kọ́ni Diamond 88.7 Ìlọrin.

Igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà Kashim Shettima ti ṣe bẹ́ẹ̀ padà dé sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ó lọ ṣojú fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi ìpàdé kọkànléní ọgọ́rin ti àjọ ìṣọ̀kan àgbáyé tá a mọ̀ sí United Nations General Assembly UNGA nílùú New York. Shettima pè fún àtúnṣe sí ikọ̀ elétò ààbò ti àjọ ìṣọ̀kan àgbáyé tí ó sì ń pè fún wípé kí ilẹ̀ adúláwọ̀ kí wọ́n rí ọwọ́ mú nínú ìgbìmọ̀ ọ̀hún. O tún wá pè fún ètò owó eléyìí tí ó dọ́gba jù tó dọ́gba jùlọ láàrin àwọn orílẹ̀-èdè àti ìrànlọ́wọ́ tó lágbára sí fún àwọn orílẹ̀-èdè tó ń kojú ìyípadà ojú ọjọ́. Nígbà tó wà níbi ìpàdé ọ̀hún, ó kópa níbi ìpàdé náà lórí àwọn ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú àlùmọ́nì ilẹ̀ adúláwọ̀ àti nípa ọ̀rọ̀ ètò ẹ̀kọ́. Ó tún bá àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n gbé ní òkè òkun ṣe ìpàdé gẹ́gẹ́ bí ó tún ṣe mẹ́nuba àwọn ohun àmúyẹ tó lè mú ìdàgbàsókè bá àjọ ìṣọ̀kan àgbáyé àti àjọ rẹ̀dẹ̀gbẹ́ ECOWAS lẹ́ka ètò ọrọ̀ ajé, lẹ́ka ìmọ̀ ẹ̀rọ, ètò àlàáfíà, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá àgbà pátápátá fàjọ ọlọ́pàá Ọlátúnjì Rilwan Disu ti mú dánilójú fún àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà wípé àjọ ọlọ́pàá yóò pèsè ètò ààbò tó péye fún àwọn olùdìbò lásìkò àwọn ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ìrírí tí àwọn rí lásìkò àwọn ètò ìdìbò tó wáyé láìpẹ́ yìí ti mú kí àwọn túbọ̀ gbáradì sílẹ̀ ju ti àtẹ̀yìnwá lọ. Disu sọ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ṣe àṣeyọrí nínú ìṣàkóso àwọn ètò ìdìbò tó wáyé nípínlẹ̀ Èkìtì àti ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ṣèlérí wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó tó àwọn òṣìṣẹ́ ọlọ́pàá yóò gbé àwọn ìgbésẹ̀ eléyìí tí yóò mú kí àlàáfíà kí ó jọba lásìkò ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà. Ìsọ̀rí àwọn òṣìṣẹ́ elétò ìlera tá a mọ̀ sí National Association of Resident Doctors (NARD) ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọ̀sẹ̀ méjì láti fi yanjú àwọn ìṣòro tó ń kan àwọn ọmọ ẹgbẹ́ wọn tàbí kí wọ́n dojúkọ ìgbésẹ̀ látọ̀dọ̀ ẹgbẹ́ ọ̀hún. Àwọn dókítà náà ń bèrè fún ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ owó oṣù ìlọsíwájú lẹ́nu iṣẹ́, owó iṣẹ́ kan pàtàkì, iṣẹ́ àti lórí àìsí àwọn òṣìṣẹ́ tó tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tún fẹ́ kí wọ́n san owó eléyìí tí ó jẹ́ àlékún fún àwọn òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n ń ṣe àlékún iṣẹ́ lẹ́nu iṣẹ́. Bákan náà ni wọ́n ń bèrè fún àyíká eléyìí tí ó rọrùn fún àwọn òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n sì ń bèrè fún àwọn ohun èlò eléyìí tí yóò mú kí iṣẹ́ ó tún yá kọmọkọmọ. Bákan náà ni wọ́n tún jẹ́ kó di mímọ̀ pé kí wọ́n sì gbé ìgbésẹ̀ láti dín iye àwọn dókítà tí wọ́n ń kó lórílẹ̀-èdè Nàìjíríà kù àti kí ìjọba gbé ìgbésẹ̀ ètò ààbò fún àwọn iṣẹ́ elétò ìlera tí wọ́n ń kojú àkọlù. Ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers ti ṣe àtìlẹyìn fún àyípadà sí òfin orílẹ̀-èdè tó fẹ́ kí àwọn ìpínlẹ̀ náà ní ọlọ́pàá tiwọn. Gẹ́gẹ́ bí lásìkò tí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers tí wọ́n ń ṣe àgbéyẹ̀wò lórí ìwé òfin eléyìí tó ń pè fún ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀. Gẹ́gẹ́ bí ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ṣe taari ìwé òfin ọ̀hún sí àwọn ìpínlẹ̀ 36 tani lórílẹ̀-èdè yìí kí wọ́n ṣe àgbéyẹ̀wò kí wọ́n sì fọwọ́ sí ìwé àbá ọ̀hún. Ìwé òfin ọ̀hún náà fẹ́ kí orílẹ̀ Nàìjíríà tó fi mọ orílẹ̀-èdè ìwé òfin ọ̀hún ni ó ń fẹ́ kí ilẹ̀ Nàìjíríà ní ìsọ̀rí ọlọ́pàá méjì eléyìí tá a mọ̀ sí Federal Police àti State Police tí ń ṣe ọlọ́pàá ti ìjọba àpapọ̀ àti ọlọ́pàá ìpínlẹ̀ dípò ìsọ̀rí ọlọ́pàá kan ṣoṣo tí à ń lò lọ́wọ́ báyìí. Ìpínlẹ̀ Rivers ti wá darapọ̀ mọ́ àwọn ìpínlẹ̀ bí Ògùn, Nasarawa tí wọ́n ti ṣe àtìlẹyìn fún ìwé àbá ọ̀hún.

akọ ẹgbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ gbogbo ni wọ́n ti tako ìgbésẹ̀ ikọ̀ kan tí wọ́n pè ní Rainbow Coalition eléyìí tí wọ́n ní ó jẹ́ ìdásílẹ̀ mínísítà fún ọ̀rọ̀ olú ìlú ilẹ̀ wa Lábújá Uye Somwike àwọn olórí ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n sọ fún Wike pé kí ó wọlé wá sínú ẹgbẹ́ òṣèlú APC ní sòsí bí ó bá fẹ́ ṣe àtìlẹyìn fún sáà ẹlẹ́ẹ̀kejì ààrẹ Bola Ahmed Tinubu lọ́dún 2027 gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawalu jẹ́ kó di mímọ̀ pé Wike kò lè ṣe àtìlẹyìn fún ààrẹ Bola Ahmed Tinubu ní abẹ́ àsí ẹgbẹ́ òṣèlú APC lásìkò ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà kí ó wá lọ ṣe àtìlẹyìn fún àwọn olùdíje mìíràn lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú mìíràn ìyẹn lásìkò ètò ìdìbò ọ̀hún Wike sì jẹ́ ọmọ ẹgbẹ́ Wike ni ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lọ́wọ́lọ́wọ́ tí ó sì sọ wípé ikọ̀ Rainbow Coalition ó yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC wípé ó jẹ́ ikọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti ṣe àtìlẹyìn fún ètò ìdìbò ààrẹ Bola Ahmed Tinubu lọ́dún 2027 Olùrànlọ́wọ́ pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Kwara Ọmọọba Sulaiman Sekai ti pé ẹgbẹ́ òṣèlú PDP ní ẹgbẹ́ òṣèlú tó ní àkùdá nínú eléyìí tí ó lo virus political party. Ó sọ èyí nígbà tí àwọn alátìlẹyìn J15 ní Kwara Central tí wọ́n kéde wípé àwọn ti padà sínú ẹgbẹ́ òṣèlú APC. Sekai jẹ́ kó di mímọ̀ wípé ẹnikẹ́ni tó bá ń ronú láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP báyìí yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú eléyìí tí ó ní àkùdá eléyìí tó pè ní virus political party. Ó kí àwọn tí wọ́n padà sínú ẹgbẹ́ òṣèlú APC. Ó sọ wípé òun ní ìgboyà àti ìdánilójú nínú ẹgbẹ́ òṣèlú APC tí òun sì mọ̀ pé dídùn lọ́sọ̀ọ́sọ̀ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́dún 2027. Ẹ̀kọ́ ẹlẹ́sẹ̀ ti gbọ́lọ́wọ́ láti lè ṣèwádà Monday ti 8.7 FM Ìlọrin lẹ́yìn ìdáná dúró ráńpẹ́ ìròyìn ìlẹ́kọ̀ọ́ ti ilẹ̀ òkèèrè àti ti eré ìdárayá lámàmúwá sí ìsìgbọ̀nyìn à ń bọ̀.

ìdàkùn káyélujárawa ìdàkùn ìbádọ́ rẹ Facebook ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM Diamond FM Shining Supreme.

ilẹ̀ Iran ti jẹ́ kò di mímọ̀ pé ilẹ̀ Iran yóò lé àwọn tí ó ṣe àpèjúwe wọn gẹ́gẹ́ bí ọ̀tá kúrò ní ẹ̀bá òkun ti Arab bí ìdàmú láàrin ilẹ̀ Iran àti ilẹ̀ US tí ó bá ń tẹ̀wájọ ẹni tí ó jẹ́ olórí ilẹ̀ Iran ọ̀hún jẹ́ kò di mímọ̀ pé àwọn ti ṣetán fún ìjíròrò gidi láti yanjú làásìgbò náà ṣùgbọ́n ayé ilẹ̀ Iran tún ṣetán láti dáhùn tí ilẹ̀ Amẹ́ríkà bá tún kọlù wọ́n. Ikọ̀ Sand Eagles ti ń ṣe ikọ̀ ilẹ̀ Nàìjíríà tó ń ṣeré bọ́ọ̀lù lórí iyanrìn ti múra láti díje níbi ìdíje Beach Soccer AFCON eléyìí tí wọn yóò fi kojú ilẹ̀ Ghana gbogbo àwọn tí wọ́n jẹ́ ogún olùkópa ni wọ́n ti wà níbi ìpàgọ́ níbi tí wọn ó ti máa ṣe bẹ́ẹ̀ lọ kojú ilẹ̀ Ghana níbi ìdíje ọ̀hún. Kí a tó máa dánu dúró ẹ tún tẹ́tí gbọ́ àwọn kókó tó wà níbi ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. Shettima ti padà sílẹ̀ Nàìjíríà lẹ́yìn ìpàdé Hunger. IGP Jisù ti ṣe ìdánilójú wípé ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yóò lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ láka ètò ààbò látọwọ́ àjọ ọlọ́pàá. Ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers ti ṣe àtìlẹyìn fún ìwé àbá tó ń pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Sekai ti ṣe àpèjúwe ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tó ní àkùdà nínú ìyẹn Virus Political Party. Lẹ́ka ti ilẹ̀ òkèèrè Iran ti jẹ́ kò di mímọ̀ wípé àwọn yóò lé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá kúrò ní ẹ̀bá òkun Arab. Lẹ́ka ti aré ìdárayá Sand Eagles ti múra sílẹ̀ láti kojú ilẹ̀ Ghana níbi ìdíje Beach Soccer AFCON. Ojú ọmọ wípé láyàjọ́ òní ọdún 1928 ni onímọ̀ sáyẹ́ǹsì ọmọ ilẹ̀ Britain Alexander Fleming ṣe àwárí penicillin èyí tí ó yí ọ̀nà tí a fi ń ṣe ìtọ́jú àwọn àrùn padà. Bó o bá mọ̀ o ti mọ̀ lónìí ìròyìn ẹ̀kúnrẹ́ fún ti ọ̀sán tòní kò ní mọ̀ jò báyìí lọ. Àìbá ọmọ lè ní èyíkéyìí ìròyìn tí ẹ fẹ́ fi tó yàrá ìròyìn lè ṣẹ̀wà dá Monday 8.7 FM lọ́rin létí. Ẹ lè pé yàrá ìròyìn wa sórí 0916-062-7526. Adéwálé Adéyẹmí ló ṣe àkójọpọ̀ ìròyìn lédè Gẹ̀ẹ́sì Ọláyinka Ajani Ajíbádé ló ti lọ́ka lédè Yorùbá. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní ìkànnì yín ìkànnì wa ìkànnì tó ta wọ́n yọ jùlọ ìkànnì Diamond 88.7 FM your shining supreme odigba.

0: Diamond FM ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
3: Ẹ bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Bùnmi bá balẹ̀ á nípa òjò balẹ̀ á ta ṣàràṣàrà. Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara. Ọba gbogbo wọn là á ṣe.
6: Cannot control me. You cannot. Okay. You can have a little control, but I'm still in charge. I can attack any minute, but you can control for like a second. Oh, that's nice. That's really awesome spot right there.
7: We know exactly how that feels at Diamond FM. With good conversations, music, and top entertainment that touches your soul, it's radio like no other. Diamond FM, shining supreme.

fẹ́ dún extra lẹ́tọ̀ kan tó kí n gbàkan jù kan lọ tó máa dé sí ti gbọ́yìn ní kò ní diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kun òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra ní kò ní diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wò bí àṣẹṣẹ yóò sumari ó mọ́lẹ̀ rokoto bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kù rìrì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.

0: do ma polo awon oja wa le oko kan a lorun gbese oya eh je tun wo awon eyan ti won lanfani lati janfani lori eto yi mo ko fe ko gba call ni kin to wa ja won se dun kan ti mo nile eh hello o ti ja ni o 0913655 6952 e number te fi lanfani ati pe 0913655 6952 hello the caller
1: e ka san
0: ma oruko yin ati bi te tin
1: gbe yes sir oruko mi ni mi ni mo pe ni bi ose leji fe yin mo ji loruko mi je mo ko bi ose leji fe bi ose mera ni don me kan mo so e don fun mi fun awon omo nigeria ti won ran mi lo sugbon mo ke ba ke so mo e da fun owo ti mo se ri gan won to ti fun po ogo fun mi ba mo pada lo pe ko le to admit yi ati to wa rogun
0: ki le ba wa so eni suru
1: ologun ni gbese lowo yin da ese mo ni ese mejeji
0: eni suru e ri pe mo dake lati gba te ti pe wole eleyin le pe wa lati bi ose bi merin kini te pe wa si ke se yin nikan le npe ki le pe wa fun etun so ngbo lohun le ri bi wole ki le pe wa si
1: ese ni mejeji ni mo so njo mo ni ko se rin nti e ma to mu mi nbe ko yin ti suku ko kan se rin ma na ni
0: ki lo wa se le bayi
1: hello sa
0: eje nso kini kan ko ye yin ma se ngbo mi
1: bene
0: seri kasare musan ka po sese musan olodun lo meni ti o fa do san le lowo ngbe ti ri bi pe wole e farabale ba wa soro kini to se le si yin
1: seri ese mi le beji ko kan se rin ma ni ko ti e ye mi gan ko se rin gba sat do speech one more admit ti mo so ni gba sugbon owo ta ri ni gba mo ni tin ba te be lowo ma boya o ma nigeria ora mi lowo igbo kan so nbe pa re ma won doctor tun wa ko ogu fun mi ni owo la ti wa lo ra awon ogu ti mo nlo titi won nigba te ba pe sese wa pada wa
0: eni suru kinana fe admit yin fun gba tan ti ko ogun fun yin
1: ese mejeji won na fe mo si si abe fun mi ni bsc ese
0: kan won ti gbo pelu ogun olodun ban ba ti ran wa jise se ibe se so ya won ti won gbo nle na ngbo
1: Ẹdàkun
0: ọlọ́ọ̀tún 90,000 náà ni
1: ẹdàkun ẹ̀sà náà ni. Iye tán bá rí kan tẹ̀ fẹ́ ràn mí lọ́wọ́ ẹdàkun. Ọlọ́run ní gbẹ̀sẹ̀
0: lọ́wọ́ yín ẹdàkun. Wọ́n ti gbọ́. Kílẹ̀
1: pọ̀ kọ yín. Mo jí lorúkọ mi ń jẹ.
0: Ṣé ẹ ti fún wa nọ́mbà yín ńjọ yẹn?
1: Ẹ mo fún wọn.
0: Ẹ máa gbọ́ ẹ ní sùúrù. Ìtí mò ń bèèrè nísìnyí tẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ dá mi lóhùn. Ṣé 90,000 náà fẹ́ ọpérétì ẹsẹ̀ yẹn ni?
1: Rárá sà.
0: Ẹ kàn ń da gbogbo ẹ pọ̀. Ó wá ń dàbí ẹni pé ẹ ń ṣe bí ẹni pé bóyá àwa gan la àfẹ́ kẹ́ ẹ sọ tó ń ṣe yín fáwọn èèyàn. A sì fún yín lọ́pọ̀túnítì. Táìmù tẹ́ ń lo ìṣẹ́jú kan lẹ́lòmíì fi pè tọ́lọ́run fi ṣe tó fi ṣe tó ṣe. 90,000 owó kí ni?
1: Mo
0: ní 90,000 ni kí wọ́n fi hẹ́pù mi.
1: Bẹ́ẹ̀ni gbogbo iye tán bá ti rí
0: o kàn wà nílẹ̀ lẹ́nu lẹ́nu náà o ti yé wọ́n ti gbọ́ ẹ ṣeun. Ẹ jẹ́ ń gba last call aago méjì ó ti rékọjá àṣẹjú mọ́kàndínlọ́gbọ̀n. Hello. Ẹ káàsán o.
2: Ẹ káàsán sọ.
0: Yes ma.
2: Ẹ̀sà ṣáájú ni láti ìgbà kan bí.
0: Ok.
2: Ẹ̀jẹ̀ sọ iṣẹ́ ni mò ń wà. N ti sọ mí ti bi káàkiri. Iṣẹ́ ni mo fẹ́.
0: Ẹni sùúrù, kí ni qualification yín?
2: Mo ní ND in accounting.
0: ND in accounting. Ṣé married ni yín ni àbí single?
2: Married ni sọ.
0: Married. ND in accounting. Ṣé ẹ ti pè wá rí lórí ètò yàbí?
2: Rárá, first time ni.
0: First time ni. So bọ́lọ̀ ń balẹ̀ ríṣẹ́, kọ́sà close mọ́ ibi tẹ́ ń gbé àbí anywhere. Ọ̀dà ọlọ́run ó sì fi ọ̀nà alálùbáríkà yóò fi ta yín lọ rẹ̀. Àǹtí Ṣadé, ẹ pè fóònù nọ́mbà yín.
2: 091-37-92-74-26.
0: Ṣé rí àwa lápè yín fúnra wa tá a bá ba yín gbọ́ ṣe ń gbádùn mi? Tẹ́nibọ̀dì bá pè yín pé ẹ pàdé wá ń bìkan irọ́ ni ò kì í ṣàwà o. Àwọn ò ní pè yín pé ẹ pàdé wá ń bìkan o. Ṣé ẹ ti gbọ́? Ó ti ní bàbá tí mo báwọn èèyàn sọ̀rọ̀. Bàbá ti pè yín ẹ̀yìn gòtì mọ́ ipá wa la pè yín. Ṣó ti yé yín báhùn?
2: Bẹ́ẹ̀ni
0: sọ. Ẹ ṣe púpọ̀. Ọ̀nà ó sì fún yín o. onu si lalagbara Olorun
2: amen
0: e pele ma
2: yes.

0: wo lori erongba re lati tayo nibi kibi lati iba ikoko titi darugo kelele ni timotimo uniform ti se to ba ni re fun lati mu ala re wa si imuse sumu fokan bale lati tayo nara itura lati mu ero re wa si imuse timotimo uniform lo nilo 07068245523
1: lati tayo nibi kibi uniform
2: kere o sefe mo wa ninu mole lojojuma aye sefe mo wo bolu torilede yi ati tile okere lai duro de kino de o tabi ero amunawa generator
3: beni o wa
2: ka wo sinimo ka gboroyin ka gborin to wu wa nigba kugba labe fokan bale pe ina okuku ni seju
3: to ba ri be lojojuma wa
2: boko ba jina ilaki iko idans gbogbo ibere yi ile ise femtech lo wa femtech inverter ti solar power wakati merin le logun odidi ojo yipo ose kari osu ipo odun inu mole le mo wa ariwo pelu efin generator
3: ati ba nbe
2: ka ma gbadun lowo kina oku
3: o si lo pe
2: itan sorun lasan lagbara solar nile yin nile ise ni sobu tabi ni bikibi bojumo ba ti mo solar ti nba se lo ile ise femtech la soju fun ile ise luminous ni gbogbo ipinle kuara 08092164444 www.femtechsolar.com e yoju si ile ise femtech to ba sumo yin julo ke lo gba mole
0: ìgbìyànjú àwọn ẹlẹ́kọ́ ni láti sọ àbàtà tó sọ dídùn fún ọmọdé ibùdó ńlá kó tó lè ṣàǹfààní fúnra tó ń bọ̀ ìròyìn ayọ̀rẹ́ láti ilé ẹ̀kọ́ ọmọ iya diploma center gẹ́gẹ́ bí wọ́n ti ṣe rí ìjà lọ́ǹtẹ̀ ìrọ̀gbọ̀lé ìbáṣepọ̀ affiliation láti ilé ẹ̀kọ́ gíga university of ìlọrin ó ti wá rọrùn parí ayé báyìí láti wọlé fún ìkẹ́kọ̀ọ́ diploma program ọlọ́dún méjì gbáko gba ìwé ẹ̀rí ìjọba tó yanrantí lẹ́ka ẹ̀kọ́ ìmẹ̀sì islam àti tèdè lárúbáwá islamic studies and arabic language èyí tí ó fọ láǹfààní láti rí ìgbaniwọlé tààràrà sí 200 level ní fásitì tó bá fẹ́ láti rí ìgbaniwọlé ìwé ẹ̀rí wa ec neco naptep tàbí embase náà lo nílò àwọn olùkọ́ tó yanrantí ń bẹ láàyè tó ṣe wẹ̀kọ́ ètò ẹ̀kọ́ ilégbé hostel accommodation ò gbẹ́yìn ìrọ̀rùn lowó ìkẹ́kọ̀ọ́ wọn nítorí àti jẹ́ káwọn akẹ́kọ̀ọ́ onímọ̀ tó yanjú bẹ̀kọ́ lápá láwùjọ nídi kéwulè róngbò olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà ustaz khalilu lai sorotu ẹ má gbàgbé pé ètò ìdánwò wa ec neco embase ń ti dá ìdádí tó fi mọ́ra ọ̀dọ̀ ń lọ ní rẹpẹtẹ tààràrà ni ẹ máa bọ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ ní number 75 ìsàlẹ̀ kókò jàgbọ́rọ̀ nílùú ìlọrin telephone 07067716929 tàbí 0031963252
4: kẹrẹ o iléeṣẹ uni lori bread ló tún ṣílẹkùn àǹfààní ńlá kalẹ fún gbogbo àwọn tí wọn bá ń gbà lérò láti jẹ alágbàtà wọn yálà oníṣẹ ọwọ ni tàbí oníṣẹ ìjọba tó ní mọtò ọkadà tàbí mọrúwà tara rẹ ẹni àǹfààní láti kó bírẹdì láì mú owó kankan dání tẹsí máa pin fún àwọn alágbàtà wọn káàkiri eléyìí tẹ máa sanwó lẹyìn tí ẹ bá ti tà á tán tí kò sì di iṣẹ òòjọ yín lọwọ oní taxi ọlọkadà onímọrúwà àti ẹni tí ó ní mọtò tara rẹ tí a mọ sí kọmáṣíàkà láǹfààní yìí wà fún ẹ lè lọ kó bírẹdì láàárọ kùtùkùtù pin fún àwọn alágbàtà tẹsí máa gbabi sí òòjọ yín lọ àǹfààní owó ojúmọ mìíràn rèé láti ilé iṣẹ unilorin bread ẹ kàn sí wọn nínú ọgbà unilorin secondary school tó wà ní adéwọlé ìlọrin ní ìpínlẹ kwara tàbí kẹ máa pè wọn sórí aago 07063895155 tàbí 08053542864 unilorin bread ó yàtọ̀ gidigbé.
0: Ǹjẹ́ o mọ̀ wípé o lè ra ẹ̀rọ ayárabíàṣá láptọ̀pù láwìn kó o sì máa gbé lọ lójú ẹsẹ̀ ní gadget shop?
5: Báwo lèyàn ó ṣe ṣe?
0: Kódà ó tún rọrùn fún ẹ kó o máa sanwó ẹ̀ padà díẹ̀díẹ̀ lóṣooṣù fóṣù mẹ́fà gbáko.
5: Oṣù mẹ́fà kẹ.
0: Bẹ́ẹ̀ ni o ti

ẹkọ ọjọ́rọ̀ ìròyìn ní sókè láti ìkànnì ẹ̀dá mọ́rìtì pọ̀nsẹ̀mù ẹ̀fẹ̀ ńìlọrin. Àjọ ọmọogun orí omi nílẹ̀ wa ti kéde ìbẹ̀rẹ̀ ìgbanisíṣẹ́ ológun torí omi tọdún 2026 ètò náà ni wọ́n lọ wà fún yìí sí ìkọkàndínlógójì nínú ilé ẹ̀kọ́ tìdánilẹ́kọ̀ọ́ fáwọn tó ṣẹ̀bẹ̀rẹ̀ nínú àjọ ọmọogun ilẹ̀ nàìjíríà kẹbi àgbéjáde àti àlàálẹ̀ tí wọ́n fi léde lórí ìgbanisíṣẹ́ náà wọ́n lẹ́tọ̀ ni ó bẹ̀rẹ̀ lọ́jọ́ kejì nínú oṣù kẹwàá sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún tá a wà yìí wọn ni àwọn tí wọ́n bá perégedé láti pé wọ́n wá iṣẹ́ náà ni àwọn retí pé kí wọ́n lọ sórí ojúòpó ìtàkùn ayélujára níbi tí ó jẹ́ ojúkò tí àjọ ọmọogun orí omi ilẹ̀ nàìjíríà tí wọ́n ti fi ọ̀rọ̀ léde àti látojú òpó ẹ̀sìn wọn tí wọ́n fi léde ìyẹn ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni tó tún jẹ́ olùsọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú ọ̀gbẹ́ni Dèjì Adéyanjú lẹ́ni tó ti ké sí àjọ olómìnira tó ń ṣètò ìdìbò nílẹ̀ wa INEC láti tètè bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tí wọn yóò fi lọ pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa lórí ọ̀rọ̀ òfin tètò ìdìbò Adéyanjú nínú àpilẹ̀kọ tó fi léde lónìí ọjọ́ ajé. Ó rọ àjọ náà láti yorúkọ gbogbo àwọn tó jẹ́ olùdíje tó wà lójú òpó wọn kúrò eléyìí àti àwọn tó jẹ́ tẹgbẹ́ òṣèlú tí ọ̀rọ̀ ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ọ̀hún èyí tó nàwọ́ bà. Olóyè kan lẹgbẹ́ òṣèlú Africa Democratic Congress ADC ọ̀gbẹ́ni Kenneth Okonkwo ló ti ṣàlàyé pé ṣe ni wọ́n sí òun lọ́nà o nígbà tó ń sọ̀rọ̀ sígbè lórí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Anambra Peter Obi ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ìṣèjọba rẹ̀ ó jẹ àwọn gbèsè kanlẹ̀ eléyìí tí ó kọ̀ tí ó san Okonkwo èyí tó jẹ́ agbẹnusọ fún Obi tẹ́lẹ̀ lásìkò ètò ìpolongo ìbò tààrẹ ọdún 2023 ló ṣàlàyé pé òun kò ní sí irú àṣìṣe tó ń ṣe náà mọ́ o níbi tó ti ṣàlàyé pé àwọn ẹ̀sùn tó ń ṣe nígbà náà láti dáàbò bo gómìnà tẹ́lẹ̀ rí náà lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Anambra tí wọ́n sọ lójú ọ̀rọ̀ pé ó jẹ gbèsè lẹ̀ o ò ní sí irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́. Méjì lajì lọ́kùnrin tí wọ́n ṣe bẹ́ẹ̀ pàdánù ẹ̀mí wọn o ìyẹn bí wọ́n ṣe dárúkọ wọn olóyè Dé Ayọ̀ àti Clayton kọ́ wọn pàdánù àti wọ́n lu ìyá rẹ̀ tilẹ̀ sórí ṣọ́ọ̀bù kan lópòpónà apẹ̀fọ̀n ní ìlú Ọ̀dàrẹ̀ ní Kòǹdó wọn ní ìṣẹ̀lẹ̀ náà ní ọjọ́ Àbámẹ́ta tí ó kó ìpayà.

àbáwọn olùgbé agbègbè náà níbi tí wọn ní àwọn ọmọdé méjì wọn tájọ ọmọ ọdún méjì lọkùnrin ni wọn ni wọn ń gbìyànjú láti sá àsálà fún ẹmí wọn kúrò nínú ilé ìtajà ṣọ́ọ̀bù ọ̀hún tí wáyà iná mọ̀nàmọ́ná tó jalè lórí kó tó di pé ó gbẹ̀mí lọ́rùn wọn. èyí lópin ìròyìn ní ṣókí ẹ ṣeun fún bẹ́ẹ̀ ṣe tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.

0: Diamond FM.
1: Ikoni radio. Si o je ti.
2: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn á pọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yagiyagi àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú.

bí bá báyè bá tá ń tún kì náà ni bá báyè bá tá ń tún kì ni alàgbà ilé ìjọsìn church kan ni bàbá mi ibẹ̀ iná ti alàgbà tó bá ti ń gbàdúrà bá báyè bá tá ń tún kì ni lẹ́yìn wàásù ni mo ń gbàdúrà wọ́n gbà àyájọ́ nílé àmì ọlọ́tí ni wọ́n yú ògùn ní ọ̀pá ibi tí mo dé alákàfẹ́ ire ọmọ tí ò sírí ọ̀sán ọmọ tí ò níròónú yẹn ọmọ lárẹ̀ tí ń fa ọmọlọ́mù kan yẹn gẹ́ òkú pàpàpà fíra ẹ̀ nàkànàkà gbárẹ̀ lọ́ọ̀kanakaná ọmọ ẹgbẹ́ ń gbá bí wọlé ẹ̀ lẹ́mẹ̀ ń bò lójú ọjọ́ lọ́dọ̀ ọtí.

0: lo bi ejo
1: mo wa ni pilot wa koko lodo 2020 o so pe okowo yi ko ni dara soke sugbon mo si wa ni bi o
2: family ko di ile itaja ko di eleka meta
3: odun mejo orule kan soso
4: owo ile iwe mi di sisan iya mi gan le fendo lori orunro
5: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
6: Síbẹ̀, ó dára.
7: Obey at 8. Real people, real stories. Obey is okay.
0: Kí ló bí ẹjọ́?
1: Mo wà ní pílọ́tù àkọ́kọ́. Lọ́dọ̀ 2020, wọ́n sọ pé okòwò yìí kò lè dára sókè, ṣùgbọ́n mo sì wà níbí o.
2: Fábìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
3: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
4: Owó ilé ìwé mi di sísan, ìyá mi gan le fẹ̀dọ̀ lórí ọ̀rọ̀.
8: Keep listening to the news.
5: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
6: Síbẹ̀, ó dára.
7: Obey at 8. Real people, real stories. Obey is okay.
9: Ilu Ilorin, Ilorin Emirates Descendant Progressive Union, IEDPU, Central Soul, fi àsìkò ìkẹ́sí gbogbo ẹ̀yìn mọ̀yẹn mọ̀yẹn nílùú Ìlọrin. Lábẹ́ àṣẹ Ọlọ́láwá mi, mọ̀rítà bá Sẹ́ríkì Mùsùlùmí. Ẹ̀mí ẹ̀wà nílùú Ìlọrin, Alhaji Dr. Ibrahim Solúkẹ́ Lẹ́nìgẹ̀mbàdé CFR, àti the Executive Governor of Kwara State, Malaba Brahman Abdulrasaq Sadau Nangeri, síbi ìfilọ́lẹ̀ Central Soul Security tí wọ́n fẹ́ ṣe láti ṣe ìkójọ fíkọ́ IEDPU Central Soul. Léyìí tí ó wáyé ní 1st of October 2026 lórí ilẹ̀ náà. Ìdojúkọ Cottage Hospital, Adéwọlé Ọlọ́run Ṣogun Eré Ìlọrin nípínlẹ̀ Kwara. Àgọ́mẹ́wọ̀n òwúrọ̀ ni mo gbogbo ètò yọ bẹ̀rẹ̀. Alágọjọ́ náà ni Professor Yusuf Ọlọ́ọ̀lù Alisan. Kúlíyé Gèrè Ọ̀fìlọrin. Chief of Staff náà ni ACG Alhaji Abdulmumin Ayo Abdulmalik Retire. National President IEDPU. Olùgbàlejò ni Alhaji Abdulhamid Ajawa Amode. Central Zone Chairman IEDPU. Gbogbo ẹ̀yìn tá a fi wépé pátápátá. A fẹ́ kẹ́ ẹ bá wa péjú pèsè síbẹ̀. Ìlọrin Emirates Central Progressive Union IEDPU Central Zone ló wípé Emirates is number one. Alhamdulillah. Ẹ jẹ́ kájọ ṣe o.

0: wọn ní ọ̀rọ̀ ní bá mo kọ́ mo bùrò ní bá a bọ̀ ẹ̀lú ẹ̀kúrà ló kọ́ ibi lẹ̀ ti ń pè á.
1: àlàáfíà fún
0: yín. àlàáfíà fẹ́yìn náà o.
1: godwin dandajọ rìn.
0: bàbá godwin ní ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o.
1: ọ̀rọ̀ gidi ni ó ṣe pàtàkì kòsí kòsí tó burú tó wà nú ẹ o.
0: pé.
1: iye ẹ̀sìn ló jẹ́ àyè sí. ó yẹ kó yẹ kó pé thank you kò burú rárá tó.
0: ṣé ọkọkùnrin sọ bẹẹ fún obìnrin tó bá sọ bẹẹ dídùn fún.
1: ẹyẹ pé ó kẹrẹ fìyàfìyàfì kó tó yìí bì sẹbì ni ikọ tó dá ni o.
0: bọkùnrin bá wá rúnjẹ sílé.
1: àti ìṣòro òyìnbó fi dá ju àlọ kan nìyẹn. àti ìṣòro thank you my dear.
0: bàbá o. bàbá o. bàbá.
1: wà á dàgbà.
0: àmì bàbá o. bí obìnrin bákùnrin bá wá sanwó skool àbúrò oúnjẹ sílé so ìyàwó ó yẹ kó dúpẹ́ lọ́wọ́ ọkọ àbójúsí ọkọ ni ẹja jọ wòyẹn náà o.
1: ó yẹ kó dúpẹ́ lọ́wọ́ ọkọ náà.
0: ṣé ìṣojúsí ọkọ láti sanwó skool ọmọ tẹ́lẹ̀
1: ni. mo wọ́n dára wo ni kó dúpẹ́ nítorí lóun fẹ́ gan nìyẹn.
0: ntọ́ lóun fẹ́ gan nu. bàbá godwin ni ẹja ìyànjẹ yìí náà. ẹjọ́ ìṣe báyìí pẹ̀lúdà pẹ̀lúdà lárọ̀ kọ́dọ̀ dá lárọ̀ bẹ́ni lónú ọkẹ́ jẹ́ ìpàrọ̀ kínní ọ̀mí ìgbà táwọn agbáwọ̀rọ̀ máa ń pàrọ̀ wọn lórí ìpapá ẹjẹ́ ń gbapá àbíwọlé ẹ̀ tí ìgbọ̀n kankan ẹ̀ gbọ̀ púpọ̀ lónìí ṣùgbọ́n tó gbapá àbíwọlé èmi ò dẹ́ka ìpolówó ọjà ohun torí èmi ò polówó ọjà ìhun ọ̀lọ́run gbèsè mélòó lọ́run jẹ́ ìṣe báyìí ná lórí ètò ẹ̀ńlẹ́mẹ̀ ẹ̀kú kalẹ̀.
2: dúró náà kó o tóra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: ọgbà yóò bá yẹn mẹ́nu òfin mẹ́lẹ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀.
1: ta ni ọmọ ọ̀pá ẹ̀mí ti ti ń ṣeré mi gàmọ́ ọ̀pá ẹ̀mí ti o.

0: ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn múlẹ̀ kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ ṣe lọ náà kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ nìyẹn kẹ̀dẹ̀dẹ̀ ẹyìn májì mo ṣe sa lọ́jọ́ kìíní ẹ̀rẹ̀ bí orin tí suleiman ìyẹn tó ń kọ yìí súlẹ̀ àlàó màláì ìyẹn súlẹ̀ àlàó àtàwẹ́wẹ́ súlẹ̀ àdíò àtàwẹ́wẹ́ eléyìí tó kọ bàbá olóyè súlẹ̀ àdíò àtàwẹ́wẹ́ bàbá olóyè ni orin tí bàbá ń kọ wọ́n pé kó jà wọ́n sí amẹ́ríkà kó jà wọ́n sí london múra ó jẹ́ kí n rántí jóná ńgbà ẹja gbé jóná náà mi inú kínní wájú ọmọ nàìjíríà ní kọkàndínlé lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ kan àbọ̀ kódà lẹ́yìn ìjọ mẹ́ta kan sọ fún ìyàwó rẹ̀ pé bébì má bí ní pé mi ìwálé láti jẹ́rìn ìwálé láti tó kọjá ẹja ló gbé mi ó gbé mi mì ni ó wà lọ pọ̀ mí sí ìyàwó rẹ̀ gan ń gbò bá lọ fẹjọ́ sun pásítọ̀ sọ́ọ̀sì rẹ̀ àbáfa wọ́n pe brother matthew ìyẹn náà pọ̀ ju ẹja gbé yí mi láti ọ̀sẹ̀ tó kọjá ẹja gbé yí mi láti ìjẹta brother matthew ẹ̀yin sì ló lórí ọ̀sà sọ́ọ̀sì wáyé aláyé ìmọ̀lẹ́ èmi tí ìdérò ló kọ́mọ̀ ẹ̀yẹ tí ẹ̀wà mọ̀ rọ́pẹ́ ẹ̀ bá tí ẹ̀wà wá rọ̀ mí ní ẹ̀pẹ́ yìí náà ẹja ṣe wá lè gbé yín láti kíní ọjọ́ ọmọ nàìjíríà rẹ tẹ́já bá gbé ọ̀pẹ́ ọ̀pọ̀ mi sí paris ní france lọ ọlọ́rẹ̀ pọ̀ mi sí london ọ̀pọ̀ mi sí uk ọlọ́rẹ̀ pọ̀ mi sí congo ọ̀pọ̀ mi sí kódò fún wa ẹjẹ́ wẹ́n náà wà mí náà níta ń bá bọ̀ lórí ètò ẹ mọ̀ pé mi ní ronú kọ́bọ̀ àmì bá a ṣe ń bá bọ̀ yìí bí ọkọ bá ro oúnjẹ lé àbó sanwó sukú ọmọ sọ yẹ kí ìyàwó kúnlẹ̀ kó kí ọkọ pé ọkọ mi ẹ ṣe o kó ṣàdúrà fọkọ o bí ìyàwó náà bá sóúnjẹ tó dùn fún ọkùnrin sọ yẹ kọkùnrin kí ìyàwó rẹ pé bébì mo láìkí oúnjẹ tó ṣe o kó ṣàdúrà fún ìyàwó rẹ àbójú ṣe kálukú ni kálukú ń ṣe jẹ ẹnìkan àbí méjì péré náà mo fẹ́ wò lẹ́yìn eléyìí o wọ́n gbàlejò wọlé báyìí bá sẹ́kù yín tá a fẹ́ sọ gan lónìí tá a fẹ́ lọbẹ̀ gan lónìí àwa lọbẹ̀ gan lónìí tààràtà lónìí orí 091-3655-6952 ẹ ló kọ yín mílẹ̀ tí ń pè á o.
1: ẹnu ẹ̀ka
0: ẹ̀ ṣe ẹ̀ka ẹ̀ kúrọ̀ lé ó kọ yín o.
1: ẹ kú ètò
0: ọlọ́run ní ṣètò àmì ọlọ́run. ok.
1: láti ìlọrin sàlà lòkó.
0: ọyá ẹyin náà ẹ̀ dá sí tó wà lẹ́yìn.
1: bọ́rọ̀ sí rí nánú lábájọ síra wa lórí ọyẹ kájọ dúpẹ́ lọ́wọ́ ara wa.
0: ṣé oore lọkọ tó roúnjẹ sí léṣe ni àbójúṣe rẹ̀ ló ń ṣe.
1: ojúṣe ọkọ ni kó ṣe gbogbo tó bá tọ́ sí lérí ìyàwó rẹ̀ àtọmọ.
0: ṣé ó wáyẹ kí ìyàwó dúpẹ́ mò ń jẹ́ pọ́kọ́ sojúṣe ni.
1: ìrìn tó bá ṣe ìyàwó tá a jọ pé dáadáa láàrin ara wa tó bá dúpẹ́ kò ṣe nǹkan kan náà bá sì dúpẹ́ yóò dìjà
0: láàrin ara wa. adúpẹ́ lọ́wọ́ yín ẹjẹ́ wo mo sì ọ̀dà ẹjẹ́ wo ẹnìkan sí ná ní àbí bóyá ń tòjú òpó ń pa ẹ ló kọ́ ẹ̀mí lẹ́tí pé ẹ kúrọ̀ lẹ́wọ́.
2: orúkọ mi láti gambari.
0: orúkọ yín kọ́ ni láti gambari kí ló kọ́ yín gangan.
2: goodness.
0: láti gambari.
2: bẹ́ẹ̀ni ògbómọṣọ.
0: ló gbómọṣọ ajílénté.
2: Bẹ́ẹ̀ni.
0: ọmọ ajé lálẹ́ ọ̀sán ọmọ ajé ìfojúmọ́ dàbí ẹ ẹ fowólẹ̀ ẹ dá ṣètò.
2: wọ́n gbádùn ìdí gan.
0: adúpẹ́ adúpẹ́. ọyà
2: ẹ. ó tọ́ sí ìyàwó yìí pé.
0: ọkọ roúnjẹ sílé ó sanwó sukú só tọ́ sí ìyàwó kó dúpẹ́.
2: ó tọ́ sí o.
0: ṣe bójú sí ọkọ lọkọ ń sí.
2: ojúṣe ni oṣùgbọ́n bọ́ọ̀tì. ó yẹ kó dúpẹ́.
0: kó tó dúpẹ́ lọ́wọ́ ọkọ pé ọrùn oúnjẹ lé.
2: ibẹ̀ ṣe o.
0: ẹ ṣe my love fún. bí ìyàwó yín bá dáná tó dùn fẹ́yìn náà sẹ́yìn náà lè dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kẹ́ ẹ pé bébí o sí wọn.
2: ètò yín dúpẹ́ nìkan yín tó ṣàdúrà fún mi.
0: ẹ wà lọ.
2: tó jẹ́ bá dùn.
0: ayé dùn oúnjẹ obìnrin máa ń dùn gbà mí.
2: orúkọ mi ni gúnẹ́ẹ̀ láti gambari.
0: adúpẹ́.

0: òkè náà ẹ jẹ́ ń ṣe báyìí àlejò mi lórí ètò fótò ni ẹ káàbọ̀ sí yàrá agbára bí ẹ bá ń káwọn yẹn wá lé kí wọn bòye adúpẹ́ àwọn náà ń gbọ́
1: o adúpẹ́ o orúkọ mi ni olúwa tẹyàn lábọdé púpọ̀ ọlá láti diamond amusement park
0: láti diamond amusement park ńlọrin bàbá bí eré bí àwàdà lóòótọ́ àwọn akẹ́kọ̀ọ́ ti wọlé padà sẹ́nu ẹ̀ka ètò ẹ̀kọ́ wọn ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí bàbá rí àtúnwò ní méjì mẹ́ta mẹ́rin òní ọjọ́ kejìdínlọ́gbọ̀n mà ní ṣe nínú ọdún tá a wà yìí nínú oṣù kẹsàn-án léyìí tá a mọ̀ pé nígbà tó máa fi di ọjọ́ Thursday a ti wà ní kí wọ́n pè ọjọ́ kìíní oṣù kẹwàá tá a mọ̀ sí independence day náà àyájọ́ ọjọ́ òmìnira àwa ara wa lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí ọ̀tún wáyé bàbá kí ni àwọn ètò tẹ̀nílẹ̀ fáwọn ọmọ kéékèèké àtàwọn àgbàlagbà fún ti independence day tọdún kẹrìndínláàádọ́rin 66 years tí nàìjíríà gbà ẹ rí pé àgbà ti ń dénà nàìjíríà ti dàgbà kí lẹ nílẹ̀ fún àwọn ọmọ kéékèèké tí wọn pé nàìjíríà ti dàgbà tí wọn ò tí ì mọ̀ bẹ́ẹ̀.
1: ẹ ṣe olóòtú fún bèrè tẹ̀bẹ̀rẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé dámọ́pà àkọ́kọ́ fún gbogbo àwọn òbí àti kí wọn lọ́sẹ̀ tó kọjá náà àti kí wọn

0: lásìkò olùdé ń gbà náà adúpẹ́ lójoojúmọ́
1: síbẹ̀síbẹ̀ ètò ọ̀dà bẹ́ẹ̀ ni pé october 1st ìjọ tọ́ọ̀sì dáhùn ojú rẹ̀
0: tọ́ọ̀sì ìní o
1: bẹ́ẹ̀ lọ dámọ́dà musa pàkó
0: pé bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ ò dúró ó sì máa lọ síbẹ̀síbẹ̀ o bẹ́ẹ̀ ń lọ.
1: àtọ̀mọdé àtàgbà ló sì ní nǹkan tó lè ṣe ní dámọ́dà musa pàkó.
0: ok
1: ètò wájú wárí bẹ́ẹ̀ ni pé à ń pò nǹkan pọ̀ lọ́wọ́lọ́wọ́ bá tẹ́kù tó bá jiná tán
0: gbogbo ẹjẹ káwọn yẹn fẹnu ẹ katakata ẹ yà kẹtẹkẹtẹ ẹjẹ káwọn yóò mọ.
1: ẹnìkan wá wá bá sọ pé ojú àwọn october 4 ṣe pé báyìí làwọn akẹ́kẹ́ yóò bí first 400 ènìyàn tó wá kọ́ dé kọ́ wọlé lọ́fẹ̀ẹ́ ńkọ́. ẹ bọ mo kàn tún gbogbo yín gbọ́ díẹ̀ ni.
0: ẹ kàn ń gbé jáde kéèké fún mi.
1: ẹ kẹrin sọdọ abadi wednesday àjẹkẹ bó ṣe ń lọ gbọngàn àwọn tó wá kọ́ dé sídà mọ́dà níjọ tọ́sẹ̀ ojú october 1st bẹ̀bẹ̀ ó ṣẹlẹ̀ ètò wàrà bẹ́ẹ̀ ni pé àwọn géèmù oríṣiríṣi láti wá nínú ilé tẹkùtẹ bá patisipéètì pé bóyá àwọn ìlànà aṣọ pé ètò eré ọpọlọ ni àbẹ tó jù wá sọtọmọ yín bá patisipé àbẹ ìfura yín náà ẹ sì kópa nínú ibẹ tẹ bá ti gbẹgede ẹgbẹ ìbù lọlé lóríṣiríṣi ẹbùn.
0: tẹ́bùn tó wà lẹ̀ jaburata.
1: october 1st ni sẹ́yìn aṣojú ọ̀gbìn nàìjíríà di independence day.
0: lọ́jọ́ náà lọ́hùn pé everything na dọ́bù dọ́bù. na dọ́bù dọ́bù. everything na dọ́bù dọ́bù. na dọ́bù yàtọ̀ fún girlfriend àbí ìyàwó na dọ́bù dọ́bù. àwọn obìnrin kan wò nínú ṣe wọ́n ní dọ́bù dọ́bù níyàwó ilé àbí girlfriend. ẹ jẹ́ àwọn báyìí bàbá bí èèyàn bá ń bọ̀ ní ọjọ́ tá a wí aago mélòó lẹ́ ti sí ní ọjọ́ tọ́sí ọjọ́ ìjọba tá a wà sí 1st october àyájọ́ òmìnira ilẹ̀ nàìjíríà ọdún kẹrìndínláàádọ́rin. bó aago mélòó lẹ́ ti sí.
1: aago mẹ́wàá àárọ̀ náà la ṣe. aago mẹ́wàá láàárọ̀.
0: aago mẹ́wàá àárọ̀.
1: la bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu. látàgò mẹ́wàá àárọ̀ dàgò mẹ́jọ alẹ́ àjọ wà ní sá.
0: pé àjọ wà àjọ lẹ̀ pọ̀ ní látàgò mẹ́wàá àárọ̀.
1: díje bíi mẹ́fà ló wà nílẹ̀ fún dámọ́dá. díje crack ni díje rezi ni díje high cash ni díje ẹmọ oríṣiríṣi àwọn díje tẹ mọ nígboro ni
0: pé. mẹtẹ sí ń kàn gan àwọn díje yìí pọ.
1: ṣàbí sunipu wà lè fẹ sọ ni chakeni lè fẹ sọ ni rola kosa náà bí pendulum so kò sí irúfẹ́ nǹkan tẹ fẹ́ ṣe ní dámọ́dá mọ̀sẹ́pà lọ́jọ́ october 1st tẹ̀lé gbádùn
0: dámọ́dá. èlé lówó wọlé lọ́jọ́ náà torí kí ẹ ti torí october 1st yín sókè o èlé lówó wọlé o.
1: 500 àpòlè lówó wọlé. àníyàn ọjà pàṣẹ ojú owó ẹ lọ ni.
0: mo rẹ́rìn ojú mi ò lami ẹ̀dọ́ 500 naira àpò méjì àbọ̀ mo rí márùn márùn lọ́nà márùn bẹ́tà bẹ́tà láì fífí fíà lọ́nà mẹ́wàá.
1: ọpẹlọpẹ àti ilé iṣẹ wa gbogbo ọpẹ fọlọn àti bàbá tó ní
0: ìṣe kadupẹ fọlọn
1: kadupẹ fọlọn
0: sa kadupẹ fún bàbá náà.
1: àtọmọdé àtàgbà ọmọ gbádùn ara wọn dámọdà fún sẹpà.
0: lọ́jọ́ tá à ń wí.
1: lọ́jọ́ tá à ń wí.
0: wa àwọn kan wà tún jẹ́ pé mo gbọ́dọ̀ béèrè o àwọn pé àwọn fẹ́ wá tajà oríṣiríṣi o àwọn náà ń kó bọ̀ ǹjọ́ ń àwọn ò ní bẹ́ẹ̀ bá tajà àbó fẹ́ ṣe wá sẹ́yìn àbó fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ lọ́jọ́ yẹn àbó fẹ́ ṣe patí kékeré àbí kankan àwọn ìgbésẹ̀ wo ló yẹ irú wọn ó gbé o àpọlọpọ fẹ mọ o.
1: ìlànà wà fún àwọn pé mo fẹ́ ṣe bẹ́ẹ̀ dè ní dámọ́ pààkì o mo fẹ́ wá tajà ìlànà wà fún.
0: ìlànà wà fún
1: bẹ́ẹ̀ ni sà
0: irú ìlànà wo.
1: ẹ̀kùn lè dédé kẹ́rù máa bọ̀ ní dámọ́ dà láì fi sọ pé àjọsọ yé ti jọ wà láti gbọdọ̀ kọ́kọ́ wá rí wa a ti sọ fún ókè nǹkan báyìí lè ta nǹkan báyìí lè lè ta irúfẹ́ nǹkan báyìí lè lè ta irúfẹ́ nǹkan báyìí lè lè ta tẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ dè àwa lásọ fún ókè ibi báyìí lè lò àwọn eré àtàwọn máa ń fáwọn èèyàn fún bẹ́ẹ̀tì dé iye owó tẹ́ sùn ti wà fún sọ́dọ̀ àti ẹ̀fìlẹ̀ kó gbogbo irúfẹ́ nǹkan tẹ́ ẹ lè ṣe dẹ́ kí wọ́n lè pé olórin wá tí wọ́n á kọrin fún
0: mi. àwọn ilé ẹ̀kọ́ kan náà wà tó yẹ pé october 1st wọ́n fi sí wọ́n láwọn ń bọ̀ o.
1: bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹtì gbọ́dọ̀ kọ́kọ́ wá rí wa àjọsọ yóò ti jọ wà.
0: ó pẹ́ jù bí ìgbàwò sí ọjọ́
1: náà àgbàlá wọn olúwàbí ni àwọn kan líle líle ẹ lè ta àwọn kan tún lè pa ọmọ lára ẹ lè ta so láti jọ mọ nǹkan tẹ fẹ ṣe ẹ kàn lédè mọ kó ń jẹ bọ kó kéèkì bọ kẹmọ kò bọ dámọdà mọsán àfẹfẹ ṣe wàá ṣọjọ òbí tó àti náwọn ọmọ ìlànà tàfilélẹ fún gbàwọn kan báyìí.
0: ó dá eléyìí tẹ́ ń gbìyànjú láti sọ náà ni pé eléyìí táwọn sọ ọ̀pọ̀lọpọ̀ sọ pé àwọn kéékèèké ló wà fún ìjọ láwọn kan ṣeré táwọn àgbàlagbà náà lè lò téèyàn bá wọlé.
1: ẹ ṣe lóòtú a ní nǹkan ṣeré fàgbàlagbà tó ń lọ bíi mẹ́tàlá.
0: 13
1: níye. Nǹkan ṣeré àgbàlagbà gan fẹ́ ju tọmọdé lọ ní dámọ́ dàmú sẹ́pà ó la ẹ gbogbo àdáwọ́ kọ́ bẹ̀rẹ̀ dámọ́ kidis park là ń jẹ́ ìgbà tá a bẹ̀rẹ̀ ní 2021 ọmọdé la kọ́ fún. gbogbo àtàwọn àgbàlagbà ló ní ìdìbò tó ti lè máa ṣeré eré ìdárayá tó ti lè gbádùn ara wọn la fi change your request pro ni damon kidis park si damon
0: amusement park
1: iba to ti ba da amusement park ko si du fe atarugo agbaragba 90 ta okun ara ba si nje won ni kan to le se damon amusement park
0: ah beyan ba wa wa baba ya tu wo pelu 500 ati en so yi se bo ba ti wole gbogbo nkan sere be na yo tun ma sanwo lori kokan ni abona won kan sere television lo fe nu agbala damon amusement park
1: e se loti pe mo wonu damon amusement pelu 500 naira ani kan bi mewa television lo fe
0: orisin kan ototo bi mewa leyin 500 ti a fi wole
1: pe mo fi 500 wole damon amusement park
0: be ni
1: ti mo ba read ati ran kokan ma bi mo fi o le fi kan bi mewa sere to a fi lori ani long tennis ani basketball ani football ani swing ani seesaw ani horse slide ani air slide ani horse merry go round ani mini rocking horse
0: o ti e ti to me se ka un bi gba pe mo ti bara mi nilu nilu ebo ni
1: so gbogbo le ti mo kakale yi o fe lo bade
0: lai sanwo kankan
1: lai sanwo kankan mo pe mo kon fi gate bo ti sanwo gate wole o e nkan bi mewa sere lo fe ni damoda mo se pa
0: o de jawo bayi ibere e yo ka bi meji loku tin bi yin kin to ma lo pelu yin leni eh akoko ni pe awon kan wa to ye pe omo won awon won yi so mo to use me anybody won yi fe ko mo won ti emi gun polu awon mo mi won so pe awon mo mi ah no no mo se train e yato o ba de be yin se amoro awon to le ba pade be yin kan ma lo ma ko ni koko ko mi like e o mi fe mi like kan ma ko mo mi koko ko laye mi laye mi laye mi edakun eh iru fe awon mo tin wa be awon kan wo le yin le mu wo be to pe te yan ba wo be mo pe agba lo mo lu abi ni sa
1: e se lo ti eh lati enu ona wa le ti di pe agbalomo oluabi ni diamond amusement park se ti mo toto wa le fe so ni abi ta won ko to joju ngbe sa won ko mere mere to wa nbe nkan to fu wa ri be ni pe nkan to le po mo la keji lara e le mu wole ana wa gbo fun ro to woso ana won ti o woso ana won private banser lori sirisi photo abu to daju elekeji won to isa gbo fun ro to mo ibon abada abobe abi blade da clover fishy so if I o to pe ejo sora re ni
0: abogbe nkan ti mo ni aba fona ga baba razidi
1: eh nu ja pe yin ba je gbogbo e get awon kan lile awon ti lile a fa yi ba ndamoda amusement park elerin dodo le ri mu ndamoda amusement park pe mo fe mu ice cream ni mo fe je boga e ba won be
0: gbogbo e na ni e ri nbe te si rira nbe
1: lowo ti ogun ni lapa mo pe mo ba fe gbe go green orisirisi ndamoda amusement park ko fa yi gba
0: ama won ogun mi ti se green to ya ahan skoro skoro pimpi
1: te ba tu wo bi iwoso ara aso wiwo lo monlu abi wasa
0: ben
1: te ba wo na gbala wa e ri pe awon to n wa be atokunra to birin omolu abi ni won
0: nipa imura
1: nipa imura won sa awon aso to fogo fo lo ti o bu asiri omolu abi a faye gba so pe omo mi o wa de o wa o ma wa corrupt you know my child I don't want it to be corrupted damoda amusement park ibisere to yayi ni to si je pe afra wa ko mo ni iko eko
0: omolu abi o da number won le pin si leyin eto lati beere fun opolopo beere mi si
1: abawon to fa sponsor
0: ahan abawon ah awon to fa sponsor na se aye wa fawon na awon le se nla nla ti oloko kekeke
1: be
0: kebu kale
1: be so pe pe omo 50 la todo mi o kan wole lofe eyin lo le wa ke pe wa ke ba wa soro 080 82 26 77 77 31 32 52
0: eto mo
1: 080 26 77 77 31 32 52
0: eh agomelo na le besin ko yin bayi
1: lateyin eto
0: lati sin
1: benisa
0: agome jo ale
1: benisa
0: leyin agome jo nko
1: phone wa l'office
0: atani o wa ma gbe
1: eku mo
0: atawon eye o da dupe ba nda ko yin le kan si besin je lori eto
1: e se oruko mi ni oluwa to yan labode popola lati diamond amusement park ni lo
0: to iwo na lo ti gbo yi park to jo wo e lo iwo na se kini gbo ma re wa gbera re wa e wa se faaji ojo thursday olude o wa ijoba go declare mi o ti gbenu ijoba soro so mo mo pe o se se ka declare pe olude wa thursday tori independence day ni aya yo mi nira le nigeria ni gbogbo alajo ma yan bi ologo ajo ma se be a ma flenjo lotun losi ma lo awon park kan wa o won pe bo ba ti legungi mango iye mango to wa e ba ka olorun si mo yin ku si mango lasiko yi ibe pegun ti ma pa pupo ikan kan lo se npa mo ba ni ogungi ibe pe won ke ko ma re ogungi ibe pe iye to wa e ba ti to ni olorun ija ibe pe dudu yo kan ma je ra ibi gbe ikun te ba je kini elemi won ni ara re egungi kasu ko si kasu mo lasiko yi o je ma bo wa to mo re 5 elo 500 o ti o to to bi ra card to bi ra data omo re gan tin lo gigi tin lo njo ni ajo mo le mi na lati re waju ogun ni opo mi ti le mi ja alakanfa ire ijalogun international president omo lati fa bolomo ko yan ga oko papapa fire na kana kana gbare lo kana kana titi gba ta tun ma pade lori eto adile bare arena korea ko ya ibi mo ni ori ofe olohun ni femi ati yin le o o di gba kana e wo e ja jo mo flenjo pelu rin yi

0: ẹkọ ọjọrọ ìròyìn ìjákè ìjádọ àbáyé ló ń di sí ti gbọyìn láti kàní dààmú ọdẹ ti point seven fm nílọrin òní ní ẹgbẹrún mẹtàdínláàádọrin ọmọ nàìjíríà tí wọn jàǹfààní o nínú ètò ìyàwó tílé ìjọba ilẹ nàìjíríà gbéjáde akọ̀wé ìjọba àpapọ̀ lẹwa ló ti rọ àwọn lájọlájọ àti lẹgbẹlẹgbẹ ìjọba láti pé wọn wà ní ìyẹn láti kákó ẹ̀yàwó o lórí ìgbẹ́kẹ̀lé táàlù yóò ní nínú ìjọba àjọ inec ni wọn ti kéde ọjọ́ o ti ètò gbígba pvc tí ó tún bẹ̀rẹ̀ sí ń sẹlẹ̀ ṣáájú ètò ìdìbò àpapọ̀ tọdún 2027 nílẹ̀ òkèrè ilẹ̀ mexico ni wọ́n ti pè fún kí ìmú ìgbélárugẹ dé bá ọ̀rọ̀ tó ní sí pẹ̀lú ohun tí wọ́n pè ní hurricane polo ìyẹn kí wọ́n gbáradì fún ìṣẹ̀lẹ̀ àjálù ọ̀hún lẹ́ka ti okòwò ìjọba àpapọ̀ ni wọ́n pè fún ọ̀rọ̀ gbígbà owó kan lọ́tún tí wọ́n eléyìí tí rẹ̀ jẹ́ bílíọ̀nù kan lé ẹ̀sùn márùn-ún dọ́là bílíọ̀nù dọ́là lọ́wọ́ báńkì àgbà tó wà lágbàáyé lẹ́ka ti àmúlòdùn ṣe ni daniel adéwùsì lẹ́kọ̀ọ́ ni wọ́n ti fi àmì ẹ̀dẹ́ lórí o bí miss universe nigeria tọdún yìí lẹ́ka ti eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ni ọwọ́ tá a wà yìí ni wọn yóò bẹ̀rẹ̀ ìgbáradì wọn lẹ́kùnrẹ́rẹ́ ní bisau ṣáájú ìdíje tí wọ́n fẹ́ gbá pẹ̀lú ikọ̀ ti guinea bisau ẹ ṣẹṣẹ fún bẹ́ẹ̀ sí darapọ̀ mọ́ wa nínú ìròyìn ìjákè ìjádọ̀ àgbáyé ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ ní kò pẹ́ kò jìnnà ẹ má yí kúrò níbẹ̀
1: social media emi omo yin ni pretty by ni I'm blushing mo se video yi lo ni lati update everybody as you can see I'm at Bola Kale Street cherry white house yen legbe gate black yen ibe gogo ni le mi e gbogbo ire ti mo ma sayi every morning ni mo ma se ni 7 a.m. every day mo se ma keep fit lele yi every shape mi ni can see over omo lotu yi
2: o ma se o o si se be fowo ara re sile kun fole fira re lajini gbe lowo gbogbo n to ni se pelu korokondo aye re ati ara re lo ti fi laye lowo yi awon to mo to si meru okan won nje o ti e ma won ti o n ba dore lori aye lujara to be sa aye le o eyan si buru kesi se gbogbo awon ore aye lujara yi na lo fe daada fun o sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lujara
3: imoran yi lo n detete igboyin lati ikan ni diamond 88.7 ilorin

0: kaabo pada iroyin jake jaru agbaye lo sinde se ti gboyin lati Canada Monday 2.7 FM ni lorin ma gbagbe o pele tele wa lojo ko itakwa lo jara www.damondfm.net abi lawo ojo ko itakwa lo yara toku olare waju oguniye lo ni royin yin are bola tinubu leni to ti salaye ro pe lati eyin wa o ti le ni egberun Meta dini adonin 67,000 won ti won ya owo lati ipinle me dogbon iye ipinle me dogbon to fi mo lulu ile wa eleyi ti won ti gba owo lati akoto iyanilowo ti ile ise ta ma si NCGC ni odun to koja tinubu lo safi oro na loni ninu agbejade orisirisi iye olokan ojo kan to fi lede ni ojoko itakun ti Twitter re eleyi ti o fi lede bi orilede yi bi asinsumo ayajo ayeye ti odun kerindini adorin ti ayajo ominira orilede yi ge bi oro re ni lara awon to janfani na lati ri egberun meta dini adorin ati edegberun edegbeta o le mejila 67,512 ti won janfani na eleyi ti atori 11,374 awon obirin neyi ti gbogbo awon to janfani na fun igba kokko ti won je bi ida 33 o le esun 5 ke bi tinubu si so oni awon to janfani eto iyawo na ni atiri awon eniyan hon lara ileri ti isijọba o nse ti awon si mo le rise bi are se woye pe eto na ni o si ntesiwaju oni eto na ni lati pe awon ti won o rowo re ni won janfani eto iyawo na labe agbekale eto NCGC bi won se gbe kale fa won to ni ipenija bo ti je pe awon si ra won ipenija kana o ninu agbekale eto ohun akowe ijọba orilede yi senator joja akume ti pase fa won le se ati lajo lajo ijọba lati pe se ni ki won gbe awon igbese isamulo lori ohun ti won si wadi si kan si se amulo re lati ri pe se ni won wa ni gbangba la santa labe eto TII eyi ti won gbe kale fun ifi si sese oni awon agbe jade na to je ababo won lo se pataki lati pe won lo awon iwe akosile ohun akume salaye pe ijoba apapo ni reti wa pe se nuro awon to je ile ise ijoba lati pe won wa ni gbangba la santa lori awon igbese ti won ba gbe ati agbekale awon aba itusuna won idagbasoke awon osise won to fi mo oro bi won se pelu ara ilu ge bi ara awon akitiyan lati na woja ni gbagbo ara ilu ninu ijoba siwaju si se ni SGF won to je akowe ijoba apapo ile wa lo soro na loni nigba tun se agbekale awon oro re iyen fun ti akoyawo otorun 26 ninu agbekale fa won ile ise ijoba apapo to wa foro itusuna ni gbagan won to wa nilu Abuja bi akume se ro awon to je adari ni ajo MDA ta mo si lajo lajo ijoba ati tegbe ijoba lati pe se ni awon erongba ti won ba ni ati amulo won ni gbogbo e lo je akoyawo to fi mo idanileko awon osise ati lelo awon ero igbalode ajo olominira so tere buri le wa inec ni won sala ipe gbigba awon card idibo lalupe pvc ni o bere ni ojo kesan ninu osu kewa o ni odun ta wa ijaki jado orilede yi alaga ajo inec ojogbon johas awunpitan ohun lo so loju oro na to kede oro loni nilo kaduna nibi itakuroso ipade kan to wa fun ekun ti iworun ariwa fun awon osise won ati igbaradi ti won se lori eto ribo apapo todun 2007 awon pitan salaye pe se ni ifuruko sile ton aye laipe yi fun awon to je oludibo ni awon ti ri ifuruko sile eleyi to tayo milionu mewale esun meje awon ti won se ifuruko le wa pe fun pe se ni ki won o tete gbepese lori awon ti won ifuruko sile fun pvc ti oro won to ni oro won ni won pe ninu ni awon ijoba abile gbogbo lati je pe awon ti won furuko sile ti won kaju osun lati dibo kan ma ba yoruko ti won na seyin ninu igbelosun kan na won so loju pe ajo inec ni won yo lo atungbeyewo ilana oro eto to je ti ero igbalode won ti won lo to fi mo ayewo awon oludibo ati ilana bi won yo ma fi eto esi dibo sowo si ojuku won ati awon iko ton ri soro esi dibo to fi mo agbekale EC8A eleyi ti won agbekale laipe yi onídàájọ́ iyanke edemeko tilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà lábújá ti mú ọjọ́ kẹkàndínní ogún oṣù kọkànlá fún àgbékalẹ̀ ìdájọ́ rẹ̀ lórí ẹjọ́ kan tí wọ́n fi ń pe ìpèníléjà lórí ibi wọ́n se mú gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ọ̀hún ìyẹn yàyà bello bí ẹni tí ó lọ jẹ ọmọye tí ó díje sípò ilé asòfin àgbà lẹbẹ àsẹgbẹ òṣèlú apc nípínlẹ kogi ìyẹn láàrin gbùngbùn bẹ àdájọ náà ló mú ọjọ náà lónìí ọjọ ajé lẹyìn táwọn agbẹjọrò ọhún ti kálukú ko tí wọn rò lórí ẹjọ náà wọn ni ọmọye tó náà wápò lẹgbẹ òṣèlú apc ní àárín gbùngbùn ìpínlẹ kogi muhammad yusuf ọbaro ní ẹni tó wọ yàyà bello tẹgbẹ òṣèlú apc ọ ilé ẹjọ́ àti àjọ inec lọ síwájú ilé ẹjọ́ ọ̀hún pẹ̀lú ẹ̀sùn pé òun ni òun já olúborí nínú ètò ìdìbò kò mẹ́sí yọtọjọ́ kejìdínlógún oṣù karùn-ún ọdún tá a wà yìí ní abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú náà ó rọ ilé ẹjọ́ láti pé wọ́n kéde òun bí olùdíje èyí tí ó díje dupò sílé asòfin àgbà sí láti ẹkùn àárín gbogbo ìpínlẹ̀ kogi lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc àti pé orúkọ òun ni kí wọ́n fi ṣọwọ́ sí àjọ elétò ìdìbò ńṣe ni olùwápò ọ̀hún òun ló rọ ilé ẹjọ́ náà pé kí wọ́n pọn àjọ inec ní dandan láti gba òun bí olùdíje dupò sílé asòfin àgbà lẹ́kùn àárín gbogbo kogi kí wọ́n sì tẹ orúkọ òun jáde gẹ́gẹ́ bí òfin ṣe pè fún nínú ìròyìn mi ẹ̀wẹ̀ ṣe ni olùwápò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc nípínlẹ̀ ọ̀yọ́ sẹ́nẹ́tọ̀ sàràfà adéyàn àlẹ́ ló ti dáwọ́ dùnú o pẹ̀lú mínísítà tẹ́lẹ̀rí fọ́rọ̀ agbára ní iná nílẹ̀ wa ìyẹn olóyè adébáyọ̀ adélábù lórí àyájọ́ ọjọ́ ìbí rẹ̀ ó ṣàkẹ́wò rẹ̀ ó ní ẹni tó jólóòótọ́ tó sì dá dúró gedegbe ni nínú iṣẹ́ ìkírin fún oríire ti àyájọ́ ọjọ́ ìbí ọ̀hún àlẹ́ kan sára sí adélábù fún ipa ribiribi tó ti kó fún ìpínlẹ̀ ọ̀yọ́ àti ilẹ̀ nàìjíríà pàápàá jùlọ lórí ẹ̀ka ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú aráàlú àti owó aráàlú lábẹ́ ètò nàìjíríà investment guard wọn ni olùwápò gómìnà lábẹ́ àṣẹgbẹ́ òṣèlú apc ọ̀hún ṣàkàwé arákùnrin náà bí ẹni tó ti ní ìrírí tó pọ̀ pẹ̀lú pé ó ní ìkáwọ́ àti ìkápá ohun gbogbo ní ìkáwọ́ níbi tí ó ti ṣàlàyé rẹ̀ pé ó jẹ́ ẹni tó farajì fún iṣẹ́ ìjọba àti ìdàgbàsókè àgbàpọ̀ lórílẹ̀‐èdè yìí ó wá síbẹ̀ ó ní òun mọ̀ pé adélábù ló ti kó ipa ribiribi lẹ́ka ètò iná agbára mọ̀nàmọ́ná nígbà tó wà bí mínísítà fọ́rọ̀ iná agbára nílẹ̀ nàìjíríà pẹ̀lú òye pé ó ti ní ọ̀pọ̀lọpọ̀ rere eléyìí tó mú kó dúróore pàápàá jùlọ fún ìdàgbàsókè ilẹ̀ nàìjíríà ìròyìn ìjákè ìjádùn àgbáyé ló ń di sí ètí gbọ̀yìn láti kẹ́ni diamond 80.7 fm nílùú ti ìlọrin a ó lọ fún ìdánudúró láńpẹ́ tá a bá padà dé ẹ máa gbọ́ròyìn láti ilẹ̀ òkèrè àti látẹ̀ka ti eré ìdárayá ẹ má yí kúrò níbẹ̀
1: ilé ju sumi man ọlọ́run kíkọ rẹ ní opportunity buy ma ex mu japa ni.
2: o lè ṣíde kúrò nílẹ̀ nàìjíríà tán pátápátá gbà bẹ́ẹ̀ o kò ní ṣàìní àwọn ẹbí ọ̀rẹ́ àtolùfẹ́ rẹ lórí ilẹ̀ náà o lè japa nítorí tí o fẹ́ láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n sinmi ríranu mọ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan sí àwọn ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí lápapọ̀ kódà bí o bá tilẹ̀ kó gbogbo ohun tí ṣe tirẹ̀ kúrò nílé síbẹ̀ ilé ẹni ni ilé ẹni ìlú rẹ ní nàìjíríà jẹ́ yóò máa gbé ọ lọ́kàn lájò
3: ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìbọn yín láti ìkànnì diamond 88.7 ìlọrin

ẹ káàbọ̀ padà ìròyìn jákè jádò àgbáyé ló sì ń dé sí etí gbọ̀nyìn látìkẹ́ni dámọ́dé tí 0.7 FM nílọ́rin ìyókù ròyìn rèé láti ilẹ̀ òkèrè. Àwọn èèyàn tó ń gbé ní àríwá ti etí bèbí odò Pacific Coast nílẹ̀ Mexico ni wọ́n ti retí ọ̀sẹ̀lẹ̀ àjálù kan o tí wọ́n pè ní Hurricane Polo eléyìí tí ó lè wáyé láàrin ọjọ́ ajé tí ń ṣe òní àbí àárọ̀ kùtù ọlọ́jọ́ ìṣẹ́gun. Wọ́n ní oríṣi ìpele mẹ́ta ìjì ńlá kan òun ni wọ́n retí eléyìí tó jẹ́ pé ó lágbára bí nǹkan tí wọ́n ló súnmọ́ bíi 185 km ní wákàtí kan eléyìí tí wọ́n ní ó lè ṣẹlẹ̀ o tí ó sì gba àkóso ìpínlẹ̀ Baja California sọ ní agbègbè tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ gbajúgbajà ní ilé ọ̀hún ní Los Campos. Wọ́n ní gẹ́gẹ́ bí àwọn àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ àjálù lórí ọ̀rọ̀ ojú ọjọ́ NHC bí wọ́n ṣe jáwé akíwọ́wọ́ kìlọ̀ pé ṣe ní òjò ńláńlá àárọ̀ kúdórógbó ló mọ̀ lè ṣẹlẹ̀ tí ó sì dúnkòkò mọ́ ẹ̀mí àti ìṣẹ̀lẹ̀ ẹ̀kúnya omi tó fi mọ́ ó lè mú kí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì àti yíya kò wáyé pàápàá jùlọ láwọn agbègbè tí wọ́n wí ọ̀hún. Wọ́n ní àjọ NHC wọ́n kìlọ̀ pé àwọn ìjì ńláńlá kan tí wọ́n pè ní Hurricane Polo ni ó mọ̀ lè ṣẹlẹ̀ lẹ́yìn tó jẹ́ pé yóò lọ pẹ̀lú ìbá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan jẹ ní Cabo San Lucas eléyìí tó gbajúmọ̀ ní àwọn orílẹ̀-èdè ọ̀hún bí àwọn aláṣẹ bí wọ́n ṣe jáwé akíwọ́wọ́. Wọ́n ní ṣe ni àwọn tó jẹ́ rẹ́sítọ́rántì kan ni wọ́n ti gbé ilẹ̀kùn ọ̀dọ́ wọn ti pa ní èyí tí àwọn apẹja àti àwọn tí wọ́n yé ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ náà tí wọ́n kẹ́mi sókè lórí ìṣẹ̀lẹ̀ tó ṣeéṣe kó wáyé náà. Ọmọ ọdún mẹ́wàá kan àti àwọn méjì kan tí wọ́n jẹ́ obìnrin tí ọjọ́ orí wọn wà ní abẹ́ 30 ọdún kan ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn o lẹ́yìn tí ọkọ̀ ojú omi kékeré kan tó dojúde nígbà tó ń gbìyànjú láti re kọjá English Channel ìyẹn lójú omi kan ní àríwá ti ilẹ̀ Faransé. Àwọn ìkàn tó jẹ́ aláṣẹ nílẹ̀ ọ̀hún ni wọ́n gba ìpè yàjó kan lórí ọkọ̀ ojú omi náà eléyìí tó gbé àwọn èèyàn tí wọ́n jẹ 95 kan 105 níye tí wọ́n gbéra kúrò ní ojúkò Blenriot Place ní Sangatti ní òwúrọ̀ kùtù ní ọjọ́ ajé. Wọ́n ní àwọn èèyàn mẹ́ta tí wọ́n jẹ́ èrò ọkọ̀ náà ni wọ́n ń tọ́jú wọn ní ara àwọn tí wọ́n wọ ọkọ̀ ojú omi náà ṣùgbọ́n tí wọ́n padà jẹ́ ọlọ́run nípè nígbà tí àwọn ikọ̀ tó rí sísẹ̀lẹ̀ yàjóyàjó tó jẹ́ ti lẹ́tọ̀ lera tí wọ́n fi ọ̀rọ̀ léde lẹ́yìn tí wọ́n fi ọkọ̀ bàálù àbàsíbi owó helicopter tí wọ́n fi gbé wọn kúrò lójúkọ̀ ọ̀hún. Wọ́n ní àwọn tó pàdánù ẹ̀mí wọn lónìí ọjọ́ ajé náà ni ó mú kí àwọn arìnrìn àjò tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn ní ọdún yìí kí wọ́n jẹ́ ogún níye. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde látọ̀dọ̀ Paz de Calas eléyìí tí wọ́n gbé jáde nílé ọ̀hún wọ́n nírò àkókò yìí náà lọ́dún tó kọjá iye òǹkà àwọn tó pàdánù ẹ̀mí wọn ni wọ́n jẹ́ 21. Ẹgbẹgbẹ̀rún àwọn tó jẹ́ arìnrìn àjò ni wọ́n ń gbèrò tí wọ́n sì ń gbèrò láti pé àwọn arìnrìn àjò àwọn kò nílẹ̀ France lọ sílẹ̀ UK lọ́dọọdún. Bí wọ́n ṣe ń ṣe léyìí wọ́n ní ṣe ni wọ́n ń kọjá ojúkò tó jẹ́ odò kan èyí tó léwu púpọ̀ tí ọkọ̀ ojú omi eléyìí tó ṣeé ṣe kó dà wúlulẹ̀ nílé àgbáyé. Lẹ́ka ti okòwò ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti ṣe ìjíròrò kan o pẹ̀lú báńkì àgbáyé lórí ọ̀rọ̀ owó ẹ̀yá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí àpapọ̀ rẹ̀ ń jẹ́ $1.5 billion bí ilẹ̀ Nàìjíríà bí wọ́n ṣe ní gbèsè tá a jẹ lágbàáyé ó ti wọ̀wá $166.79 trillion ìyẹn lópin oṣù kẹfà ọdún 2026 tá a wà yìí. Àwọn ìwé náà tí wọ́n ní wọn kó jáde látọ̀dọ̀ báńkì àgbáyé ló ṣàfihàn pé èròǹgbà wọn láti gba àwọn owó náà ni ó ní ṣe pẹ̀lú ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bí èyí tá a ti rí $1,500,000 $500,000 èyí lè tí wọ́n fẹ́ gbà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ojú ọjọ́ àti ìdáàbòbò àyíká tó fi mọ ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ọmọ wẹ́wẹ́. Wọ́n ní ṣe ni wọ́n ń gbèrò láti gba $1,500,000 ọ̀hún pẹ̀lú àfikún owó eléyìí tí ó wáyé látọ̀dọ̀ àjọ tó rí sọ̀rọ̀ ojú ọjọ́ àti AC Result ni wọ́n ní báńkì àgbáyé náà ni wọ́n ti mú ọjọ́ 29 nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí bí ọjọ́ eléyìí tí wọn yóò yiri ọ̀rọ̀ àti ìbéèrè wọn náà wò lórí bí ilẹ̀ Nàìjíríà ṣe fẹ́ yàwó náà nípasẹ̀ ilé iṣẹ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ àyíká tí wọ́n ní wọ́n fẹ́ ṣe àmúlò owó tí wọ́n bá yá náà.
iroyin ileka ti amuludun se ni eni to je asoju nipele eko ni daniel adewu city deni ti won mu bi miss universe nigeria 2026 leyin to fi eyin awon mokan de ni ogun mi lele ti won jo dije dupo lopin eto ohun iyen ni ilu eko gebi won se ni opin eto na lo waye ni gbagan ba mura all to wa ni federal palace hotel ni victoria island won ni ile iwa leyin opolopo ose ti won ti wa ni ojuku ohun fun akanse sana lati wa awon to lebun atawon ti won le sagbe jade ohun ti ledua fun won na iroyin leka ere idaraya iko super eagles ile nigeria ni won mo atun ti tepele mara o lori igbarade won fun idije tojo isegun ti o waye iyen lola ode yi ninu idije iperegede fun ife eye ti le adulawo ti won fe fi koju ti grebi sao nibi ti won ni won ti bere ijiro won ti bere igbarade lekunrere ni bisao iyen lasale oni won ni iko ti agbobolu lewa na tan tun si iko ti ele ni won yo koju awon iko na ni papa isere ti estadio 24 de centebro to wa ni bisao leyi ti idije o wa ni ago merin role sugbon to je ago marun ti ile nigeria iko agbobolu le nigeria ti super eagle ohun ni won ti bale si gini bisao iyen ni asale ana ojo aiko ni eyi ti won ni won wo oko to je ba lu lo lati ilu uyo leyin ti won side ifese won se pelu iko ti won wa ti won to won si ni group elina won ni iko na ni won lo ri de si hotel seba hotel eleyi ti won tun na se jade leyin ti won bale tan lana loni ojo aje fun igbaradi lekunrere nipase akoni magba won eric chele eleyi ti o ni anfani lati tun pe won tun ero nu won pa chele ni won pe iko agbabolu re won tun je tile nigeria ni won gboro tun mu atuntu die de ba igbese ti won gbe lori ifese won se won kan ba le ni awon asiyori eleyi to dure ke bi won se fe lati leke tabili ni group l eleyi ti won tun won si leka tiri idaraya bakan na ta tun mo lo fun tirole toni agbabolu fun ile south africa teleri ni eric tinkler ni o ti kuro ninu iko agbabolu asante kotoko leyin ti won ni won ti gba ami ayo merin ototo iyen ninu idije ti ghana premier league eleyi to gba ti won si gba pe awon iko won fowo si ikuro ninu iko agbabolu awon bu se nbere fun ikuro re na lo waye leyin ti ko to ko to ko hun ti won padanu ami ayu meji sodo sowo iko aduana fc ni ile ara won won ni isi ni akoni magba fun south africa lo ma ko loro leyin ti won ni ijawiluburi ami ayu meji sodo na ti won se tun gba idije ifes won se eleyi to je pe won gba omi ayo meji ototo to fi mo bi won se lu won lekan ninu idije meri ototo hun won ni bo ti je pe won padanu sowo aduana se ni eleyi je igba koko ti idije ohun ti league ohun ti o waye fun won eleyi to je opin fun agbabolu na won ni amo oko toko ni owo ta waye ni won wa ni eka elekesan ni ori tabili ti won tin gba bolu won ni iko agbabolu na ni won ni jiroro pelu tinkla ni ori akiti won lati ri pe won mo sodo sugbon to je pe se ni won bowo fun ipinu re lati ko legbe agbabolu ohun bi won se ni awon iko agbabolu na ni won tesi waju labe idari iko agbabolu won Stanley Paul Menso at pelu Karela United iyen eleyi ti o je pe won yo jo ni ifi gagbaga ni baba yara stadium lojo kini ninu osu kewa pelu eyi ati wa si opin royin jake jadu agbaye toni ka tun ma lo kokore ta menu bale kan si ole ni egberun meta dini adorin awon mole nigeria ti won janfani eto iyawo ijoba apapo akowe apapo lewa lo ti ro awon lajo lajo ijoba lati pe igbese won ni ko wa ni gbangba la santa kara lu le ni gbokale ninu ijoba ajo inec ti kede ojo ofin eto gbigba card dibo alalope yo ma waye saju eto dibo apapo todun 2027 nile okire se ni iko to je ti mexico awon to wa leba etibe bi odo won ni won reti isele ajalu kan to pe ni hurricane polo ni ile ohun leka idokowo ijoba apapo ni won pe fun yiya owo titun to je bilionu kan le esun $5 latodo banki agbaye
lekati amuludun se ni Daniel Adeosi Leko ni won mo fun lameye Miss Una Universe Nigeria todun ta wa yi lekati ere idaraya iko agba bolu Super Eagle ni won bere idije iyen igbaradi ekunrere won ni Bissau saju ifese won se ti won fe gba pelu Guinea Bissau ejo jama pe layajo oni lodun 1928 ni Alexander Fleming to je onemo science ni le Britain ni lo sawari ogun tan pe ni penicillin eyi to mu ki aye pada ire lasiko yi deba ogun ti won se to je tebo fun kon to ba sele lagbegbe yin te be to yara iroyin wa leti e pe sori 0916 0627526 0916 0627526 abiodun akewo mi lo loturoyin olare waju ogun leyi lo tun lo ka lede abinibi si ti gbo yin e mo sese o fun be se ti gbo ikan ni yin eleyi to ta won yo

0: Your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Hey! Ìlọrin iṣẹ́ ti ṣetán.
4: Àyájọ́ ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí kìí ṣe fórílẹ̀-èdè Nàìjíríà nìkan. Àmọ́ ká fọwọ́sowọ́pọ̀ ṣe àjẹyọ̀ àwọn àgbẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí ní ìlú Ìlọrin.
3: Darapọ̀ mọ́ àwọn àgbẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹwàá fún àwọn èrè oko tuntun tó ṣe jáde, rírà ojúlówó oúnjẹ pẹ̀lú owó tí ò kọ́ni légun ẹ̀yìn lórí gbogbo ohun tí ẹ bá ti rà. Lọ́jọ́ kan náà ni o.
4: Láti inú oko sórí tábìlì rẹ, darapọ̀ mọ́ àwọn àgbẹ̀ lẹ́sẹ̀kùkú kó o sì ra ojúlówó oúnjẹ. Lọ́jọ́ kìíní oṣù kẹwàá. Ra àwọn oúnjẹ tuntun, ojúlówó oúnjẹ ilé wa, ṣàtìlẹyìn fáwọn àgbẹ̀.
3: Ẹ̀yin ará Ìlọrin o, aago mẹ́jọ àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ni o.
4: Egbèjìlá Road off Asadam, Ìlọrin. Nọ́mbà wọn 0802-411-5648. 0802-411-5648.
3: Ilé-iṣẹ́ Food First Global ló ṣe àgbékalẹ̀ rẹ̀. Kú ẹbí rẹ wá àti àwọn ọ̀rẹ́ rẹ.

vitamin drops and syrup. Adidi ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn vitamin tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fún tẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: ẹkú àkókò yìí ọ orúkọ mi ni Reverend P.R. Olawa olùdásílẹ̀ ìjọ Fante Independent Baptist Church Bánkẹ́ òkè odò Ìlọrin àkókò Bible 2 lọ́wọ́ dùn láti máa tẹ́ máa tẹ́tí sí ìwàásù Olúwa yóò ràn yín lọ́wọ́ ẹ sì níbùkún níbẹ̀ Olúwa yóò wà pẹ̀lú yín ojú sì bùkún fún ẹ amẹ.
1: Bàbá wa ọ̀run a dúpẹ́ lọ́wọ́ rẹ fún orí ọ̀fẹ́ àti àánú rẹ a dúpẹ́ pé o fún wa ní àǹfààní mìíràn láti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí bàbá bí ọ̀rọ̀ rẹ ṣe ń jáde lórí ètò rédíò yìí bá wa sọ̀rọ̀ jẹ́ kí ẹlẹ́sẹ̀ gbọ́ ìpè rẹ kí ó sì yí padà kúrò nínú ẹ̀sẹ̀ jẹ́ kí ẹni tí ọkàn rẹ̀ rẹ̀ gba ìrètí jẹ́ kí ẹni tí ó ti padà sẹ́yìn padà sí ọ̀dọ̀ rẹ fún mi ní orí ọ̀fẹ́ láti sọ ọ̀rọ̀ rẹ ní òtítọ́ àti ní kedere má jẹ́ kí ẹnikẹ́ni tí ó gbọ́ ìwàásù yìí máa bá a lọ gẹ́gẹ́ bí ó ti rí tẹ́lẹ̀ ní orúkọ Jésù Kristì oní àgbàdúrà àmì ẹ̀yin olùgbọ́ wa àkórí ìwàásù wa lónìí òun náà ni ilẹ̀kùn àánú sí sílẹ̀ ilẹ̀kùn àánú sì sí sílẹ̀ the door of mercy still open ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn ló wà nínú ayé ilẹ̀kùn àǹfààní lè sí lónìí ó sì lè tì lálẹ́ ilẹ̀kùn iṣẹ́ lè sí fún ènìyàn ó sì lè tún tì ilẹ̀kùn ẹ̀kọ́ lè sí ó sì lè tì ṣùgbọ́n ilẹ̀kùn kan wà tí ó ṣe pàtàkì ju gbogbo ilẹ̀kùn ayé lọ ilẹ̀kùn àánú ọlọ́run ìwé wòlíì Isaiah orí 65 ẹsẹ̀ kẹfà àti keje Isaiah chapter 55:6-7 òun ló sọ pé ó ní ẹwà olúwa nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tí ó wà nítòsí kí ènìyàn búburú fi ọ̀nà rẹ̀ sílẹ̀ àti kí aláìsòdodo kó fi èrò rẹ̀ sílẹ̀ kí ó sì padà sí ọ̀dọ̀ olúwa òun yóò sì sàánú fún àti sí ọlọ́run wa nítorí pé yóò dáríjì lọ́pọ̀lọpọ̀ ayọ̀ ńlá ni èyí ọlọ́run sì ń pe ẹlẹ́sẹ̀ ọlọ́run sì ń dárí ẹ̀sẹ̀ jì ọlọ́run sì ń gba ẹlẹ́sẹ̀ là nítorí náà ilẹ̀kùn àánú sí sílẹ̀ ṣùgbọ́n a tún ní ìkìlọ̀ kan ilẹ̀kùn tí ó sí lónìí ó lè mọ́ wà títí láéláé fún díẹ̀ yìí mo fẹ́ ká mọ eléyìí dájú pé ọlọ́run jẹ́ ọlọ́run aláàánú ohun àkọ́kọ́ tí a gbọ́dọ̀ mọ̀ ni wípé àánú jẹ́ apá kan nínú ìwà ọlọ́run our mercy is one of the characteristics of God ó jẹ́ àwọn àbùdá ọlọ́run ìwé ti rí orin dávidi psalm 103:8 ti sọ pé ọlọ́run jẹ́ aláàánú àti olórí ọ̀fẹ́ ó lọ́ra láti bínú ó sì pọ̀ ní àánú ọlọ́run kò fẹ́ kí ẹlẹ́sẹ̀ kí ó ṣègbé ó ń pe ènìyàn sí ìrònú pìwàdà ó ń fún ènìyàn ní àǹfààní láti yí padà kúrò nínú ẹ̀sẹ̀ rẹ̀ ó ran ọmọ rẹ̀ Jésù Kristì wá sí ayé láti kú fún ẹ̀sẹ̀ wa ìwé rere ti Jọ́hánù orí 4:16 John 3:16 sọ pé nítorí ọlọ́run fẹ́ aráyé tó bẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa ní kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní iyì ànípẹ̀kùn olùgbọ́ mi pé ó ti ṣàṣìṣe lọ́pọ̀ ìgbà ṣùgbọ́n àánú ọlọ́run sì wà pé ó ti ṣẹ̀ sí ọlọ́run ṣùgbọ́n ìpè rẹ̀ sí ìrònú pìwàdà sì wà pé ó ti jìnà sí ọlọ́run ṣùgbọ́n ó ń pè ọ́ ìwé ẹkùn Jeremiah orí kẹta ẹsẹ̀ kejìlélógún àti kẹtàlélógún rẹ̀, Lamentation chapter 3 verse 22 and 23 sọ pé àánú Olúwa ni kò jẹ́ kí a ti parun tán, nítorí àánú rẹ̀ kò kùnà, wọ́n jẹ́ tuntun ní gbogbo òwúrọ̀. Gbogbo òwúrọ̀ òun náà ni àánú Ọlọ́run jẹ́ titun. Ẹ jẹ́ ká mọ eléyìí pé ẹ̀sẹ̀ ti ya ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Bí ó tilẹ̀ jẹ́ pé àánú Ọlọ́run wà, a gbọ́dọ̀ mọ ìdí tí a fi nílò àánú yìí. Ìwé Rómù orí kẹta ẹsẹ̀ kẹtàlélógún sọ pé nítorí gbogbo ènìyàn ni ó ti sẹ̀, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Gbogbo ènìyàn jẹ́ ẹlẹ́sẹ̀, bóyá jẹ́ ọlọ́rọ̀ tàbí tálákà, ó jẹ́ olùkọ́ tàbí akẹ́kọ̀ọ́, ọ̀dọ́ tàbí àgbà ni ó ni, ẹlẹ́sìn tàbí ẹni tí kò ní ẹ̀sìn, ẹni tí ó lọ sí ṣọ́ọ̀sì tàbí ẹni tí kò wọ ṣọ́ọ̀sì rí. Gbogbo wa ti sẹ̀, ẹsẹ̀ sì ni ikú sì ni àbájáde ẹsẹ̀, ìyẹn ni pé ikú òun ni ìrì ẹsẹ̀. Ìwé Rómù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélógún sọ pé ó ní nítorí ikú ni ìrì ẹsẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ni ìyànípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ẹsẹ̀ mú ikú àti ìyapa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ìdí nìyẹn tí ènìyàn fi nílò ìgbàlà. Jíjẹ́ ọmọ ẹgbẹ́ ṣọ́ọ̀sì kò lè mú ẹsẹ̀ rẹ kúrò. Bamitizimu kò lè ra ìgbàlà. Fífún ṣọ́ọ̀sì ní owó kò lè ra ìyànípẹ̀kun. Jíjẹ́ ènìyàn rírí nìkan kò lè fún ọ ní iyè àìnípẹ̀kun. Jésù Kristì nìkan ló lè gba ènìyàn là. Ara tó ń gbọ́ mi ní àṣálẹ́ yìí, mo fẹ́ ká mọ̀ pé Jésù Kristì nìkan ní ilẹ̀kùn ìgbàlà. Jésù sọ nínú ìwé ìrere sí Jọ́hánù orí kẹwàá ẹsẹ̀ kẹsàn pé èmi ní ilẹ̀kùn, bí ẹnikẹ́ni bá wọlé nípasẹ̀ mi a ó gbà á là. Ẹ wo ọ̀rọ̀ Jésù yìí, ó ní èmi ní ilẹ̀kùn. Ìgbàlà kò sí nínú ẹ̀sìn ènìyàn, ìgbàlà kò sí nínú ọgbọ́n ènìyàn, ìgbàlà kò sí nínú iṣẹ́ rere ènìyàn, ìgbàlà wà nínú Jésù Kristì. Jésù kú lórí Kálvárì fún ẹlẹ́sẹ̀, àsín ó sì jíǹde kúrò nínú ibojì, ó sì fún gbogbo ẹni tí ó bá gbà á gbọ́ ní ìgbàlà. Àìsí àwọn apostoli orí kẹrin ẹsẹ̀ kejìlá, the book of out of apostle chapter 4 verse 12 sọ pé bẹ́ẹ̀ ni kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fún ènìyàn nípasẹ̀ èyí tí a lè fi gbà wá là. Olùgbọ́ mi, Jésù ni olùgbàlà kan ṣoṣo. Jésù ni olùgbàlà kan ṣoṣo. Ẹgbọ́, ilẹ̀kùn àánú sí lónìí. Mo fẹ́ kó mọ̀ gẹ́gẹ́ bó ṣe ń gbọ́ mi ní àṣálẹ́ pé ilẹ̀kùn àánú sí lónìí. Èyí ni ìròyìn ayọ̀ inú ìwàásù wa. Ilẹ̀kùn náà sí sílẹ̀. Ìwé Kọ́rintì kejì orí kẹfà ẹsẹ̀ kejì sọ pé kíyèsí nísinsìnyí ni àkókò tí a ti tẹ́wọ́ gbà, kíyèsí nísinsìnyí ni ọjọ́ ìgbàlà. Kìí ṣe ọ̀la lónìí ni, kìí ṣe lọ́dún tó ń bọ̀ lónìí ni o, kìí ṣe nígbà tí o bá dàgbà lónìí ni. A kò mọ ohun tí ọ̀la tí ó mú wá. So ìwé Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ kẹrìnlá, James chapter 4 verse 14 ó rán wa létí pé ìgbésí ayé wa dàbí èéfín tí ó máa ń farahàn fún ìgbà díẹ̀, lẹ́yìn náà ó sì parẹ́. Nítorí náà, nígbà tí Ọlọ́run bá fún ọ ní àǹfààní láti gbọ́ ìhere, má ṣe fi ṣeré rárá. Nígbà tí ẹ̀mí mímọ́ bá ń dá ọ lẹ́bi nínú ọkàn rẹ, ma se si okan re le nigba ti olorun ba so pe wa ma se so pe leyin ola ile kun anu sisile loni wa si odo olorun nitori pe o npe o ara ninu oluwa anu olorun wa fun gbogbo elese ti o ba wa fun gbogbo elese to ba wa olorun anu wa fun won boya enikan gbo wa loni ti o so pe pastor o ko mo ohun ti mo ti se boya mi o mo sugbon olorun mo sibe o so pe wa elomiran le so pe ese mi poju sugbon ori ofe olorun to ju ese re lo ori ofe olorun o to bi ju ese re lo bo ti ku ese re ki o po to iwe romu ori karun ese ogun so pe nibi ti ese po si ori ofe po si ju be lo eran ti o le ti a kan ma gbelebu legbe jesu o ti gbe aye ese sugbon nigba ti o siju si jesu pelu igbagbo jesu gba jesu so fun pe loni ni iwo wa pelu mi ni paradise iwe irin ti luku ori ketalelogun ese ketale ni ogoji luke chapter 23:43 anu nla ni o ni ikeyin igbesi aye arakunrin yi ilekun anu si fun o si ri anu gba nitori naa a n so fun wa loni pe ilekun anu o si sisile ilekun anu sisile fun wa omiran ti mo fe ki a sakiyesi ni wipe akoko ma wa ti ilekun yo ti akoko ma wa ti ilekun yo ti eyi ni ikilo ti a ko gbodo gboju fo ninu iwe Genesis ori keje ese kerindinlogun lẹyin ti wọn a wọnu ọkọ ibele sọ pe oluwa si ti sinu fun ọpọ ọdun ninu awọn aṣọ ododo awọn eniyan ni anfani lati gbọ ṣugbọn ni ọjọ kan ilẹkun naa ti nigba ti ilẹkun naa ti anfani awọn ti o wa nita ọkọ naa lati wọle o si pari sibẹ ọkọ naa jẹ apẹrẹ ipese igbala ọlọrun loni kristi n pe ẹlẹsẹ si igbala loni a n fi waasu ihe loni a n waasu ihere loni ilẹkun anu sisile ṣugbọn ọjọ kan n bọ ti anfani yii yoo pari o le pari nigba ti iku ba de o si le pari nigba ti ipadabọ jesu kristi nitori naa e wa sodo kristi nigba ti ilẹkun naa si sisile gbọ eleyi ma se duro ti o fi pẹ ju don't wait until it will be too late ma se duro ti o fi pẹ ju iwe ere ti luku ori ketala ese ìkẹrìnléníogún àti ẹsẹ karùnléníọgbọn ó fún wa ní ìkìlọ pàtàkì ó wípé ẹjẹ láti wọnú ọ̀nà tóóró nígbà tí olú ilé bá dìde tí ó sì fi ilẹ̀kùn àwọn ènìyàn kan máa ń sọ pé mo máa gba jésù nígbà tó bá yá.

ni pe da Jesu gbo isa wa apostle ori kerin de logun ese kokan le ni ogbon so pe da Jesu Oluwa gbo a o si gba ola igbala wa nipa se igbala ninu Kristi ikerin da Kristi we n rezi Johan ori kini ese kejila so pe sugbon iya awon ti o gba awon na ni o fi agbara fun lati di omo Olorun. So ma se mo Jesu nikan fi igbagbo gba Jesu Kristi ni yo si gba ola. Eyi ni ohun ti elese ni lati se lati pada si odo Olorun. Na oro fun eni ti o ti pada seyin the backslider oro yi wa fun wa boya enikan gbo mi ti o ti rin pelu Olorun ri o ma n gbadura o ma n ka bibeli o ma n lo si sosi dede o ma n jeri fun awon eniyan sugbon nkan sele lojiji o wa bere si ni tutu ninu Olorun o jina si Olorun o da adura duro o dale lo sosi duro o ti bere si gbe ninu ese gbo daada pada si odo Olorun ilekun anu sisile omokunrin oninakuna ni ninu iwe ireti Luku ori kedogun o lo jina sugbon nigba ti o pada baba re gba Olorun fe ki o pada si odo re pada si odo Olorun loni Olorun si setan lati gba o atun ni oro fun ijo na loni oro fun ijo onigbagbo ati awa ti a ti je onigbagbo a ko gbodo pa irere mo si ara wa àwọn ènìyàn tó yí wa ká wọ́n nílò láti gbọ́ nípa Jésù ìdílé wa nílò ìhìnrere àwọn aládùúgbò wa nílò ìhìnrere àwọn ọ̀rẹ́ wa nílò ìhìnrere agbègbè wa nílò ìhìnrere ìwé ìhìnrere ti Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún sọ pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì wàásù ìhìnrere fún gbogbo ẹ̀dá jẹ́ kí a sọ fún ènìyàn nípa Jésù nígbà tí ilẹ̀kùn àánú sí sílẹ̀ níparí olùgbọ́ mi mo fẹ́ kí o ronú nípa ilẹ̀kùn kan ní ẹgbẹ́ kan ẹsẹ̀ ìdájọ́ ìparun àti ìyípadà kúrò lọ́dọ̀ Ọlọ́run wá ní ẹgbẹ́ kejì ìdáríjì ìgbàlà àlàáfíà pẹ̀lú Ọlọ́run àti iyè àìnípẹ̀kun wá nípasẹ̀ Jésù Kristì. Lónìí ilẹ̀kùn náà sí sílẹ̀ lónìí ilẹ̀kùn náà sí ṣé ìwọ yóò wọlé? Jésù sọ pé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wọlé lórí ó ní èmi ó fi ìsinmi fún yín. Ìwé ìrètí Máti orí kọkànlá ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n Matthew 11:28. Ìbéèrè náà ni kìí ṣe bóyá Ọlọ́run fẹ́ gba ẹlẹ́sẹ̀ là ó fẹ́. Ìbéèrè náà kìí ṣe bóyá Kristi kú fún ẹlẹ́sẹ̀ ó kú. Ìbéèrè náà ni kí ni ìwọ yóò ṣe pẹ̀lú Jésù Kristi? Ilẹ̀kùn àánú sí sílẹ̀ ṣé ìwọ yóò wọlé? Olùgbọ́ mi, bí o kò bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà rẹ àkókò tó yẹ ní láti wá sí ọ̀dọ̀ rẹ̀ má ṣe dúró títí tó fi di ẹni pípé wá sí ọ̀dọ̀ Kristi gẹ́gẹ́ bí ẹlẹ́sẹ̀ kí o sì gbẹ́kàn rẹ lé mọ̀ pé bí o sì jẹ́ ẹlẹ́sẹ̀ yẹn láti ronúpìwàdà kúrò nínú ẹ̀sẹ̀ rẹ gbà pé Jésù Kristi kú fún ẹsẹ̀ rẹ
o si jinde kuro ninu iboji. Fi igbagbo re si Kristi patapata. O le pe ninu adura lati inu okan re wa pe Oluwa Jesu, mo mo pe elese ni mi, mo gbagbo pe o ku fun ese mi, o si jinde kuro ninu iboji. Mo yi pada kuro ninu ese mi, mo si fi igbagbo mi sinu re. Jowo gba mi la ki o si fun mi ni iye ani pekun. Mo gbeke mi le o won ki gba eniyan la. Jesu Kristi lo n gba eniyan la. Ibala je nipa ore ofe Olorun nipase igbagbo ninu Kristi. Mo gbadura. Baba wa Olorun, adupe fun oro re. Adupe pe ilekun anu si sisile fun wa. A gbadura fun gbogbo eni ti o ti gbo iwasu yi. Da okan gbogbo elese lebi ti o si fa won si ronu piwada ati igbagbo ninu Jesu Kristi. Mu awon ti o ti sako pada wa. Fi agbara fun awon omo re. Ran wa lowo gege bi onigbagbo lati ma waasu irere ni gbogbo akoko ti a ni. Je ki opolopo okan wa mo Jesu Kristi gege bi Oluwa ati Olugbala won. Ni oruko Jesu Kristi Oluwa ati Olugbala wa. Amen. Eni ti o ti n ba wa soro o na ni Oluso Agutan JJ Malik lati inu ijo Fonte Independent Baptist Church to wa ni Sao ni oju ona Idiko si Express. Bena ni a ni eka ijo wa nilu Ilorin ni Tanki Oke Odo ni opposite Educational Resources Center. Yo dun mo wa te ba le darapo mo wa fun ijosin ni gbogbo igba tabi ni aarin ose. Ele pe sori ago yi fun imoran tabi ibeere 0806945 2428. Lekan si 0806945 2428 tabi ka pe si ori ago 0901656 2627. Lekan si 0901656 2627. Olugbo mi, ilekun anu si loni, ma se fa ipinnu to se pataki ju ninu igbesi aye re siwaju. Wa Oluwa nigba ti a le ri pe nigba ti o wa nitosi Jesu Kristi n gba elese, o n gba elese la wa sodo re loni. Olorun yoo bukun fun yin ki Oluwa ki o se pa yin mo titi a to fi pade.

0: Olórayọ̀ tẹ́lẹ̀ babalọ́lá. Ọlọ́run 1930. Ọya wa ti ṣàgbára bíi ti 1930. Nínú ayé mi. Ọjọ́ lọ wa tẹ sọ̀rọ̀ ayé mi o. Èyí ni bí gbogbo ẹ̀yà àti èdè. Ni wọ́n ti mú kó lájọ pọ̀. Kí padà ni wáyé. Ní gbogbo ọjọ́ Saturday kejìkejì. Lọ́sọ̀ọ̀sù. Every second Saturday of the month. Ló mọ wáyé. Láàrin aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀. Nínú pàdé alágbára láyé náà ni. The God of intervention. Olúwa Ọlọ́run ìdásí. Jésù Kristo lóore. Ó yẹ wa dá sọ̀rọ̀ ayé mi. Ó gbogbo ti sún mi. Ìwọ nìkan ló lè bá mi jọ. Ayé wù mí mọ́ lára. Wọ́n lè tí o ti mọ̀ mú bọ̀ lọ́dọ̀ rẹ. Tètè wá ṣe lójú ọjọ́. Níbi tí gbogbo ẹ̀yà àti èdè ti mọ́ kó rájọ pọ̀. Kí padà ni wáyé. Tó kálukú sì mọ́ níbùkún mú lọlé lọ́kọ̀ọ̀kan. Ìwọ ni kò mọ́ gbẹ̀yìn bí pàdé tó fi. Lábí olùdásílẹ̀ ìjọ. Òrí ajé ìrẹ́rẹ́. Ayọ̀ Daniel. Tí wọ́n jẹ́ alákòóso. Babalọ́lá. Memorial International Camp. Ìkejì alákejì. Ọwọ́ àwọn ọlọ́run gbé dá ìjọyẹ sílẹ̀. Evangelist Timothy. Adéyẹmí. Àwọn ọlọ́run máa máa lò. Láti máa léwájú àwọn ìránṣẹ́ ọlọ́run àti olórin ẹ̀mí. Ọwọ́ dínú ìjọ. Christ Apostolic Church. Land of Faith. Miracle Center. Ajégúnlẹ̀ Phase 3. Gbàgede inú. Amọ́yọ̀. Wara State. Hello 09056389443. Lọ́sùn tó lọ́nù pàdé àwọn kan lẹ́rìí. Lọ́sùn yìí wà lẹ́rìí kan lórúkọ Jésù.
1: Nípasẹ̀ ọ̀rọ̀ láti dálé ayé lẹ́yìn rẹ̀ a kò dá ohun kò mọ́. Ọ̀rọ̀ labalẹ̀ sọ tó hun koríko jáde. Ọ̀rọ̀ ló bá lu egungun gbígbẹ tó sì gbẹ̀mí iye padà. Ọ̀rọ̀ yìí ni Jésù fẹ́ lò láti ẹnu ìránṣẹ́ rẹ̀. Prophet Ayọ̀ Daniel, bàbá orí òkè Babalọ́lá.
2: Babalọ́lá Memorial International Miracle Camp Coordinator, ìkejì ara kejì.
1: Nínú ìpàdé àgbà ìyanu Australia wòlíì tí yóò wáyé fún ọjọ́rùú méje 7 Wednesday. Bẹ̀rẹ̀ láti Wednesday àkọ́kọ́ nínú oṣù kẹjọ. Tí ṣe ọjọ́ karùn-ún oṣù kẹjọ 5th of August títí di ọjọ́ 16 oṣù kẹsàn-án. Wednesday 16 September 2020. Aago márùn-ún ìrọ̀lẹ́ sáago méjì alẹ́ gẹ́gẹ́ ni ìsọjí náà yóò máa wáyé ní Christ Apostolic Church CAC ilẹ̀ ìgbàgbọ́ Land of Faith opposite Alba Polytechnic Onírèké Road Agbábíàká Ìlọrin. Àkórí ọ̀rọ̀ náà the word. Wọ́n gbàdúrà fún ìgbàlà, ìṣẹ́gun, ìdáǹdè, kọ́rọ̀ àṣẹ́sì bọ́lú ayé rẹ̀. Pastor Adémọ́lá Williams lólùgbàlejò. Prophet Ezekiel Oladeji, General Evangelist, lábẹ́ àkóso Pastor S.O. Oladele, President CSC Nigerian Overseas, Jésù ń retí rẹ̀.

ìlera rẹ̀ torí pé ìlera tẹ́rì òun gangan lógún ọ̀rọ̀ bẹ́yìn ò bá sì mójútó bọ́bá ìjimi mọ́ yàn lọ́wọ́ nǹkan yanu jáde pàdé ń bi ìjánilẹ́kọ̀ọ́ yìí lọ́la àti ọ̀túnla yóò dà fún ẹ má gbé nínú àánú ọlọ́run.

0: Plaza, Elder Road, Ofatedo, Osogbo, Osun State. Elelomore 080-322-6525. Ààrẹ Agbọ́mọlá ń pè ọ́, ó ní ẹ má bọ̀.
1: Tẹ́ẹ̀dò,
2: káìkáìkáì.
1: Tẹ́ẹ̀dò,
2: tẹ́ẹ̀dò,
1: tẹ́ẹ̀dò,
2: tẹ́ẹ̀dò. Egbègi ìbílẹ̀ tó ń sọkùnrin dakọ.
3: Ẹlẹ́fẹ̀ sàdúrà fún wa.
4: Ẹlẹ́tí wálé ṣe wa lódò tá ń gbà kan.
5: Ti bọ́ bá wa ń jọ náà, àyìn àtọ̀gbẹ́ àti agbára ọkùnrin. Ọlọ́run ọwọ́ yín lọ́ọ́ máa rùkẹ́ lágbára àtọ̀lọ́. Ǹtẹ́ ẹ fẹ́ lágbára ló ẹ máa rí ìṣe. Ìṣá àlà iṣẹ́ yín. Ọlọ́run òjò péjì tó ń jù báyìí lọ. Ṣé mùsùlùmí yín yàbí?
6: Mùsùlùmí
5: lágbára àtọ̀lọ́. Ọlá Kábàtà lọ. Ọlá Sàfáì Márúwà. Ọlá Màkàmà Ìbúra. Ọlá Tàwúrẹ́tà. Ọlá Lìǹjìlà. Ọlá Sàbúrà. Ọlá Kùránà. Àlàáfíà tẹ̀mí gúngùn. Ọlọ́run pèsè fún yín. Ọlá Ọlá Haúlà. Ọlá Buwata Ìlà Bìlàlà. Ìṣẹ́lẹ̀ ni.
6: Ìṣẹ́lẹ̀
5: Oyo.
6: Bẹ̀lẹ̀ tí wá sí ìlọrin gbàtẹ kó wá.
5: Bẹ́ẹ̀ ni, àmọ́ ìbẹ̀lẹ̀ àmọ́ wà dé ìdòyìn.
6: Ẹ̀tí wá bàbà ìtẹ́tù fún wa sí ìdìbò lórí
5: báyìí. Bẹ́ẹ̀ ni.
6: Bẹ́ẹ̀ ní. Bẹ́ẹ̀ ní. Àtọ́gbẹ́ ẹni sẹ̀ dáadáa.
5: Alhamdulilah.
6: Ìkọmọkùnrin náà wà òfin dáadáa.
5: Alhamdulilah ń gbà.
6: Inú tí wọ́n ọlọ́ apẹ́ wá rí àtọ́gbà ilẹ̀ tí wọ́n á fi wọ́n pẹ́kẹ́ tún báǹkà mí wà báyà.
5: Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni.
6: Ẹsì
5: yà
7: bàbá ọlọ́run gbàdúrà wà nídàmú.
8: Àmì Jésù.
7: Ó wù ń lọ́ka ara yín ẹlẹ́fẹ́ fi ìdùnnú hàn nílé iṣẹ́ wa wípé ẹ wá lọ àrí Agbọ́mọlá wípé ojú yín ò rí nǹkan kan tẹ́lẹ̀ pé ṣùgbọ́n báyìí ojú yín ti rí nǹkan kedere. Àwa gbélérè pé ìdùnnú tẹ́ ẹ fẹ́ fi hàn yín ẹlẹ́fẹ́ kí gbogbo ayé gan gbọ́ ni lórí rédíò àbẹ́ẹ̀kọ́.
8: Bẹ́ẹ̀ni.
7: Ẹnu oníkan láti ń gbọ̀pọ̀.
8: Orúkọ mi ni Olóyè Joseph Oyelade Jẹ́kẹ́tẹ́, ọmọ bíbí ìlú Ìlókún ní Ìjẹrò Èkìtì. Inú ìjọ mo ti joyè. Mo wá síbi ilé iṣẹ́ yìí ní àárín August lọ́dún tá a wà yìí. Ìgbà tí mo wá síbi eré rédíò mo ti gbọ́ announcement bàbá. Ìgbà tí mo wà síbi mi ò rí nǹkan kan, mi ò rí nǹkan kan. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tí mo ti ń wá, tán ti fún mi nìkan.
7: Fojú rí nǹkan kan tẹ́lẹ̀.
8: Bẹ́ẹ̀ni.
7: Àmì náà bẹ̀rẹ̀ mọ̀ pé nígbà yẹn ẹ̀rí bà tẹ́lẹ̀.
8: Mi ò rí kankan tí ó gbà tí mo wá lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn. Ẹ̀yìn tí mo ti dé yẹn, mo wá bẹ̀rẹ̀ sí ní rí kankan tó yẹ pé tí n bá ń bọ̀ nínú mọ́tò mi. Mo wá rí mọ́tò tó ń kọjá lẹ́bàá mi.
7: Èyí bẹ̀rẹ̀ tó ń bọ̀. Èyí bẹ̀rẹ̀ rí bà tẹ́lẹ̀.
8: Mi ò rí kankan. Akàn pé mo wá sí bíi mi mo bá ṣe ń débí. Ṣùgbọ́n.
7: Bàbá láàrin ẹ káyọ̀ lè kún lè mọ̀ pé tẹ́ ń sọ yìí bó ti rí gẹ́lẹ́ nù. Kílẹ̀ lè wá fi sẹ̀rí sáàrin yẹn pé bó ti rí nù.
8: Mo ti bẹ̀ sí rí nìyẹn. Tẹ́lẹ̀ mi
7: ò ní kílẹ̀ lè gbà sẹ̀rí láàrin yẹn. Àwọn mùsùlùmí ní ìsìn àmọ́ fọlọ́ ń sẹ̀rí. Àwọn kìrìsìtẹ́lì kílẹ̀ lè gbà sẹ̀rí.
8: Wọ́n mi ò lè tára mi. Mo ti níbẹ̀ sí rí na.
7: Fún
8: àpẹẹrẹ báyẹn. Bàbá Agbọ́mọlá mo ń rí báyẹn.
7: Ẹ̀rí mi kiri
8: báyẹn. Mo ti mo ń rí fígọ̀ ẹ̀ báyìí.
7: Ẹ̀rí mi dáadáa báyìí.
8: Mo rí wọn.
7: Kí lẹ wá fẹ́ sọ?
8: Ilé iṣẹ́ yìí òótọ́ ni, kì í ṣe fẹ́ẹ̀kì. Torí tó bá jẹ́ pé fẹ́ẹ̀kì ni màá ti mọ̀. Torí eyín tí mi ò rí mo ti bẹ̀ sí ní rí báyìí.
7: Báyìí
8: ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
7: Ilé ìṣẹ́ àríyá
8: mo ti ná
7: ẹ̀jẹ̀ náà wọ̀nyí. Ẹ̀rọ ilẹ̀ wá fúnra yín. Ẹ̀rọ ilẹ̀ wọn gbé wá ni. Ṣùgbọ́n ilẹ̀ wọn ni ṣe ilẹ̀ wọlé fúnra yín báyìí.
8: Èmi ò wọlé fúnra mi. Bẹ́ẹ̀ni àwọn ènìyàn tó bá ní ìṣòro bíi tèmi yìí. Mo darí wọn síbi kan máa wá síbi iṣẹ́ wọn níbi kíbi tá a bá ti polówó kó wọ́n wà. Lóòótọ́ ni ẹ dẹ̀ máa rí ìgbàlà lórúkọ Jésù.
7: Sọ bàbá ẹ ti dàgbà ẹ tó mọ ọdún láàyè.
8: Àti àbá ní tarawajẹ mo ti súnmọ́ àádọ́rùn-ún ọdún báyìí.
7: Àádọ́rùn-ún ọdún. Ẹ fi àgbàlagbà ẹnu yín yẹn ẹ fi ṣàdúrà fún iléeṣẹ́ wa pa gbọ́gbọ́ ọdún àti mẹ́jọ tá a ti ní dáwé tá a ti wà kò wà gbò àtòkùn ọdún àti mẹ́jọ tá a dá iléeṣẹ́ dr ọ̀gbìn lẹ̀. A fẹ́ àdúrà lẹ́nu yín bàbá.
8: Lórúkọ Jésù mo gbàdúrà fún iléeṣẹ́ yìí kẹ́ máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ bá ti wí kó máa rí bẹ́ẹ̀. Lórúkọ Jésù.
7: Ẹ ṣe bàbá. Bàbá December tí a wá rí August lẹ ti wá.
8: Bẹ́ẹ̀ni.
7: December tá a wá rí báyìí kílẹ̀ wá sí December.
8: Mo wá dúpẹ́ ni mo wá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí. Iwájú ilẹ̀ pábìtì eré sí iwájú ilẹ̀ ó máa lọ o. Ẹ ò ní rẹ́yìn o. Nǹkan tá a bá ti wí a máa rí bẹ́ẹ̀ ni. Lọ́dọ̀ Ìdùmàrè.
7: Ilé ìtọ́jọ́ pé ní ìsìn ìmọ̀bí ti rí iná kedere.
8: Adúpẹ́
2: lọ́rùn. Báwo gbàdúrà wa? Ẹgbẹ́lẹ̀. Ẹgbẹ́lẹ̀. Ẹgbẹ́lẹ̀. Ẹgbẹ́lẹ̀. Wọ́n tọ́ lárùn ojú. Tọ́ lára àyà tọ́ lára mujẹmujẹ ara ńlá pálapà ara ńlá tanatan àbára àgínísà inú ẹ̀ ń gbóná onumo inu en gbona kolukolu ti wa fun le dawo abeda abu abeda orusun nje owo ti wole oko ogbopa ogbopo ogbopo ogbopo to ti wa primary infertility abo wa secondary infertility olohun ba la lo ba ton so mo sugbon lohun ti emi ari agbon mala ile yoruba oba isegun agbaye ati wa gbogbo ni segun bile jake jado leader nigeria olohun ti na mi se o lati fi ru ati gbogbo gbogbo arun ti ba nse o ka wu ti gbogbo ti gbogbo ko dupe olohun ba won to wa kisi po larun balopo gonorrhea infection won ni on ton kan mo kure njo abo lato se egbe staphylococcus infection nkan ni nun kan mo kure nkan gbe oje abo ni e ato se ajere syphilis eri ara ni ma je nfun gbe lato se ajere n to ba wulo lara ni ma je nfun gbe lato se ajere ori people si bi owo wa mi yo lo yo pada kolukole ti wa ko ori pe o ti wa di oni loose pancreas abi what spam abi ko to lato se eleje nipase loose pancreas abi what spam to ni o tin da wa la tin da wa laarin ako ati yawo ngba to ba je pe ko ba soyun awon arun balopo lo se akoba fun o ti o fi je ki anfani o wa lati je ki omi to le wulo laarin okunrin sobirin ko di omo won to wa kisi pe nti wo ti e ni arun asuki ni o wa lo mo goji odun nkan mo kunrin wa dabi to mo odun medogun bi battery se ngbe ko ori ko Ben in common kunye tikere itoju mbeta se fun o laarin ojo boka labo se meji la fin toju asuki ti won na ba ri in common kunye wa bure ni bitinu e ma dude abi o to kesi po ni teso ododo yale o se ododo yawo ko se se abi ododo yawo se se ododo yale ko se se teso ni yayi mo fi undan la mu ni abi o to wa kesi pe oni ti en pe nawo ajaka oko elewu gbedu e gbo ki nawo ni won ni nawo ajaka oko elewu gbedu jagun labi jo lara bi owa o kuro na tun paradi to ba ti gbe wedo won agba ara bre si ma jaje ja oje ojo bre si ma su ti ko lu e bayi ko nu oju adi wi pe to oni tan pe ni katarati abi o to ti wa kesi po ni glaucoma owo yen kan nda bi gbeyan owo kan da bi blue owo kan da bi osumare owo kan pe meji won to ti ni katarati bi glaucoma opolopo awon yen odun mewo odun medogun odun elomi ori nkan kan ododo ari egbomola ofojo ori na kedere e osu kaabo ti meji la fin toju glaucoma bi katarati to de fojo ori na kedere oda loju confirm ni won to wa kesi pe ntiche nse wo oju ti wo oju ti wo ni pe an foradi oloju ni abi an fewo di oloju ni to je pe ogun aye ntie ose meji la fin toju oju ti o ba ri na toju ogun aye e we lo so pia e kini kan e we lekun ni lo pe waju asuwaju ayegun la laarin se meji o ti ri na to olorun lo ba oni meriku to ba dodo ari egbon mala awo toju e to laarin ose meji e tori pe opolopo elomi wa to je poju e yo mi kale bayi ni ko de sinti se loju aye ni to ba ti fo ni e awon ogun kan siwaju bi ojo bi melodi e o wa fi nkan yen fo ri e wa beju wa sale o fuju ori na kedere ni laarin ose meji wo to ba ni pe ni je oju to je togun aye ose meji la fin toju e o fuju ori na kedere won to wa kisi pe nti wo ti e ni tojo beni o kesi nkan fun loju are wa ni white wa ni yellow kolukolu e ti kolu nko so e nipase nkan wa yi o ti wa foyun ju nipase pe ori nko so e mo o ti fo loyun ju ju alakani woni ni abi ju alama abi ju olola abi ju alapadi e woni woni oyun ju operate o tun gro bada wa ju are agbonla wa dupe olohun oba abi o to kesi po lapo igbe to ba ti ni bi opo na kan si keji eh tupe tupe lo mo mi ati focus on hallelujah ogun ni ati na romasasi ku oran ni fe lomi elomi e sangu sangu lo ni lagun lagun tawon loyun mo pe ni attractis abi romatisi tawon ba won pe lawoka abi lapo igbe nti ko ba ni nbe wa ju are agbonla abi oni atogbe abi to sugar elomi ni to be rejo kilo to mo to ba ti nko je kan vitamin ara e kan abi meji vitamin ara ro lo nto danu ye o abi on to kale ran pe bo abi ti wo ti e ni o ti ni pa ki abi pa sai tawon loyin mo pe ni ania abi o to ni ko egbe abi ko se mi se mi opolopo elomi o ti le gbo adaje na nipa sai to sugar abi o to je pe gbo adaje ti wo ti e ni ogun aye ni abi o to ti ni di yoro fe loge mo ki ko mo tu wa fe ti nkan mo kunrin e idakole elomi ni to ba ji la ron ye ki nkan mo kunrin o bo ji o wa ji o ma fukan ti wa abi o boyara abi o gbeju e kan so lo ran gbadan to ibe second so lo ni woni eh abi ti je se wo ogun aye ni o se be ni o je je liri igbega lo wa ifaseyin lo nba opolopo elomi o wa ya wa ya ora ya fe omo po ma nsi lokun ni won ti gbuju arugbo soju eni opolopo obirin mi omo po mo re wa lobirin eh owo ko ko roko fe won ti gbuju arugbo soju eni won to lepo lepo to ri pode won to je pe ohun o fe traka to lati lo du oba odugun fun o abi o to je je pe won bo sasipo loju orun je loju orun wa pade ari agbomo la ile yoruba oba isegun agbaye asiwaju gbogbo ni segun ibile jake jadu lead nigeria wa pade wa ko dugbe fọlọrun oba to ba ti wo lu lo ni so pa lo sodota bole le party grease asi shopping company lawa ba se mo le ti ba du ko arun kabikeji an ti ba ti do lamu ta mo ba ti loko iko egbe ni abi ko se mi se mi abi o kiss be oni manager pass yellow vibe table river abaru ti ba do lamu nu ara e padi ari agbomola agbe fa bonda ji lati wa nbe ero e ba ni soro mi ni 08022652265 08022656265 ilu ofa awani atukwa mega plaza legbe lepo dana ilu ofa ilu osobo awani serifatu asiwaju adi eme agilishi toba tu walo sobo sobo onlo sa afiyon basi gwa agbaye awolo kadato ni kuru kwe mambe to agme fabonda gila tu wambe o ekpade emi osayan lo wolo wo ti osini pe ekparima emi ari agbomala ile yo ba oba ise gwa agbaye asiwaju obo ni segun bile jake jado gile dren jiria mwondabu pe mashallah wa ilo niko

bí a bá ṣiṣẹ́ òjò tán ta darí sílé bó dalẹ̀ oorun ayọ̀ àtàláfíà ló yẹ ká sùn láyọ̀ àràǹbarà ètò lójoojúmọ́ láti aago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ ní lọ́jọ́ ajé ọjọ́ ìṣẹ́gun àti lọ́jọ́ ẹtì aago mẹ́wàá àbọ̀ sí méjìlá òru ní tọjọ́ ìsinmi ká sùn láyọ̀ àwọn orin aládùn tó máa ń fi orun rí kun ni ká sùn láyọ̀ ǹjẹ́ ó yẹ kí orin kíkọ ó fàjà bí ká sùn láyọ̀ ẹ̀yin olóyè dà ẹ̀.

0: Sile. Joe Freshers, Afolabi, Olu Kotemi. Fresh ba bao. Akobi ko ni baje fun e o wa ni apa bi kan bayi die na lo wa se kini alaye ba ngbo be ni alaye o mo boye ko se ri na o fun mi la bere ti mo so yen fun mi ni injection yen o ti yin dada injection la ma fi gunra wa lale yi ma je ke ru bayi a bere fe lo nje be Diamond 887 FM apa be na la wa yi pe lori on wo awon orin ta fi nwole lokan kan lejeje o tun si pomle biba ṣugbọn ma wonu re lo lokan kan lejeje la sale number meji te le pe wa si fidasito la sale 0913-655-6952 tabi 0913-655-6864 0913-655-6952 tabi 0913-655-6864 ni number ta fi se kini ta fi side to la sale yin elu e kale ye otutu gan mu fun otutu moju opo iru experience ti mo so yen se ti ni ri abi bo le sese lodo ti nigba to jo ba ro bayi ko to di pe awo lo wonu main angle yen ye omo mu duve ko sabe duve ke wa se kini ke yi mora yin bi igba ti hello about lale hello e kale ye oju opo nsojuro awa mo mo ile keji mo ibere ti mo ni mo fe bi wa yen tori mo ti wo nkan to ma nsele laarin awon lolufe ngba mi boya won se gbera won sile keke bi oko ataya nigba ton se wedding ton kon sayeye ton nowo ton na gbogbo e lotun lo si nigba ton wa ti wa wa ni bi odun kan meji meta merin marun mefa meje won wa so pe awon to feran ara won ton fi feran won sile bi oko ataya won ni wani won wa su ara won so ma nfa ki do ma nfa toko ati yawo ton ma su ara won abi sha le so won ma su ara won sha ebi pe oko gun ni fe ri oju yawo re laitan aya gun ni fe su mo ko e bon de se bere ko ni e on tun ma wo ibere te mi fe ju si wa ni e enu e kale
1: hello
0: hello sir
1: hello e kale
0: ba mi e kale sir
1: e kale peju
0: honestly ibo lojo yi kan yin mo lodo yin
1: o ka mi mo se n wole bayi bayi
0: o pa yin wole abi
1: o pa mi wole o
0: e fun mi le experience e bo se ri ki lo wi
1: O bita
0: nsa
1: o bita
0: e ma so fun mi gbe nikan le da wa le be se npe mi e iru awon ere kere o le ma nse bayi na a le ma da wa le
1: se ko si
0: mo mi le ni abi ko ti si
1: mo mi o
0: kilo isele
1: a ri bi ni o
0: kilo isele e ma ri e ẹjọ àwọn mọ́mí àti dáàdì mo fẹ́ kan pè kọ́ fún mi lẹ́ẹ̀xpíríẹ́ǹsì ẹ̀ ṣe mọ̀ pé wọ́n dáwọn tó bá ń mọ̀nà báyìí ló máa ń tọ̀nà ó ti yẹ yín dáadáa wá bí tí mò ń sàn ẹ̀ torí ìbéèrè yẹn méjèèjì àkọ́kọ́ kan fún mi lẹ́ẹ̀xpíríẹ́ǹsì ẹ̀ bá lórí ìgbà tó jò pa yín báwo ló ṣe rí ẹlẹ́ẹ̀kejì yẹn kí ló máa ń dénà tó máa ń fà á tó kọ àtàyà tó máa ń súra wọn ṣó máa ń ṣẹlẹ̀ ṣó máa ń make sense ńgbà mí
1: hello
0: bà mí ẹ ká lẹ́sà
1: yẹsà láàpẹ́ náà láti fẹ́ lóhùn ní
0: o. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ibo lòjú ó kàn yín mọ́.
1: ojú ká yín mọ́ rẹ̀ ìyàwó mi ni
0: o. ọdẹ apá àbẹ̀lẹ̀ wa báyìí pòsíṣàn òun lẹ fi ń pè mí ẹ orí bẹ́ẹ̀ dàbí ká òjà àbí ibo ń bẹ̀.
1: ojú ká yín mọ́ rẹ̀ ìyàwó mi ni.
0: ṣé wọn mi wà lẹgbẹ yín lóòótọ.
1: ó ti wà lẹgbẹ mi o.
0: kí ló ń ṣẹlẹ̀ ẹ fún wọn fún òun fẹ́ sáré sọ̀ ọ̀kan fún wọn.
1: ẹ ní
0: ká wọ dúfè ni kí lẹ̀ ń ṣe kí ni nǹkan tẹ̀ ń ṣe lábẹ́ dúbí
1: àrọ̀dá òjò
0: kò ní bàjẹ́.

0: Ibo le ajo wa ba yin meji wa ajo wa labe bi ta nso yin.
1: Na wa la be dubi.
0: Se won le gbe yin.
1: To wa jari won se no ma.
0: Won se no i a a a a.
1: E ma da lu mu.
0: Dije! Sha mo mi fe yiro mo yin ni ki lo nsele.
1: Ya ma da mu fi para o.
0: Okay, ba sha won lo fe ma lo ti oti abi ta lo fe ma lo ti oti o.
1: Ọlájẹ
0: olóhun ìpara o. Ẹ fipa mo trust yin Ọlọ́run gbọ́. Microscope mo fi ń wò yín bẹ́ẹ̀. Ẹ jẹ́ sáré bí ń bèrè kan kó tó ti pẹ́ máa lọ sà.
1: Mo ń gbọ́ bàbá mi.
0: Kí ló máa ń fà á tí ọkọ àtaya tó ṣe máa ń súra wọn?
1: Tí ò bá ti ṣiṣẹ́ mọ́ ni.
0: Kí ló máa ń fàfẹ́ tó fi ń lọ? Fi gbogbo wà tó fi fẹ́ra wọn.
1: Ó wọ àṣẹ mọ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìmọ̀ bá ṣe gbá wọn jù ó ló fi mọ́ wàrà yìí. So that is why ara yìí náà kùn. Tí o ti láyọ̀ kò sí owó àti fàájì bẹ́ ọkùnrin mi ò lè tẹkùn rẹ̀. Ó lọ fà bàbá mi.
0: Ó lọ fà gan-an. Ọmọ ọlọ́fà ṣó wá nífẹ̀ẹ́ báyìí ni àbí kí láti ẹ̀ máa sọ báyìí. Tó ẹ já sáré gbọ́nrin ká tún fi ṣe kí ni ká fi tẹ́ torí àwọn tó bá wà lórí correct position tí mò ń sọ yẹn. Ẹ̀kan sáré ṣe kí ni ẹ̀kan sáré trap ayé díẹ̀. Ẹ já sáré takọ àbí à ń padà bọ̀ kásùn láyọ̀ lórí ìkànnì Diamond 887 FM pẹ̀lú Precious Afolabi lálẹ́ yìí. Àkọ́bí ló gún mi lábẹ́rẹ́ ìfẹ́ o, wà láìta láì.

0: 0913655592. E calle?
1: Calle sa.
0: Bami e calle sa.
1: La puto.
0: A du quello do non ba oni share rojo ju lo do yin.
1: Yo yo o men ti ba male.
0: O je make sense abi.
1: Ma make.
0: Mama anko bu mama wa.
1: Ma ndana lo.
0: Eh o nje lo wa le bayi. O ti ni sho o ti ni don 35 niyan.
1: After
0: I'm getting into it. Go ni ba je ba mi. E ibere ti mo bi wa yen se gbo.
1: Yes,
0: ki lo ma nfa sa?
1: E ta ma fa ngba na.
0: E ton.
1: Yes.
0: Lo na wo.
1: E lo mi. Ti o ba lo to pelu yawo e. Ti o pre nkan ti o to. Ti o tu. To so ku on to.
0: Tó
1: bá délé tí orí nǹkan tí wọ́n jọ ń ṣe nígbà tí wọ́n wà lọ́nà ṣe
0: ìgbà
1: máa ń pọ̀ṣẹ̀.
0: Wọ́n máa ń fọ́ straight ìfẹ́. Ìfẹ́ wá di nǹkan míì. Ẹgbẹ́ ni àkọ́kọ́ táwọn ti kọ́kọ́ bá wa sọ. Wọ́n ní a máa ṣẹlẹ̀ pé ìfẹ́ kò lè fẹsẹ̀ rẹ̀ méjèèjì dúró láìsí gbòǹgbò kan tó lágbára ń bẹ̀. Òun náà là ń pè ní owó tí ò bá sówó kò sí fẹ́. Èèyàn kan náà ló tún sọ láìpẹ́ wọn níṣẹ́ rẹ́tàn tá à ń wí. Àìsàn burúkú nù rìn àjò ìfẹ́ ni. Ohun tó o ti dárú, o ti dọ́gbọ̀n, o ti dágbèje, o ti dá gbogbo ẹ̀ lárábìnrin kan ṣe gbọ́. Tàbí tá a lè sọ pé arábìnrin kan náà ti ṣe gbogbo ilé pé aṣọrí lè mo lè ṣe lè mo lè ṣe lé àwọn nǹkan tí òtó náà ti sọ láti lè fa ojú ọkùnrin ẹ mọ́ra. Tàbí kọ́kùnrin náà kó lè fi fa ojú obìnrin ẹ mọ́ra, wọ́n wá gbéra wọn sílé tán. Ṣébí lágbájá sọ pé àbóhùn ṣe tó rèé. Mi ò rí náà. Ṣùgbọ́n arábìnrin náà sọ pé òun ní nǹkan báyìí tóun lè ṣe. Kí ni àjò ìfẹ́ wa kó lè. Oh God, ó tiẹ̀ ti sú mi. Bó ṣe mọ́ ń sọ nìyẹn bí ni gbogbo ìgbà. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn tí ó bá ti dàbí pé a lè sọ pé sítánì ti mí, ó ti yé sínú ìdílé wọn. Tí wọ́n ní ọkọ sú aya àbí aya sú ọkọ. Hello. Ẹ kálé bá mi. Ẹ wo, a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Báwo ni, báwo lòjò lọ́dọ̀ yín?
2: Ẹgbẹ́ ọ̀dọ̀ yẹn kọ́ ni.
0: Ṣẹ̀tí ń dọ́gbọ́n sójú ẹ̀.
2: Rárá o kò gbọ́n dọ́gbọ́n ńlá sí lọ
0: báyìí. Ẹ ń ṣe kùkù lajà, eléégún. Ṣẹ̀gbọ́n béèrè tí mo béèrè, ẹgbọ́n béèrè tí mo béèrè lẹ́ẹ̀kan. Kí ló máa ń fa bà mí?
2: Kí ló máa ń fa pọ̀? Àkọ́kọ́ náà ní kí ọkùnrin máa parọ́ fóbìnrin. Ṣé bá ń tètè ara rẹ̀ lọ́jọ́ náà?
0: Nké.
2: Tó o bẹ̀rẹ̀ sí ní ìbáṣe ń parọ́ fóbìnrin, ọkùnrin ọmọ wà ń bẹ̀.
0: Òyìnbó
2: tó ti bẹ́tà jù ní kí ẹjọ́ fóbìnrin máa gbá àti oṣù tó rìn.
0: Ṣé
2: o ti mọ̀ rẹ̀? Òun ni bẹ́ẹ̀ fi máa ń gbó.
0: Obìnrin gan-an, iṣẹ́ àlè sọ pé ibi tó bá tutù gan làwọn gan like kan máa bá sí ni àbí kí n gbogbo ilé. Obìnrin gan kí ni ìwọ gan gbé wá sórí table? What do you bring on the table? Kò torí nǹkan tọkùnrin fi sórí tábìlì, kí ni ìwọ gan gbé sórí tábìlì? Àwọn potentials wo ni ìwọ náà ní tọkùnrin náà lè fi gbádùn ẹ? Ṣé ìwọ náà ti parọ́ àwọn nǹkan kan náà kó tó di pé ẹjọ́ gbéra yín sílé? Àbá àwọn ọkùnrin náà ń gbà mí náà, mí nǹkan tí òtó náà náà ti jẹ́ bẹ́ẹ̀ tó máa fi gbéra wọn sílé, àṣírí àti gbogbo ẹ̀yìn á máa hàn láàrin. Ọlọ́run ṣàánú fún wa. Jẹ́ sáré gbé pé ká sún sábàláyé tó bá tún ṣẹ́kù lórí ètò. Ká máa rin ìrìn àjò yẹn lọ díẹ̀ díẹ̀ díẹ̀. Ìrìn àjò ìfẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM. Ìrìn àjò ìfẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹ lọ ẹ̀kálẹ̀. Ẹ kálẹ̀ màmí. Ìyá Abdullahi, báwo ni? Kí ló ṣe òun yìí? Ṣé òtútù ni àbójò ló pa bẹ́ẹ̀ ni? A kí ló dé dáàdì nǹkan bó lọ́ wà? Wọ́n lọ. Wọ́n lọ ṣe kílẹ̀ pé?
3: Wọ́n lọ.
0: So, ó ní nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe, ẹ ṣe fàájì báyìí. Ọlọ́run mà ṣe o, ìrìn àjò ò fẹ́ mà rí o. Ṣẹ́gbọ́n béèrè kan tí mo béèrè lẹ́ẹ̀kan mà.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀jẹ̀ àjọ wo, kí ló máa ń fà á?
3: Bọ́n máa ń fa ẹ̀ ní kọ́kùnrin máa parọ́ fún
0: mi. ti awon meje agbera won sile ti won wa sura won so ti gbagbe oro ton so ni wi pe ti o dead do us part ni so ti gbagbe awon oro yen ni won ni titi ti ku yo fi ya wa ti mo birin ajo ina o se nri na ngba mi na to ba tin di bi te a tin soru oro to lagbara yen edidi loro yen ti o des do us part o tumo si pe bokrin gan paro tin ba de ri a ma ba lo be na ni a ku yi mo ni so se ri be abobirin na on ti o ni abi ti o to ti o le se to no n le se obirin mi tokurin ba ma ba soro a ro pe boyo na won o ti yeyin dada awon iwa kankan to le fi dile mu dada gege bi aya to mo ba wole boko ba wa to je pe at the end of the day no gba ton ti gbera won sile awon iwa ina ma so okunrin na mi nigba mi awon mi no wo ma nfa tokunrin o ba ti lowo se mo se owo ile isanwo ile tokunrin o ba ti ni iru okunrin be ma nso birin be so wa ye ko de stage to je pa awon mejeji won so pa awon sura won abe ko ye yin to won le fira won le ko kora won le o olon shanu fun wa we lo.
3: Hello.
0: Hello, mama, me kale ma.
3: Kale sa.
0: Yes, ma, kilo koi ma.
3: Kweto.
0: Yes, ma.
3: Mami ayoba mi ni lati shawo.
0: Mami ayoba mi bule wa bye, se tin pe mi.
3: Ile lo ka wa mo.
0: Ile la pa bo ni ile lo ka yin mo bayi o.
3: Inu ye wa mo.
0: Ninu ye wa abi.
3: Awo ala be du se.
0: Ko ni baje fun yin daddy nko.
3: Ala si ala wa.
0: Sho wa legbe yin.
3: Ah,
0: awon alegbe nbo, awon tesan. Won bi eh, o ti ye mi, e ti fun baba logun run na.
3: Ah, a se gbo si field ni bayi.
0: Ko ni baje fun yin, field yin o ni yo lagbara Olorun ko ni baje. E seun gidi. E je ka wo, e gbo nkan ti mo bere le nkan ma.
3: Be ni sir.
0: E je ka wo ru oro yi.
3: Okay.
0: Kini ma nfa?
3: Sari sa bo se wa lobi na lo se wa ni gbanja ah are awa mejeji na lo wa elomi ma so fe na ni especially ti awo obirin ta ba ni di nkan ti okunrin je ko lati se to de ni o ma nfa
0: to kunrin ko lati se to de ni
3: to de ni igba mi de wa to se pe o ni awon nkan to se iwa kankan teyan le mo gba lowo ara yan awon okunrin like ka won gba iwa lowo awon obirin bo won ko lati je ka awon obirin gba lowo won bawo ni dadi le gugu wa ri
0: oro te so I ma deep gan o oro te so I deep o oro te so I olohun oba o olohun oba o e ja tun gbe pe kan si ka tun ma jo gbogbo re po mora won a jo kora wa leko lori eto la sale ina ni elo e kale
2: hello
0: yes sir
2: elo e kale
0: ba mi e kale sir
2: e kale oro ko mi ni mo idin la to gidi
0: Shoju ron lodo yin.
2: Won se were were sha.
0: Were were ko heavy. Awon mo mi go.
2: Bene be. Awon wa.
0: Ta lujo pa wole lale na imeji.
2: Awon e ti wole oju ti pa awon de. E ti di wa nun de.
0: Ah, e wo time. Kilo de se bi sha won se ma ngba ni yen ni.
2: Bene, chemistry ni awon ton.
0: Ah, boy she le rogbon dasi na lori phone yen boya to didi pe e ti won mo pe e ti rogbon dasi yen na normal small ni e ti rogbon dasi
2: a ma oju re da
0: e seun baba mi ibere kan ti mo fi lede se gbo ibere yen sir
2: bene
0: e je ka wo sir
2: yo n to ka ma de mi ko mo nko ni pe won ta ba fi le ti o ta ba fi pile ti o ba ti trust ile so to ba pada develop ko si ara meji na lo nparo fun ara won because eyan ba wa lo na ko se en ti o so true color mo ka ru pe won ma hide e ni o igba ta ba wole ka to ma mi to ba di pe iwa yan o ba se manage ti eyan o di ku won to ba si le manage won jo ma ra won lo ni le photo man cause
0: eh won jo ma tu ma fogbon ma ti lo die ah fogbon die lo na ni yo no se ma so ni won ni pe ko si perfect home ko si perfect home ajo ma manager wa na ni bon ti mo so ni yen ni inu ife ha mo manager wa lo ni elo e kale
3: Ekale
0: mama mi yes ma yes ma bawo ni ma
3: ero ile te mi fe dasi
0: ko to di pe ma dasi to ko to di pe ma dasi sojo ro lodo yin
3: ojo ro
0: daddy nko
3: ah mo fin le won tawo
0: ah ki le wa se o ye ke se pe won na ke se bawo sa won oko na
3: Amada ati jo soro ati
0: se fun e mama mi ko ni baje video call te lo pe e mu lo like ju e ba da soro ti mo gbe kale ma
3: to nkan ti mo ka fe so nbe ni pe nkan to ma fa ti fe ti ma un fail ni pe ti oko ba ti ti o ba ti se awon eto to ye ko se fun obirin nu ile asuna ki oko ba wa ti iyawo ba so fun pe nkan te nse wo like e to se pe nkan yen lo tun teramo o ma nda wahala kale toko ba ti gboran ibu ga ko so dunmi ni o gboran koko na o de ko ni a nkan to nse yi wo like e ko sori kunkun ko ma gbo asu oko tabi oko to ma na iyawo to se pe won ni ti soro kan lo ti gba oju e gba so o ma nje ki se osuyan sugba to ba se okunrin to se dada to fun yin nkan te nse to se pe de ba ti fe o ti se fun yin e ma love e ni gbogbo koda ko mo si lodo yin e ma ran ti e so bo se ri mi mo
0: se o mama mi ko ni ba je eja sari fun mi la die na bi ife na ni na o ife na gbogbo e bayi ja sari fomin la latapa bi die no a tesi waju

0: Diamond 887 FM. Apa be no lawa tati ta como le si lawa biu. Kasun layo luri kani Diamond 887 FM. Apa be no lawa tati nte die die. Emongwa gugwa ti kru ni abala kan luri eto yi tan kwe ni abala irin ajo ife. Abala yi tati wa tati ranyon no ro kan. Ninu abala noyi, lampe ni abala idile alayo. Gbogbo idile, pata pata laarin oko ataya, emi gba ladura oko ni baje o. Idile alayo awon kokan ma sokunfa ti idile alayo ta ma didile ti o layo. Toko ataya to pon de ara won nigba to ba ara won soro tan, inu ojo ni, moshalashi ni, oju irin ni, inu oko ni, ibise ni, bikibi ton ti ba ara won pade. Ton de ba ara won soro pe ah babe now Joe mo ni fe ah so mo area to e koja yen I've just pon mo ri so mo lu pari ton bayi Joe okay ma binu fun kan fun mi number e mo ko n lo bi se ni smart fun mi number a le raye soro so o binu to ri olohun
1: well please I'll just give you my number I'll just give it to you so I wouldn't want you to disturb me.
0: No, she koko fun mi no. Ma worry. Koko fun na mi no n lo bi se ni. Ah. O ti yeyin e moju mi lo now. Bo se bere niyan. Awon mi ti church lati bere.
1: Hey sister Shola, you looking so I'm worry you no dream me. O ma barin ajo be.
0: Boya no boyo oto ni a mo. Awon mi wa kon rira won a de ri be. Ife lo nje be o. Ka to wi ka to fo. Won ti n se kini. Won tin se ojuse o to ye ka won se kan to gbe ra won sile gege bi oko ataya won ni fi ara won ni won shayeye igbiyawo gbogbo e patapata won a se ife yan ma dun odun kan odun kini odun keje odun keta a ma ya yin lenu gba to ba tin di bi odun kerin si karun si kefa si keje awon mi ade kewa ikokan lai keji la be be lo a wa de arin kan oko atiya won wa su ara won je kilo ma nfa iroro ta yewu lasale lori eto iniye kilo ma nfa toko ata ma dede sura won 0913-655-6952 0913-655-6952 oni number te ma pesi e je ka jo moro mejeje ka jo fi bara wa so lasale hello sir yes I can sir ah ma binu sa o ye ke kuro ni bi radio yin o eh eh tori n fa riwo wa sodo ti wa nbi e ma binu sa emi mo pa latodo ti mi 0913-655-6952 eyan kan te sita lapa bi sugbon ja ko gbe pe ina ka wa te si waju nbe elo e kale sa e ba n gbohun soke die sa yes sir, yes sir. Ekale.
2: Akoju yi
0: o. Ojo welu welu lele yi o. Ah, emi lo e kin bi yin. Ah, ibi sha le mi wa.
2: Akujena ni
0: se jira. E se o baba mi, eyin se eyin sha wa nle sha.
2: Be ile lo wa.
0: Awon mama nko, awon na wa nbe. Eh, ibo lo gbo wo si, se o gbe saya yin, abon kan fi n pa ton yin nbe.
2: Bese ni na.
0: Ko ni baje ile wa ni baje jare
2: ojo lo ti wa mole bayi
0: o gbudo se yin mole o wa important se o ni ojuse kan be ke se ni lo ni baba mi e se segbon oro ta fi sita lode le ni
2: be
0: e ba wo baba o nsele abi ko nsele ni
2: dale ki ko ti awon yan te so to aju pe ki ìyàwó bá lóhun ọ̀fẹ́ nǹkan pẹ̀lú ọkọ̀ ọkọ̀ náà ó gbọ́dọ̀ tẹ̀lé nǹkan tí ìyàwó bá sọ tó náà ni máa ń mú ìfẹ́ lọ síwájú títí máa ń mú ìfẹ́ tọkọ náà bá ti rí nǹkan tí ò bá ta pẹ̀lú ìyàwó rẹ̀ náà tó náà bá lè sọ tó náà bá lè ṣe tó àwọn méjì wọ́n lè gbádùn ara wọn kalẹ̀.
0: Ẹ ṣeun bàbá mi kò ní bàjẹ́ ẹ̀yin náà wí ire lọ́dọ̀ tiyín náà ẹ wí ire lọ́dọ̀ tiyín náà dáadáa torí ẹ̀ ní experience ẹ wí ire lọ́dọ̀ yín èèyàn kan tẹ síta
1: yin mi a fe ka la le yi o olodun saanu mi o yin mi a fe ka o ṣugbọn ma rogbon da si na ah ṣugbọn yin mi a ka la le olodun saanu mi eyan kan te sita won need the following are some of the factors to tell lies or to deceive each other. So the mother later loved the son or the daughter, not the husband anymore. Now, pretending from both sides, e.g. the wife may decide not to allow the husband to have the sex, to have sex affairs anymore. It happens like that. Ota ona so ni pe o ni di meta ti ma nfa wi pe akoko to ba ti di pe itanje ati ro la fi bere loda awon mejeji. Ipa mi na tun ma sele da dangba mi to je pe iya a kan ko gbogbo ofe a ko sori awon omo. Debi pe ngba mi gan ife oko ti e ni oko an kan dabi pe se a ma soju se e. Nigba mi gan to ba ti di apa bi ta nso yi iyen eleketa to so yi to ti da apa bi ta nso yi to ye ki ife oko ataya kan fife han daada pelu ibalopo to yanan lori. Aya si ma so pe akoko to lati le ma fi dun oko e a ma sele daada eni kan lo fi sita lode latodo wa nbi e ja si ma wa awon nkan kan to ma nfa to ko ataya to ma fi nsura won e lo
2: e kale
1: ba mi sa ba o le wa sa ba o lo ju lodo yin
2: ìyẹn
1: ń fẹ́ wẹ́lẹ́ kí ta ló ní ń wá bíṣẹ́ lálẹ́ iná ta ló ní ń wá bíṣẹ́ ẹ wo mọ́mí nǹkan ṣọ́wà lẹ́gbẹ̀ẹ́ yín
2: mọ́mí sáré lọ sí bedroom
1: wọ́n ti lọ bedroom
2: wọ́n sáré lọ bedroom
1: ó ti yé wa lálẹ́ ohun yín gan kò já gerege mọ́ báyẹn bàbá ẹ gbọ́ nǹkan tá a sọ ìbéèrè tá a fi síta
2: agbo
1: e ma ba nwo nitori olohun kilo nfa o kilo nfa
2: ikunle ti ni igbeyawo ti won fi ikunle ti yan ba fi bere pelu akoko na boya ni aye ode boya opo o le ma ra jente mu iyawo so o le fi gbeyan bere boya ojo kan abojo meji ni na ti nígbà tí wọ́n bá gbéra wọn sílé ìyàwó bàárà ń tẹ sẹ́wọ̀n jẹun ogúndé nìyẹn nínú ilé.
1: Nkakú sọ pé torí atẹm sẹ́fún gan ni ìyàwó ṣe fọ́kọ nìyẹn.
2: Àìṣe mọ̀ pé bíi tí ọkọ ti kọ́kọ́ gbé lọ ni ìkejì ni wípé lóòótọ́ tí ìyàwó bá lè gba nǹkan lọ́wọ́ ọkọ̀ ó tún máa ń fà
1: irú àwọn nǹkan wo
2: irú ìyàwó mi sì èmi jẹ́ nìkan tó máa ń wo bọ́ọ̀lù dáadáa tó bá ti di ọwọ́ alẹ́ bí a sí aago méje bá ti gbọ́dọ̀ lọ wo bọ́ọ̀lù mọ́ nìyẹn
1: ní gbọdọ̀ wo mọ́ torí wọn ti wà nílé
2: pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tí mi ò bá tí wàá dé mo lè gba bíṣẹ́ wò ó àmọ́ tí ẹ ní.
1: ọ̀rọ̀ yín ti yé mi a lè sọ pé ìgbéyàwó gan a máa gba àwọn nǹkan kan lọ́wọ́ èèyàn ó lè jẹ́ nǹkan téèyàn bá fẹ́ràn dáadáa ìgbéyàwó a máa gbà lọ́wọ́ èèyàn obìnrin tó bá fẹ́ràn kó máa jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ kó máa lọ bí àwọn ayẹyẹ kọ̀ọ̀kan jẹ́ mọ̀ pé ìgbéyàwó lè gbà lọ́wọ́ ẹ̀ òun lọkùnrin náà sọ tán lápá bíi lọ́dọ̀ tí àwọn jiyàn tó kúndùn bọ́ọ̀lù kọ́ máa wo eré bọ́ọ̀lù dáadáa ṣùgbọ́n gbà tán rí pé tó bá ti dago méje ìyàwó àwọn àti wà nílé jẹ́ kí n sún sẹ́yìn díẹ̀ tó máa wà ń ta normally bóyá gbà tán lọ bíṣẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń wò ó ṣùgbọ́n tó bá ti di pọ́n délé ẹni bọ́ọ̀lù tó bá sọ pọ́n fẹ́ wò nígbà tí ìyàwó wọn bá wà nílé wọn ní wò ó sorú àwọn nǹkan báyìí kákan tí ẹ wá rò pé arákùnrin tán pè wá tán yìí bọ́n ṣe pè wá ìtàn sọ pé àwọn wá ń wò àwọn ń wò ìyàwó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ wọ́n lè sura wọn o. ìyàwó náà tó fẹ́ràn kó máa jáde náà ayẹyẹ náà ló lọ ṣe bí nǹkan tó da ni ṣùgbọ́n tọkọ bá ní má lọ tó ṣà ń lọ á sura wọn. ṣùgbọ́n gbà míì ẹ má gbàgbé pé ọkùnrin mi à ṣe
0: ojuse a se dede laarin aya re iyawo na se dede laarin oko e wa light ala iyawo na se dede ṣugbọn awọn kankan na a tun sele se a le so pe ara awọn challenges kankan ta ma dojuko ninu igbeyawo wa re to fi ma n di pe tipati kuku by fire by force agbudo bara wa dale ni ati gbagbe oro ta so yi o da pa ati gbagbe e
3: ekare Mr. Precious oruko mi ni IB lati Fati Sherry do I'm married though but igbeyawo mi o ti pe bayen but with all due respect to awon to ti marry tipe and all that nkan ti mo feel ni pe Sherry at a particular time oko ati yawo ma sura won to wa pe yen ni oko ati yawo ma sura won that is why they used to say ife ni nkan o to love only is not enough. You know, there are so many things to say, you have to put into consideration before, you know, engaging in that journey. So, in your masura at a particular time, grace, or your fellow, no be any time here, at see in come meet a few pay, and he own is contributing to my life, is contributing to the home. Not really monitoring this thing, but we are for combine a bikini. So, okay, le ma le ma she gish gish. If I'm dying, but the basurain e ma pass through and overcome it. In yet you ban she pay surain pay boya wala wa we okon lu yao, oko kuwa faithful, yao wa faithful, biragawa and all that. All things being equal, le min so we. At a particular time, oko ati yawo ma sura won. She get a man sura won to say pe but you overcome it. But over pe the other one to say pe yawo ni iwa kan to wu, oko ni iwa kan to wu then iwa yen lo nfa. And sometimes only ma overcome. So view te mi ni.
0: Papa mi ko ni baje fun yin sa. Te ba gbara kunrin ton so yi te ba gbo daada te gbo daada a ma sele a kon sa sele ibi ti mo nlo na re pe eyin e je ka sare fira wa sipo pe mo njere si ni gbogbo igba mo njere si ni gbogbo igba bi eran adiye se dun tohun to ba je ran re si to ba jere si ati eran adiye mo nje ni gbogbo igba mo je le ni mo je lola mo je lotun la mo tun je mo je lo se tun bo mo je lo su tun bo mo tun je je osu keta re osu kerin re ikarun re mo sa njere si ato beran obe adiye to muta daada to tumo si pe ngba mi boko ba soju se re dede laarin aya ti aya na ba soju re dede sodo oko e a ma suyan ngba mi na ke nse pe gbogbo re na le wa pe boya oko ni wa buruku kan ti yawo re o le gba lowo e yawo ti gba lowo e abi yawo na ni wa kan toko le gba oko ti gba lowo e sugbon ki lo fa abi je ntu so pe ki la le fi dekun pe oko ataya won ma sura won ki la le fi dekun epoko ataya won ma sura won 0913-655-6952 elu ekale
4: elu me passage
0: ba mi sa ekale sa
4: elu ba mre lati gatan
0: bi ba mre se ohun yen ti sare ju ibo le wa
4: mo wa le sa
0: ki le nse nle ki le nse nle ki ni nkan ta nse nle
4: a n gbọ diamond na ni
0: e ma gbọ mo mi o se around ni
4: bẹ́ẹ̀ni sá wọ́n lọ bathroom
0: kò sí wàhálà ẹ bá ń dá sọ̀rọ̀ tí mo gbé kalẹ̀
4: fresh ten ìyá mọ sùúrù èèyàn ṣẹ́ńdẹ̀ kì ní sá especially bí o bá ti bẹ́ẹ̀ sówó lọ́wọ́ ọkùnrin ẹ ló mo sá fresh
0: mo wà pẹ̀lú yín sá
4: eje ka fi marriage we mo tin la gata
1: hmm
4: teri epo ti se rin owo ni o
1: hmm
4: ife oni engine we koda kan da engine ni yagulo kan si ninu engine te ba ro epo ko le lugo mo so le pada
1: hmm
4: ama te ba ro epo te ba ro ile kunu engine te ba gbe epo agbo ni kan si koda ko le lamba lana ba to garage ba to bi ni
1: lamba down
4: da do ni o ba to lowo okunrin koda eyan asure yan
1: ah
4: Jesu ngo eyan asure yan e ma bi to bo
1: ha olohun oba e owo ma da wa lale o ife owo yi ma ngbongbo ese o won ni kin se powo ni gbongbo ese won ni ife owo lani ju o ngbongbo ese gege bi awon agba bo ti so na nu ah ki la le fi dekun e ati kokon wo si ba pe ki lohun to nsokun fa e je ka tun wa wo bayi wi pe ki la le fi dekun e e wa pere ton fi le yen e wa pere temi na fi le yen ki la le fi dekun e to je pe oko ni so aya aya oni su oko e je ka tun wo be hello e ka le sai ba mi ku mi radio yin e
5: ati krono
1: e seun ba mi
5: mi mo pe le kan ti mo ni ti ba ti fe lo wo bolu ma tun ro wo da lo to ko si ba se ni suna amo ori o se ari awon to se
1: le ori o fe
5: o fe ni ori o fe ni
1: ori o fe
5: ori o fe ni ni church ti mo na oni mama e lo won ti pe 50 years pare
1: hmm
5: won ato pe de ti o si ba se ni sun da amo lasiko ta ba sun da ori ofe la ma gba
1: ori ofe la ma gba dura e
5: ene tori ko se ni to le laja afeni ti olorun ba di ni ori ofe Apolo telo ma di di fun mi o. Lo to be a ka ma je yan ni gba gbogbo. Inu a ma sunyan. Inu a ma sunyan. Ise a ma sunyan. Amo lati ku gba susun yen. Ki la se. Ori ofe la le fi la ja.
1: Ori ofe la le fi la ja.
5: Ki o le wa oni ja.
1: Ha mi o idile alayo. Ah, olohun sanu wa o. Oro ife sheri, ah, ife eh? Eh, no bi joko. Ko se teri si o. Ko se teri si o. Ori ofe, ori ofe, ori ofe. Lo le dekun pa nsura wa. Ori ofe lo le dekun pa nsura wa. Gẹ́gẹ́ bí bàbá ẹ̀ ṣe gbé jáde látọ̀dọ̀ wọn lápá bí ìdí alẹ́ aláyọ̀ kásùn láyọ̀ abala ìdílé aláyọ̀ ìlàwà yìí láìpẹ́ láì jìnà àtúnrin díẹ̀ díẹ̀ sábala kan tó ṣe kókó tó ṣe pàtàkì lórí ètò yìí gbogbo rẹ̀ pátá ló sodo sínú kásùn láyọ̀ a ti kúrò ní ìrìnàjò ìfẹ́ ìdílé aláyọ̀ ńlá wà ń bẹ̀ báyìí bàbá kúrò ń bẹ̀ tán apá abo lótùkù tààtù bọ́ sí ẹgbà mi mọ̀ràn àtún ti sí látàpá abẹ náà ẹjẹ́ àwò kí ló lè ṣokùnfà kọ́kọ́ àtayán súra wọn àwọn èèyàn ní ó wà dáadáa máa ṣẹlẹ̀ bọ́kọ́ bá tiẹ̀ ṣojúṣe rẹ̀ tíyàwó bá ṣojúṣe rẹ̀ wọn a máa súra wọn sábàbínú. Tó tún jẹ́dí tí máa ń fà á kí la tún lè fi dẹ́kun kọ́kọ́ àtayà kan tún fẹ́ra àwọn àbí kan tún súra wọn kí la lè tún lè fi dẹ́kun ẹ̀ tírù nǹkan báyìí ò ní jẹyọ láàrin ọkọ̀ àtayà. Hello. Ẹ kálẹ̀ bà mí sà. Ẹ kálẹ̀ sà.
6: One love ló kọ́ tèmi.
1: One love.
6: Kọ̀ọ̀kan ní sẹ́mi.
1: Lágbára ọlọ́run àmì.
6: German dèrò ní báyìí.
1: Lágbára ọlọ́run.
6: Ó kí gbogbo àwọn ọjọ́ tí wọ́n ti ń dásọ̀rọ̀ lọ́jọ́rọ̀. Ìdílé kálukú wa ọlọ́run ló ṣe kó dà mí.
1: Àmì ọlọ́run.
6: Ṣé nǹkan máa ń wà káàtì tamari gẹ́gẹ́ bíi pé bí ọlọ́run ṣe gbé kalẹ̀ àtẹ̀ntàwá náà fẹ́. wọ́wọ́wọ́ ni ṣe ní ayé tuntun mi o ní tẹ́yìn bá márì tán. Ayé wá wà nú ayé ìfẹ́ ní ayé tẹ́yìn bá márì yẹn.
0: Ayé tó wà nú ayé.
6: Ah gidi gan. Ẹlòmíì ò ní pírọ́bílẹ́mù tẹ́lẹ̀ ìgbà tó márì gangan ni pírọ́bílẹ́mù tẹ̀ sọ kalẹ̀.
0: Tọ́.
6: Kò wá yí já títí tó fi kú. Ẹnu wọ́wọ́wọ́ kó gbéyàwó sí ilé kí wọ́n fẹ́ ọkọ ní tẹ́lòmíì bá lọ nìyẹn. So kínní yẹn ó ní í ṣe pẹ̀lú kéèyàn kọ́kọ́ ní ọlọ́run nínú ayé èèyàn gidi gan kéèyàn tó wọ̀. Wọ́n fi fáìn wọkọ̀ yẹn. Tó bá wọkọ̀ yẹn tán kùn tó fáìn níta tínú rẹ̀ tó bá ti wá jẹ́ pé ẹ́ńjìnì rẹ̀ ò dáa kò ní gbé ẹdẹ́bùté. Ọ̀pọ̀lọpọ̀ wa ẹwà là ń fi máa ń fi obìnrin ẹwà dẹ̀kọ́ ìwà lẹ́wà ọmọ ènìyàn ọ̀bá dákun tọ́jú
0: ìwà ẹ̀.
6: Ìwà ọmọ ló mọ́ mọ́ sòkí gbẹ́. Ìwọ tó ọjọ́kùnrin irú ayàwó ló yẹ kó fẹ́. Ìwọ tó ọjọ́bìnrin irú ayàwó ló yẹ kó fẹ́. A máa yẹ mọ̀ pé àmọ́ra wa àlè tí àbúrò ara wa táàmù wa rẹ̀ jẹ́jẹ́jẹ́ náà. Àmọ́ ẹni tó lè gáìdì wa a ti fílẹ̀ àwa là ń yàn fúnra wa òun lọ lọ́rùn. Ẹlẹ́ẹ̀kejì òun làwọn tá a tó jẹ pé àwọn ni wọ́n mú mi ayé kù wá òun làwọn tó ni wá tán bí wa.
0: Àwọn òbí.
6: Tó jẹ pé kí àdánwò yìí bá dé tán òun ní tún máa ń dárìn àjò òbí mi rú níbi wàhálà. Tọ́ ọba kó wá tíyàwó rẹ̀ ìjọ gbádùn mọ́ tọ́ ọkọ rẹ̀ ìjọ gbádùn mọ́ yóò tún wá dàbí pé ìyá yẹn tẹ̀sẹ̀ ní problem. Yóò sọ̀kalẹ̀ ìṣòro tọkọ tiẹ̀ yóò tún wá wọ ìṣòro ọkọ ọkọ ọmọ. Ẹlòmíì ó ṣe wọ ìṣòro ọkọ ìyàwó tí ọmọ rẹ̀ fẹ́. Ká kọ́kọ́ ní ọlọ́run.
0: Ká ní ọlọ́run. Ẹni tí wọ́n ní
6: foundation tó ti jẹ́ kó wọ́ láti ilẹ̀ gbogbo ń tọ́ ọmọ ọmọlé lórí yóò mọ̀ wọ́ náà ni. A gbúdọ̀ jó lóòótọ́ síyàwó wa a gbúdọ̀ jó lóòótọ́ sọmọ wa àti aya wa. Òótọ́ òun ní ìpilẹ̀ṣẹ̀. Gbogbo téèyàn bá ti ń ṣe pẹ̀lú rọ́ n tó tó mọ̀ tí sọ pé o tó mọ̀ sọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Òun ní gbogbo àwọn àkàwé táwọn àgbàlagbà ti mú wálẹ̀ kan yẹn agbára rẹ̀ ò ká ẹsẹ̀ 7 wọ̀ yíra fún ìyá rẹ̀ gan. Òun rà fún girlfriend tó ń wá ìwálẹ̀ kan lọ́tẹ̀ tó sì mọ́ pé òun lè máa rà á lọ tó bá ti rí dé sínú ilé. Bóòlù ìjà ò ṣe ní dé. N tágbára rẹ̀ ò ká o ti ń ṣe. Gbogbo àwọn ọkọ yẹn dẹ̀ ní fake life bó ṣe wà lọ́wọ́ ní líǹkì ló wà ń tàǹjà o. Àmọ́ àwa ọkùnrin ni ká try ká jọ ọ́. Anybody tó bá fẹ́ gbéyàwó sílé ẹ má jẹ́ á fi irọ́ gbéyàwó sílé. Béèyàn bá ti fi tọ́mọlé èrè ní òwòwò. Ẹ já jó lóòótọ́ pẹ̀lú ìdílé tá a bá build torí pé ambassador ni àwọn tá a fẹ́ bí ni wọ́n jẹ́ báwọn ṣe jẹ́ ambassador fáwọn òbí wa.
0: Àwọn náà
6: ká bójú wọn jẹ́ kọ́ lọ má jẹ́ ká bójú wọn jẹ́.
0: Bẹ́ẹ̀ni àwọn náà jẹ́ aṣojú ilé ìtàwá náà.
6: Ìwọ àti ìyàwó rẹ ẹ fẹ́ tajà fáyé ni. Ẹ̀yin méjèèjì fẹ́ da complain papọ̀ ni kí lẹ fẹ́ produce síta sáwùjọ. Ẹ̀yin tẹ́ fẹ́ produce nǹkan sáwùjọ kí lẹ fẹ́ sílì sínú ẹ̀. Ṣé ọjà yín tán bá já ṣé tí wọ́n máa ṣé pè ní àbí wọ́n máa ṣàdúrà òun ni ìyàwó tí ń lọlé ọkọ òun lọkọ tó fẹ́ gbéyàwó sínú ilé. Iṣẹ́ wà ń bẹ̀ gan àmọ́ ṣe rí diamond èyí tẹ́ gbélẹ̀ fún wa ẹ̀yọ́ ọlọ́run bàbá dúpẹ́ fún yín.
0: Iléeṣẹ́
6: yín ọlọ́run ní kí kó bàjẹ́ tó
0: dẹ̀ níta ní
6: kálukú ṣàtúnṣe ara ẹ̀
0: ibi
6: tá a bá máa pa kù sí ẹja ṣàtúnṣe ara wa ìdílé kálukú wa ọlọ́run ò ní kí kó bàjẹ́ èyí tí ń bàjẹ́ lọ́wọ́lọ́ tó sì ti wọ̀ ọlọ́run ò
0: ní yóò sì jáde níbẹ̀
6: lágbára làwọn tẹ́sẹ̀ fẹ́ gbéyàwó òun ní sí ọkọ̀ wọ̀ àwọn tẹ́sẹ̀ fẹ́ wọ ọkọ̀ fẹ́ ọkọ̀ òun ní sí ọkọ̀ wọ̀ kálukú ò ní sí nọ́mbà gbogbo wa láàgùn lè dìbò dìbò tí a yọ lágbára lọ ìdílé tí wọn ò ní bàjẹ́
0: wọn
6: lọ ló pọ̀ tẹ̀mí láti tàbí alápàkẹ́
0: ìṣùkọ́. Àdúrà kún àdúrà ẹ má sì jẹ́ àtúngbàgbé. Foundation ìpínlẹ̀ kí la fi ṣèpínlẹ̀ ìrìn àjò ìfẹ́ títí dé a fi gbéra wa sílé lọ́kọ àti láyà. One love àwọn lọ́tún sọ ilé ìsíta fún wa o. Kò ní bàjẹ́. Arákùnrin kan sọ mí wọ́n ní fresh bàbá wọ́n ní ọkùnrin àti obìnrin máa ń súra wọn o. Bí kò bá tètè sí owó lọ́wọ́ ọkùnrin nítorí owó nìkan lobìnrin mọ̀ ayọ̀ bá mi rẹ́ láti gà á kan bí.
7: Méṣì yẹn pòlítì ẹ kalẹ̀ pé ètò ayọ̀ bá mi rẹ́ láti

0: ṣe a sọ pe owo ti ya gbọn lo mo ran ni abi ka so wi pe ese baba a nbe wo lori omo yi lori omo arabirin ton soro sita yi a ma sele daada ṣugbọn boro ba deru apa bi to de yi ki lo n ta le ṣe iru moran wo la le gba ru eyan bayi e kale
1: Hello.
0: Ekale sir.
1: Hello. Okueto.
0: Yes sir.
1: Ọlọrun ma fun yin ti.
0: Ami Ọlọrun.
1: Ọrọ nla ni ọrọ yi o. O si so skin re na.
0: O buyo si o. Iso o se gbe mi o. Iyo o se pon la.
1: Ah. Ọlọrun yo na wa lo. Ki arabirin yi kun fun adura. Baba lo Jesu ajara. O ma ni nka. Kọlọ ma jẹ ka jẹ ìyanu adé o kini yìí pọ nílé ayé bí arábìnrin ṣe sọ kò mà bàbá ọkọ ìyá rẹ kò mọ pé ọmọ tí arábìnrin dé ìyàwó òun ti fi sí ìta rẹ.
0: Oyè yín kété oyè yín dáadáa.
1: Ọlọ́run ọba nìkan ló mà ọ̀rọ̀ yìí ó wọ́pọ̀ ní ìta fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin wa. Ohun tí a bá ti ní sí ìtaka máa fi pamọ́ sí kọ̀kọ̀ fún ìyàwó ilé wa àti fún ọmọ ilé wa. Ọkùnrin yóò ti bímọ síta yóò sọ fún obìnrin pé òun ò tí ì bímọ rárá. Obìnrin ó fẹ́. Obìnrin yóò ti bímọ síta yóò sọ fún ọkùnrin pé òun ò tí ì bímọ rárá. Àjẹ́dẹ̀ ọ̀dẹ̀dẹ̀ ni mistake bá wáyé tàbí bóyá ọkọ̀ jẹ́ àrìnrìn àjò. Ìmọ̀ gbogbo nǹkan yìí tẹ̀lé. Kí ni ìyàtọ̀ ojú wo ni ìyàtọ̀ ọmọ fẹ́ràn fi wúra wọn nù lé? Ọlọ́run kókó wa máa ṣe ọlọ́run ọmọ fún ilé tó ṣe.
0: Àmì bà mí kò ní bàjẹ́ sáà. 0913-655-6952 0913-655-6864 Kásùn láyọ̀. Abara egba mi moran abala na la wa bayi elu e kale
1: kale kale sa
0: ba mi e ka bo sa
1: e ba le de la itala bo
0: e se un sa
1: o fe le in kan ti ba gba ara be e ni moran de pe ko se ko se o se le la yi to lo o ma si e ala koko adura ko se ka ta adura le se e pe kéèsì tí a yìí tó fẹ́ sílẹ̀ sí tèmi bọ̀ ìyàtọ̀ díẹ̀díẹ̀ náà ni mo máa fún fún arábìnrin yẹn nímọ̀ràn ẹ pé tó máa ṣẹlẹ̀ láyé yìí ọlọ́run mọ̀ sí tí ọlọ́run náà là ké sí wọ́n ní bẹ́rù bá kan tó kalẹ̀ ó níbi àgbébá ilẹ̀ náà lọ́la tó ń gbé sí kò sí bòmí mọ̀ kò sí tí ó ṣẹlẹ̀ láyé tí ò ti ṣẹlẹ̀ rí kò sí tuntun lábẹ́ ọ̀run kọ́ńtà àkọ́lẹ̀ gbàdúrà dáadáa ọlọ́run gbà kò sọ mọ́ Ah. Ojú ọjọ́ ìnọ́mbà yẹn ti tẹ́kù kọ̀nẹ́.
0: A ti wọlé lónìí, a pàdé yẹ.
1: Mo fẹ́ kọ́nà ti fi ti program tẹ kọ́kọ́ ṣe yẹn. Ó fi ìdó.
0: Ẹ fohùn náà sí, ẹ fohùn díẹ̀ náà sí.
1: Ok, nípa tiyẹn, mo bìlífù pé ìfẹ́ dàbẹ́ ní pé ẹ ṣe ẹ̀ra jẹnẹrétọ̀ tuntun. Tẹ́ ọ, jẹnẹrétọ̀ yẹn bá háì jù, ó máa ń ba current, ó máa ń ba so many things jẹ. Tí jẹnẹrétọ̀ bá dẹ̀ tó lójú kò lè gbé anything. Now kí ni jẹnẹrétọ̀ òun ni relationship téèyàn fi build láti lẹ̀. Tí ẹ bá ti wá ní fault bẹ́yẹn èèyàn máa gbé lọ sí ẹnjiníà tó máa tún ṣe. Kò dẹ̀ sí ẹnjiníà tó lè tún ìfẹ́ ṣe bí kò ṣe ọlọ́run fúnra rẹ̀.
0: Ìrọ̀lọ́run
1: ọba ọba ẹ̀sẹ̀ nǹkan ni. Àwọn èèyàn máa ṣe mistake the first thing tó máa kọ́kọ́ lọ èèyàn láti lọ bẹ́yàn sọ̀rọ̀. Mo máa ń sọ kínní kan kò sí anybody tó perfect. Mo wá ń kọ́ imperfections láti jẹ́ ká perfect ni. So bí a bá gbé èèyàn A tí ò perfect àti B tí ò perfect kí a retí so many errors tó máa ṣẹlẹ̀. But ọlọ́run bá ti mọ̀ pé a ṣẹ̀ra wa tó fi ní pé nífẹ̀ẹ́ ọmọ làkejì ẹ̀ bí ìtara ẹ̀. Bí a bá ti fix the generator yẹn ẹ máa rí pé tẹ́ bá ṣẹ̀ra generator kò high kò dẹ̀ lo ó wà normal. But as time goes on. O ni ma develop fun. Now, teyan ba marry abi teyan ba ṣe marriage, as time goes on, issues ma wáyé kò sí ni. but to have to go on bear a shara like eaten, a shara jam at the beacon. A yos, if a shara like the bear, only if a tea to bro, a yawn no bad than you are a bit of baba. He bear your what you know right about to she. Along you are free and in my duty, you make a thing wash. Next, the master for your stay and banny pay, oh, you are a free moment, more important. But I won't know me what I don't speak from divorce. Kilo Ashley, Kibo Tiawa. Then our target coming, you know what exactly? One, you much lower, but they are able to live up to the standard. Like, one would understand the concept, imagine divert love and shabble. Contribution to communication.
0: A shumba.
1: The same thing, like the first one.
0: Got him no she faile fuino, Kelly no bal no ye, dada. Nini moron yin fun toni na nu ko ni baje ah olohun oba o ba wa tun le wa o ba wa tun le wa hello
2: ogawa
0: e ka le oga mi agbagba patapata loki lohun
2: one of loko ti ni loki wole pada
0: la lo e ka bo le kan
2: se mi
0: e ka bo ami
2: ki bo wa won ti won da moju ti won tin tun da se to diamond Olorun da si to kaluku won na.
0: Ami o, ami
2: o. Olorun o ye ki kaluku ki yawo re ti re te o. O si ye koko ti re lomi na te.
0: Be, lowo ta wa.
2: Awon ni be da Monday. Kaluku na wa gbenu ti kaluku o wa pajude. Aye ti won na ni pajude
0: la do re le.
2: E seun gan ton da wa da si tori ma to ye an ri ko le ni gbogbo awon nkan ti won gbe wa. Seri sele to sele te gbe wa te ni adasi. O sele seyan meta. Eni to ti sele ti to gbe wa. Yo ri ti e. Ẹni tí o ti ṣẹlẹ̀ sí yóò rí tiẹ̀ ẹni tí tiẹ̀ ti kọjá yóò rí tiẹ̀ èyí tí kálukú bá wá fọ̀ sí nínú gbogbo wa kálukú mọ̀ wá yọ tiẹ̀ ọlọ́run járí ìyá ribi wa járọkọ ribi wa ajárí bàbá ribi wa lára ẹni tí wọ́n ti tóbi ẹ ti ṣàṣìṣe yìí àdúrà yóò ti kọjá fún gbogbo wa gan. Ni kí kálukú gbọ́dọ̀ wo bi tá a da ẹ̀tọ́ wa sí a gbúdọ̀ jó lóòótọ́ sí ìyá sí ọkọ wa a gbúdọ̀ jó lóòótọ́ sí ọmọ bíbí ò kí ń ṣàrùn náà ọmọ bíbí ò kí ń ṣàrùn ṣé tí ò bá fẹ ọ ní rẹ lómi ìfẹ ni ìgbà tó parọ fún gan tó padà gbé ẹ sílé ṣé wọ ọmọ tí ó kàn yín ìrìn àjò yẹn ni ẹ wo ń tán padà wá kó bá ọmọ ọlọmọ nísìnyí níbi àìjẹwọ pé èmi ni mo ní ọmọ tó wá gbé fọkọ tó wá gbé lọkọ àbí gbé lọkọ náà kọ yẹn. So at the end of the day àwa ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò ní ọlọ́run nínú ayé ẹ tẹbi pé ọmọ ìyàwó rẹ ohun tó ń nà síyàwó rẹ ó tún fẹ́ máa fi bá ọmọ tó wá gbé wá bá ọpọ òun á tọ́ lọ́dọ̀ rẹ ó sì tún máa fẹ́ máa fi bá a ṣe tó yẹ kó rí bẹ́ẹ̀ ni láì ṣe ẹranko lè yàn. Èmi rọ arábìnrin yẹn àwọn àgbàlagbà ti mú ọ̀rọ̀ wá wípé kó jáládùúrà tó bá wá jẹ pé ẹ ló ṣẹ̀ wá pẹ̀lú mi.
0: Mo wà pẹ̀lú yín sáà.
2: Tó bá wá jẹ pé bí ò bá lóbi láyé yóò dayé ẹ̀ ṣe. Àwọn tí wọ́n lóbi àwọn tí ó jẹ pé wọ́n bí wọn òbí wọn sì bò sọ́lẹ̀ òbí wọn kú wà láì wọ́n jẹ́yàn láyé. Tó bá ti wá jẹ pé ìwà lábẹ́ òbí ẹ òun ni ò ní jẹ́ kí ìrìn àjò rẹ̀ kó lójútù kó step aside now. Ọlọ́run ló ní gbogbo wa irinṣẹ́ ọlọ́run ní gbogbo wa ń jẹ́. Àmọ́ àtàrà àwọn òbí tá a gbà wáyé kán dákun àwa òbí wa ẹ má bá yé wa jẹ́ ọlọ́run ò ní dọ̀rọ̀ gbogbo wa.
0: Àmì bàmí ẹ ṣeun kò ní bàjẹ́ one love. Ife kan ah olorun o ife rin ajo yi o se rin o lai mo olorun dani ko se rin lai mo olorun dani ko se rin la se pe a kora wa gan ni ijanu lori awon kankan e ma gbagbe o wi pe eni ti fe fe eyan ateni to fe won mora won ri ẹni tó fẹ́ fẹ́ èèyàn àtẹni tó fẹ́ wọn ṣọmọ ìyá kan náà ẹni tó fẹ́ fẹ́ èèyàn àtẹni tó fẹ́ ọgbọ́n orí orí àwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n wọ́n á fẹ́ kó gbogbo rẹ̀ pọ̀ sábẹ́ ìfẹ́ láti lè jẹ́ kán bára wọn lò kán di ẹyọkan ẹ á ṣe táwọn nǹkan míì tá a bá ti ṣe tá a wá ṣe kíni ta wa di ohun ti awon omo ngbe baba lo je eso ajara omo le yin kan ovu ti ya ti gbon bayi lo mo ran awon ta ti se seyin awon mo wa nforiko egbe won ta rapirin so bayi e ba wa gba won moran ki lo le se o. Hello. Hey. 0913-655-6952 tabi 0913-655-6864. Hello, Ekale. Ekale, mama mi o. Yes, ma.
3: Yes,
0: ma. Ma, mami o.
3: Sarah, come here, look, cover a granny. A granny, call up, mama. Very beginning, yes, yes, yes, yes, yes.
0: Hmm.
3: Don't be shy, no one.
0: Ah.
3: Give me now, please. The other one, maybe, give me now.
0: Hmm.
3: Hmm. Look, cover a granny, look, cover a granny, keep deep.
0: Ṣeun mama mi kò ní bàjẹ́ ohun yẹn tó ń wá kí ohun wálẹ̀ mo ṣàfọgbọ́n pé kó ṣàrí pé ká lè gbé síta náà dáadáa ni ẹ má bínú kò ní bàjẹ́ a ti dì mọ̀ kárabìnrin kún fún àdúrà dáadáa bó jẹ́ mùsùlùmí ni bó jẹ́ kristẹni ni kún kún fún àdúrà dáadáa. Hello. Ekale ba mi.
4: Alagba Jerry lo pe pada.
0: Alagba Jerry.
4: Ti omo bi ni go fun fun.
0: E ba n gbohun soke die sa.
4: Bi awon logbon eyan.
0: E seun.
4: So lati ki omo bi ni yen ko fun fun. Amo mo fe yin le oro kan ti baba wa n lo. Àbáwá lọ fún ní tó bá jẹ́ pé abẹ́ òbí ló wà tí ayé ò ní dá kó sẹ́pà sáìdì ọlọ́run má jẹ́ kí òbí burúkú bí ni kó gbà pé òun ò ní ìyá torí ẹni tí ò ní ìyá tó ní bàbá òun ṣayé kó gbà pé òun ò ní ìyá kó bẹ̀rẹ̀ ayé tiẹ̀ fresh láti bẹ̀rẹ̀ kó ṣẹ̀wá mọ̀ pé yẹn òun ṣẹ̀wá gbélé ayé ni. Tó bá gbà pé òun ò ní ìyá tó bá dá fún lọ́jọ́ iwájú ìyá yẹn lọ padà máa wá. So mo ní ọ̀rọ̀ tí wọ́n lọ fún sọ
0: yẹn.
4: Kí ọmọbìnrin yìí kó lọ gbé ìgbésẹ̀ ọ̀tún kó lọ dá májẹ̀mú ọ̀tún pẹ̀lú ọlọ́run. Bẹ́ẹ̀ kó gbàgbé òbí kó gbàgbé pé òun ní ìyá kó pa ìyá ẹ̀ tì. Ìfún tó bá tẹ̀lé ṣe kó fi ìyálẹ̀ síbi kan kó travel kúrò nílùú. Kò travel kí ìyá yẹn má mọ ibi tó wà kó ṣe wà lọ dalẹ ayé ẹ sí. Ó máa hápùn dáadáa kó ṣẹlẹ̀ sí èmi bọ̀ ọ̀nà tó gbà ṣẹlẹ̀ sí mi yàtọ̀ ni. Nígbà tí mo rí pé gbogbo nǹkan tí ó fẹ́ dojú rú mo kúrò nílé mo lọ síbi tí mo ti lọ kọ́ṣẹ́ fún dídé ọdún mẹ́rin ó lé nígbà tí mo débi tí mo ti fẹ́ kọ́ iṣẹ́ yẹn ní Òṣogbo. Ìbẹ̀ mo ti fẹ́ kọ iṣẹ́ yẹn gbà yẹn síìmù tí gbogbo èèyàn mọ̀ mí sí mo kán dànù. Mo kán síìmù yẹn dànù. Mo mú fóònù mo fi sẹ́gbẹ́ kan. Mo gbájúmọ́ṣẹ́ mi. Lẹ́yìn ìgbà tí mo parí iṣẹ́ tí mo gbààyè lọ́wọ́ ọ̀gá mi. Ọjọ́ tí mo fẹ́ ṣe freedom gan-an ọjọ́ yẹn ni mo délé lọ sọ fún ẹ̀mí. Mo ti gba sàtífíkẹ́ẹ̀tì gan-an mọ́ èmi ò sí bẹ́ẹ̀. Mo ti pa sàtífíkẹ́ẹ̀tì mi sí ọwọ́ bá. Èmi fúnra mi ni mo ṣe èmi mo ṣe gbogbo ẹ̀ mo kàn mú sàtífíkẹ́ẹ̀tì lọ bá ìyá mi. Ìyá sàtífíkẹ́ẹ̀tì iṣẹ́ tí mo lọ kọ́ ọdún mẹ́rin ààbò ìyá bàlá mi. So kóun náà kó gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyẹn. Kó kúrò níbi tí ìyá yẹn a ti máa rí kó kúrò níbi tí a ti máa rí ìyá yẹn torí ìyá yẹn jẹ́ bí ìbànújẹ́ sínú ayé ẹ̀. So tó bá ti gbé ọkàn ìyá yẹn tó bá ti gbé kúrò tó bá lè gbé ìgbésẹ̀ akin. Bá lè gbégbèsè àkè kò sí ẹbí mi kọ̀ọ̀kan tó mọ̀ ìgbà tí mo kọ́ṣẹ́ kò sí ẹni bọ́dì tó mọ ibi tí mo lọ bọ́ nígbà tí mo dẹ̀ padà dé gbogbo wọn embrace bó ṣe rí ni ẹ bá mi
0: máa
4: bẹ́ẹ̀ tó bọ̀
0: báwo ni
4: jẹ́ pé òbí burúkú bí wa.
0: Àmì ọlọ́wọ́n ọba àmì ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba o. A ni pe ma lo lori eto lasale yi o ati mo mi ife abi a tó ti mọ ọgbọ́n tó wà nínú omi ìfẹ́ àbí oyé tó tún wà nínú omi ìfẹ́ àtó ti mọ àbí ẹ jẹ́ ń fi ìpè eléyìí kí n gbé ká máa fi sọ pé tọ́ à ń lọ lónìí bọ́lá ń bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn tó ṣe ṣèfá bàbí pé ká kò bí kò wá sórí ètò bó dọ̀sẹ̀ tó ń bọ̀ bọ́lá ń bá ti kọ́ àṣetán àti tẹ̀lé bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹjẹ́ gbé pé ká fi kásẹ̀ rẹ̀ fún títò ní. 0913-655-6952 tàbí 0913-655-6864 Hello.
5: Mr. Fresh.
0: Màmá mi ò.
5: Máa dán òní tó wá dán fún ni lágbára ọlọ́run.
0: Àmì Jésù.
5: Mo ò ní tẹ̀ òní tí ò ní taṣọ kà mọ́lẹ̀.
0: Ẹ ṣeun àmì.
5: Bàtú ni dámọ̀dì náà ẹ̀rù kábíyá mi tí ò ní bí ká mọ́lẹ̀ lágbára ọlọ́run. Ṣé ẹ rí mo kàn ṣe wọlé mo dẹ̀ gbọ́ fún Fresh àwọn kálukú máa ṣe ń sọ láti àwọn òní dọ́bà. Ṣé ẹ rí ọkùnrin míì náà Mr. Fresh ẹja sọ sí ìṣẹ̀bílì láì. Káṣe ìgbà tó yàwó gbọ́mọ wá ṣé ẹ kó ṣerú nǹkan tó yẹn Mr. Fresh. Ó sọ fún kò sọ fún kódà kó jọ́mọ sí sàbọ̀ ọmọ mọ̀lẹ́bí ṣé ẹ kó rí bẹ́ẹ̀. Ẹja sòdodo ọ̀rọ̀ fa. Bóyá gẹ̀yìn ìfẹ́ ti bo lójú kò fẹ́ sọwọ́ sí ìgbé náà. Mo gan ní mistake kan bọ̀ sí iye ọkùnrin gan ní mistake ẹ̀ pọ̀. Àmì mi fẹ́ dọmọbìnrin yẹn lálẹ́ kó dán torí sọ lọ́hùn. Ó kún fádùá kó sì bẹ́ẹ̀ lọ́hùn. Ṣóyé. Táyì fún ọmọ ẹ bá ṣe mú kó lọ́dọ̀ ẹ̀ kó mú kó ṣe bá ṣe mú kó ta ẹ̀ tó ṣe ẹni ọ̀dá fi. Ṣé ẹ̀rẹ̀ kàn bílẹ̀mù ìyá mi kankan ni. Ta ni ó fẹ́ kọ́ wọn mọ́ ṣe dáadáa láyé. Mr. Fresh. Òbí hello.
0: Mo wà pẹ̀lú yìnyín.
5: Òbí wo ni ó gbàdúrà pé ká yẹ ọmọ wọn kó olúkúmi sí. Òbí wo ni ó gbàdúrà pé ká yẹ ọmọ wọn mọ́ dá lójú ayé o. Mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìfọ́rẹ́ báwo yẹn ṣe rẹ́sọ̀t ló jẹ́ kí n sọ statement yẹn o. Bóyá ọmọ yẹn náà ní nkankan bọ̀ tí wọ́n ṣe ní kó sá fún ìyá yẹn. Ṣé kò ní láì pẹ́ ọ̀pẹ̀ yẹn lájẹ̀? Òun ló mọ tó rún lábẹ́lẹ̀ o. Àmọ́ kó ṣe sùúrù kó dẹ̀ kún fàdúrà. Àdúrà ní gbangba rè gbà. Lónìí já ṣe lọ ẹlẹ́rù ká fàti wá dání lágbára lọ. Mr. Fred.
0: Màmá mi o.
5: Ó dàrọ o.
0: Ó dàrọ màmá kò ní bàjẹ́ ká sùn láyọ̀. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tẹ ẹ ṣe kíni tẹ kì mí lẹ́yìn lórí ètò láṣálẹ̀ yìí. Ṣé jẹ́ ká ṣe kíni ká mú mi ọ̀fẹ́ ká dá mi ìfẹ́ síra wa lára báyìí. Nígbà tó jó òfẹ́ wẹluwẹlu náà tún rọ̀ sí wa lára. Àwa mú mi oge ìfẹ́ àwa fi ń ta síra wa lára báyìí. Nínú ẹ̀ náà bá ti ń ta síra wa lára náà a tún máa wọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan kọ́ lórí ẹ̀. Àwọn tó ti wà ń bẹ̀ àwọn tí ò tí ì sí ń bẹ̀ àwọn tó sì ń lò ó lérògbà páwọn ó wà ń bẹ̀ àtàwọn tó ti pẹ́ nú ẹ̀ síwájú àti síwájú sí i àdìtiwa náà mú nú ẹ̀. Wá dúpẹ́ lọ gbogbo yín pátá pé ẹ jẹ́ kó ojú mi ṣe lórí ètò láṣálẹ̀ yìí torọ́ lọ́hún fi yín jíǹkì mi ni ẹ sì darapọ̀ mọ́ mi létò. Mo dúpẹ́ lọ́wọ́ yín pátápátá porongodo adilé mú lónìí dáadáa táwo bọ́sẹ̀ tó ń bọ̀ bá ti rí ibi tó bá tún yí sí náà a mọ̀ pé ibi tó dáa náà ló yí sí. Ẹ jọ̀ọ́ lálẹ́ má gbàgbé o ẹ má kúrò lábẹ́ dúvẹ́ yẹn o. Precious Àfọlábí òun ló kọ́ tèmi. Fresh bá o.

0: In the fine city of Ilori lies a secret.
1: Diamonds 88.7 FM.
0: Radio like no other. Tune in and discover this flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.
2: Pàtàkì ní ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tó lóhun ò ní bí rè. Sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Garanti àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtegbò. Tọ́fin sọ mara ayé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣe wọ́n tó ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Kọ́wọ́ ó máa kúrìrì, kẹ́sẹ̀ ó máa kúrìrì, ojú ẹni ó máa wò bàìbàì, ara ó máa yúnni, àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin ti ń ṣe ségesège. Yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí. Máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Aba International, Mr. Garanti. Ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò. Tọ́rọ̀ rẹ ó sì dayọ̀. Ó ti tọgbọ́ tọgbọ́ igbó ti dí. Ó ti tọ̀nàtọ̀nà ọ̀nà ti gbàyà. Mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra. Ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Garanti ló sọ pé a ò ní fàìsàn lògà.
3: Ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ ṣe pàtàkì láti ilé iṣẹ́ Miracle Apps International, Mr. Garanti, olóòtú ìṣètò àti ìsan ara. Ibikíbi tí ẹ bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè mí sórí nọ́mbà mi 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni. Kò sí àrùn tí kò lóògùn torí Ọlọ́run ti dá ògùn síwájú àìsàn. Àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Garanti, àwa kì í ṣe awogba àrùn. Àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin. Àrùn ojú ara làwa ń tọ́jú. Wọ́n lè pè ní urinary tract infection, pelvic inflammatory disease tàbí bacterial infection. Àrùn ojú ara ni gbogbo wọn. A lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí, ilé ìgbọ̀nsẹ̀, láàrin ọkùnrin sí obìnrin. Àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara? Títa ríro, tí o bá fẹ́ ṣẹ̀yọ, kùrọ̀kùrọ̀ lójú ara àti gbogbo ara, ara yíyún, ara jíjájẹ, inú rẹ yóò máa kùn. Ẹ̀yìn ríro, ara títa, ara gbígbóná, ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè, ara gbígbóná láti inú wá, internal heat. Nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ. Tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara, ó lè ṣe àkóbá fún àlejò obìnrin. Ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó. Tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara, ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán. Eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó. Ní ilé-iṣẹ́ Miracle Apps International, olóòtú ìṣètò, a ti ṣe àrídájú oògùn ìṣètò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí, ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Má wo ara rẹ níran, kàn sí wa nílé-iṣẹ́ Miracle Apps International. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Òun náà ni WhatsApp nọmbà mi. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. kini apere ti iwo yo ma ri ti o ba ni arun isito iwo yo ma seyo ni wakati si wakati papa julo lale eleyi ko ni je ki ororun sun daada eyo re yo le bi eyo omode inira gbigbin pelu titariro ki o to seyo iwo yo si ma lagun sibe sibe sere sere ni o ma jade tabi ki o ma wa rara o ma ngba akoko pipe ki eyo to jade eyo yo ma seku sinu bladder ni gbogbo igba eyo fifon ka bi na weather ti o ba tete dide iwo yo seyo sara tabi ki eyo ma ni control ibi to ba joko lo nse yo si iwadi ijinle fi ye wa wipe apoju eran jije red meat pelu processed food le se akoba fun arun iseto e ma je efo pelu eso ki e si ma mu omi daada e sora fun oti mimu ti o ba tin pe 40 years toju ara tori bi o ba se ndagba si o se se ki o ni arun iseto ti o ba ni baba tabi aburo tabi egbon to ni arun yi o se se ki wo na ni toju ara re ijafara lewo iwadi fi ye wa wipe okunrin ti o ba se ojuse re lodo aya re o le se idiku 20% lati ni arun iseto ti a o ba tete toju arun yi o le ba bladder je tabi ko se akoba si kidinrin yo si so okunrin di akurete ni ile ise Miracle Herbs International Mr. Guarantee olootu iseto ati se aridaju ogun iseto ojo ti a ba bi ewure lo ma rin ojo ti iwo ba bere si ni lo ogun wa ni iwo yo bere si ni ri ayipada lagu ara re at fast be igbese kia kia ko si to wa wa ni ile ise wa ohun tawon eyan ri o ni won fi kan sara si wa ni won fi npe wa lotun ni won fi npe wa losi iwo na ma bo tori aisan ni pa memora kin pa tun mi sita kin tu ole loruko ohun o wa so pe o ti nawo nawo nawo o ti logun logun logun sibe sibe o ri ayipada o tin so pe na lai na lai igba ti na tru o bai koja enikan o mo ni mo gbe igbese kia kia lori arun to nba ofinra nitori igbese to ba gbe ohun ni o mu oku ninu arun to nba ofinra iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba ti nbo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe road news ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 0706679793 lekan si 0706679793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 0703650 8206 lekan si 0703650 8206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wipe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulu pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa laafia yo soro fun aisan lati kolu e sugbon ti kude kude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti eti ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o eje ka toju okan wa daada tori okan wa lo nlu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa e sora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress eleele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wipe bi suga ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara papa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airo orun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe eleele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje kaakiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbianju ki o toju re daada eleele se akoba fun isan lati gbe eje yi ka ara ati lati da eje pada sokan wa eleele fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese daada ati lati fosoke fosodo aitoju isan ara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba ti nbo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe road news ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 0706679793 lekan si 0706 0809979793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 0703650 8206 le kan si 0703650 8206 ti isan ko ba le gbe eje si bi nkan omokunrin daada boya penavin block o le se akoba fun okunrin yo si so di akurete lodo aya re ti isan inu irina re retinavin ba da ise sile eleile fa ki o ma ri kurukuru tabi ki irina re da ise sile tabi ki irina wa ma wa omi ipe ti a peju soku ti a ba se be fun alaare o se se ko ma ku yo ni alaafia awoka laku egbe aromolegun arun isanara ni papa julo lasiko ojo tabi asiko otutu janjan owo janjan ese ese wuwo lati gbe orun owo orun ese orun ejika orunkun ibaradi ati bere inira ati joko wahala nla ati dide inira koda iwo ko le rin lai lo popa o ni alaafia ni gbogbo ara ati orikiriki ara re eleyi ri be tori isara re ti da ise sile eje ki a toju awon arugbo wa owo kan ese kan ti da ise sile airorun sun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yi o ma jabo lese re fun itoju arun isan a o se iwadi lekun rere pelu rin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan logba ameni kan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo nawo nawo mo ti gbiyanju gbiyanju gbiyanju ko sise kan si wa Olorun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara Olorun ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe Rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 0706679793 le kan si 0706679793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 0703650 8206 le kan si 0703650 8206 to ba tin sakesi awon kude kude ninu agu ara re gbera nle ma bo Olorun oba lo ba iwosan yo lo mi fun o lati wo esan lagbara Olorun
4: mo mo pe wenja o ounje
2: on pataki ni ilera je fun ni arun to taku to lohun oni bi re so fun bayi wipe ki se le re ile ise miracle arts international mr guarantee agba onisegun ibile to mo ewe tegbo to fin so maraye lo re ti de lati sayewa ilera lori sirisi ona pelu irinse igbalode ti won le mo ra esan to nba ofinra esan wo lo se won to ti ro pe o sona abayo awon kokoro ara tin fa esoro sagu ara eni owo o ma kuriri kese o ma kuriri ojo eni o ma wo bye bye lara o ma yun ni aile se de omokunrin ati nkan alejo omo obirin tin se segesege ti o mu kini obiro ma wu labadi ati be be tete gbera bayi ma bo wa sile ise miracle aba international mr guarantee o le je moran lasan lo nilo o re o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wule soko kiri mo o fun eyike yi isoro to nba ofinra e ma pe sori number yi 0706679973 le kan si 0706679973 ile ise miracle apps international mr guarantee lo so pe a o ni fa isan loga
5: okay you can have a little control, but I'm still in charge. I can attack any minute, but you can control for like a second. Oh, that's nice. That's really awesome spot right there.
6: We knew exactly how that feels at Diamond FM. With good conversations, music, and top entertainment that touches your soul. It's radio like no other. Diamond FM, shining supreme.

card. Lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.